0: ẹ̀kẹ́ hallelujah
1: hallelujah
0: ẹ̀yin Jésù logo ọba lórí ayé oníjìnlẹ̀ onímàjẹ̀mú
1: king over the whole world the greatest and
0: mightiest ìwọ ló tóbi o
1: you are the highest
0: a gbé òṣùbà fún ọ
1: we give kudos unto you
0: gbogbo ènìyàn
1: everybody
0: la sọ pé o ṣe o
1: we all say thank you lord
0: òní lọjọ kejì
1: today is day two
0: oṣù keje
1: in the month of july
0: 2026
1: yes,
0: gbogbo ìyẹn pàtẹ́wọ́ fún
1: jésù everybody clap for jesus
0: ó ní ọba ìgbàlà mo dúpẹ́ dúpẹ́ o ibi ó bá mi dé lóní o
1: ọpọ
0: ọlọ́run tó ń ṣe tẹ̀yìn ò lè ṣe
1: God that does what no man can
0: kábíyèsí o
1: kudos to you lord
0: ipá rẹ ka ohun gbogbo
1: your power can do all things
0: ìwọ la wí má yẹun
1: you are the one that speak and it comes
0: ìwọ la sọ̀rọ̀ má tà sí
1: you are the one that speak and doesn't fail
0: onímàjẹ̀mú òdodo
1: the great covenant keeper
0: ayìn ọyìn
1: dúpẹ́ we appreciate you mighty redeemer
0: oore rẹ gbogbo ìgbà
1: for your goodness at all times
0: kábíyèsí rẹ
1: king of kings
0: ọba tó ní gbogbo ayé
1: your royal majesty
0: ẹyin logo gbogbo ìlú ló ń mì títì
1: the whole time is shaking
0: láti àná
1: since yesterday
0: ní Ondo State
1: in Ondo State
0: nípa ìpàdé 1-7
1: by the 1-7 program
0: májẹ̀mú ni lọ́dọọdún
1: is the covenant every year
0: gbogbo ènìyàn
1: everybody
0: a ti gbé ìpàdé yẹn wá sí kámpù wa
1: we have shifted that program
0: ní Ondo Road
1: at Ondo Road
0: iwájú ministry of agri
1: in front of ministry of agri
0: fún ìdí kan tàbí ìkejì
1: for one reason or the other
0: àwọn ọmọ ọlọ́run
1: sons of God
0: ìmúra ti ju ti last year lọ
1: we have prepared better than last year
0: sir a bigger place ẹyin tẹ ṣàmì ẹrí àánú gbà nǹkan méjì ló yàtọ̀
1: mẹ́
0: lónìí ẹ gbọ́ nígbà tí mo sọ lóru pé aago mẹ́ta gẹ́gẹ́ ni mo máa bẹ̀rẹ̀ sí gbé ọwọ́ lé àwọn
1: èèyàn
0: ní ọ̀sán
1: yìí
0: ohun tí májẹ̀mú wí nìyẹn ní aago mẹ́ta gẹ́gẹ́ gbogbo ẹyin tẹ ń bọ̀ láti ibi tó
1: jìnnà
0: ẹ tètè dé
1: please come early
0: gbogbo ètò láti ṣe
1: all plans have been made
0: ìpàdé máa bẹ̀rẹ̀ ní 3
1: program start by 3
0: ibi tá a bá bàdé
1: anywhere we can fit
0: down to àtún bẹ̀rẹ̀ mi
1: we start again
0: laago márùn-ún láàárọ̀ la
1: by 5 tomorrow morning
0: olúwa wí pé
1: the lord says
0: òun fẹ́ so títún o
1: he wants to do a new thing
0: ní ìsìn ni ó wù
1: jáde now shall he spring forth
0: gbogbo àwọn èèyàn pátá
1: everybody
0: onímàjẹ̀mú ni sọ fún
1: ọ doctor keep us as
0: you tell me tó ń fẹ́ pín
1: the best blessing for
0: ojú ọjọ́ orí rẹ lọ
1: is beyond our age
0: gbogbo ẹni tẹ́ wà ní gbogbo state
1: tó kù don't have me in another
0: state
1: you can connect with us
0: lórí àwọn social media
1: wa social media platform
0: on Facebook
1: on Facebook
0: Professor Samuel
1: Adebayo Ojo
0: Baba
1: Authority
0: mother chat ẹnìkankan
1: and please don't chat anyone in our name
0: sorí ìpàdé yẹn ti lágbára
1: jù that program is cost just too much
0: tó o bá lẹ́nìkan
1: if you have anyone
0: ti ń wá ọlọ́run
1: looking for God
0: tó ń wá ìyanu
1: looking for miracle
0: ìpàdé ni o darí ẹ̀sìn
1: this is the program to send them to hallelujah
0: ayaba legadaba tó o bá ń gbọ́ mi
1: if you are hearing me
0: ó wà lẹ́kìtì
1: and you are Lekiti
0: ó wà Londo State
1: you are Londo State
0: tètè gbéra ńlẹ̀
1: leave home early
0: ẹyí tí ẹ dẹ̀ wà Lekiti
1: and those in Lekiti
0: lágbára ọlọ́run
1: by the grace of God
0: a máa dọ́dọ̀ yín o
1: we'll be touching your place
0: gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí
1: as I promised
0: kò kàn ní jẹ́lọ́la Friday
1: mo just do not be tomorrow Friday
0: ó máa jẹ́ Saturday
1: it will be on Saturday
0: láàárọ̀
1: in the morning
0: àti Sunday
1: and on Sunday
0: láàárọ̀
1: in the morning
0: kẹ́ máa múra
1: so prepare
0: ogo tí a dá mẹ́
1: that glory you are created
0: yóò farahàn ẹ̀rọ̀gòlò oṣù tá a wà yìí oṣù ilẹ̀kùn ṣíṣí mo sọ fún ẹ pé bàbá mi ló ń fẹ́ sílẹ̀kùn àláfíà gbogbo ẹ̀yìn tí ara ń ní ẹ gba ìwòsàn olóhùn fẹ́ sílẹ̀kùn ọ̀rọ̀
1: ẹ̀yìn
0: tẹ́ ẹ lówó rí ẹ gba owó
1: ẹ
0: gba ọ̀la ẹ gba ọ̀la ẹ gba owó ẹ gba ọ̀la ẹ gba ọ̀la àdúrà ọ̀la máa fò nígbà ẹ sì gbọ́ ọ̀rọ̀ lọ àwọn ẹlẹ́rìí tán kó bọ̀
1: lẹ́ni
0: múra kó gbọ́ wọn dáadáa torí yóò bí ẹ̀rí tiẹ̀ ẹ já lọ kálẹ́lúyà méje ogo méje osana àti iye ẹ kó yàtọ̀.
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.
0: kọjú sí ọ̀nà kejì ogo nígbà méje
1: ogo ogo ogo ogo ogo ogo ogo
0: ọ̀nà kẹta pẹ̀láriwo
1: hosanna hosanna hosanna hosanna hosanna hosanna hosanna hosanna.
0: ọ̀nà kẹ́rin pẹ̀lú ìfòsókè iye.
1: Iye iye iye iye iye iye iye.
2: Orúkọ mi ni Adijatu Ọmọlade láti ìyànà Water and Bee mo ti wá. Nígbà mo kọ́kọ́ gun orí òkè ògo yìí, mo gùn pẹ̀lú nira débi wípé kò sí tí mo lè jẹ́ tí mo lè fáwọn ọmọ mi gan jẹ́. Ìgbà tí mo dé orí òkè yìí, bí dáàdì ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ prógráàmù, nọ́mbà níta ni Adijatu Ọmọlade.
3: Okay.
2: Mo ní dáàdì èmi ni o.
3: Ṣé o mọ̀ wọ́n rí tẹ́lẹ̀?
2: Ní ìmọ̀ wọ́n rí tẹ́lẹ̀ látijọ́ mo ti ń wọ́kẹ̀ gan, àwọn ò pè mí rí ìmọ̀ wọ́n rí o.
3: Ok.
2: Ní ìmọ̀ wọ́n rí tẹ́lẹ̀.
3: Wọ́n dẹ̀ pe orúkọ yín.
2: Wọ́n pè mí ọjọ́ mi lójú.
3: Kà á síwájú.
2: Wọ́n ní kí ló dé tí mo fi ń ṣiṣẹ́ ọkùnrin, torí bẹ́ẹ̀ ṣe wò mí, mo ń rubí ríkìlà, mo sì ń dàgbà sọ àsọfọ̀ ni. Àmọ́ mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Lórí òkè ògo yìí, mo rí ànúgbà látijọ́ tí bàbá ti pray fún mi, tán ti fún mi ní òróró ni mo ti bẹ̀rẹ̀ sí rí ànúgbà. Mo dẹ ní tí n ò rú àárú mọ́. Ọmọ tó ti gbàgbé mi, tí mo ti ń pèpèpè kòkò ràn mí lọ́wọ́. Ọmọ ń wá ní kí n lọ wá ibi tí n ti ra ilẹ̀. Mo bá ra ilẹ̀, ó tó kọ́ ilé fún mi.
3: Somebody shout hallelujah.
2: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: pé mo ma rẹrin lori ọta
1: mi. Say I will laugh over my enemies.
0: Ibi ti mo ti sun ẹkun.
1: Where I have been weeping.
0: Mo ma pada rẹrin.
1: I will laugh again.
0: Gbogbo iṣẹ́ ibi.
1: Every evil work.
0: Tó fi ń da ayé mi dúró.
1: To delay my life.
0: Kó ma dòkú láti ẹni lọ. Ẹ̀ga ti tìjú.
1: Láàrin mọ́jà ṣe.
0: Lábẹ́ orí ọ̀fẹ́. Mi ò ní rí ẹ mọ́.
1: I see them no more.
0: Láti òní lọ.
1: As of today.
0: Gbogbo ọfà.
1: Every arrow.
0: Àti àránsí.
1: Every encounter.
0: Lọ́dọ̀ àwọn ọ̀tá mi.
1: For my enemies.
0: Back to the center.
1: Back to center.
0: Láti òní lọ.
1: As of today.
0: Iṣẹ́ àjẹ.
1: Works of witches.
0: Iṣẹ́ emèrè.
1: Works of emblem.
0: Iṣẹ́ àwọn okòkò.
1: Works of darkness.
0: Lórí mi tọmọtọmọ.
1: Over my children.
0: Kó máa bàjẹ́. Orí mi ò gba bí.
1: My head is not
0: accepting. Ìṣẹ̀dá mi ò gba bọ́dẹ̀. Orí mi ò gba bí.
1: My head is still blowing.
0: Àyànmọ́ mi ò gba bọ́dẹ̀. Láti òní lọ.
1: As of today.
0: Mo ń lọ síwájú.
1: I go forward.
0: Lórúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Àwọn tó ti ṣáájú mi lọ. Mo bá wọn mo já wọn lẹ̀.
1: I will not overtake.
0: Mo kọ̀ láti lọ sí ọ̀dọ̀ tá mi.
1: I refuse to go to my enemy.
0: Láti lọ tọrọ oúnjẹ.
1: To beg for food.
0: Mi ò ní lọ ọ̀dọ̀ tá.
1: I will not go to the enemy.
0: Láti lọ tọrọ.
1: To beg.
0: Lórúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Mo gba ògo mi padà.
1: I receive back my glory.
0: Láàárọ̀ lọ́sàn àti lálẹ́.
1: I burn day and night.
0: Ayé mi lọ wájú.
1: My life move forward.
0: Lórúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Ẹ̀yin alágbára ilé bàbá mi.
1: You might join my father's house.
0: Tẹ́lẹ̀ máa dá mi dúró.
1: You want to stop me.
0: Ẹ subúlù lẹ̀kẹ́ kú. Láti òní lọ. Ebi ò ní pa mí.
1: I will not go hungry.
0: Ògbẹ ò ní gbẹ mí.
1: I will not go thirsty.
0: Ẹ sọ pé Jésù o.
1: Jesus.
0: Ìwọ ni atúnisílẹ̀.
1: You are the deliverer.
0: Jésù o.
1: Jesus.
0: Ìwọ ni aranilọ́wọ́.
1: You are the helper.
0: Ohun gbogbo tí ọ̀tá jí lọ́wọ́ mi.
1: Anything enemy has stolen from me.
0: Ẹ mọ̀ dá padà fún mi.
1: Restore them.
0: Ojú rere.
1: Favour.
0: Àánú.
1: Mercy.
0: Ìrànlọ́wọ́.
1: Help.
0: Orí ọ̀fẹ́.
1: Help.
0: Ó jẹ́ ìpín mi.
1: And my portion.
0: Láti òní lọ.
1: As of today.
0: Mi ò ní lọlẹ̀.
1: I will not go downwards.
0: Sọ pé mo fà á ya. Gbogbo
1: àkọsílẹ̀
0: ibi.
1: Every evil writer.
0: Tí a kọ lórúkọ mi.
1: Within my name.
0: Láti inú ẹgbẹ́ àjẹ́.
1: From the realm of witches.
0: Àkọsílẹ̀ pé máa sọkún.
1: That write up that I will cry.
0: Máa fàya.
1: Tíọ̀rọ̀.
0: Àkọsílẹ̀ ìbànújẹ́.
1: The write up of sorrow.
0: Máa fàya.
1: Tíọ̀rọ̀.
0: Mo gba ẹ̀mí mímọ́.
1: I take the Holy Spirit.
0: Mo kọ ibi.
1: I reject evil.
0: Láti òní lọ.
1: As of today.
0: Mo di titun.
1: I become a new.
0: Ègún ìdílé.
1: Family guest.
0: Kò ní jẹ́ ìpín mi.
1: Will not be my portion.
0: Mo yọ orúkọ mi kúrò.
1: I remove my name.
0: Nínú ègún ìjákulẹ̀.
1: From the curse of
0: Pharaoh. Mo yọ orúkọ mi kúrò nínú ìwé òsì àti àìní lórúkọ Jésù. Èmi àti àwọn ọmọ mi ire ni tiwa lọ́jọ́ gbogbo. Láti òní lọ. Ọlọ́run
1: authority
0: yóò máa bọ́ mi. Ebi kì yóò pa mi. Gbogbo ilẹ̀kùn tó tì kó máa ṣí fún mi. Àánú wá mi rí o. Joseph ti jáde nílé. Ó padà togótogó. Jephthah jáde nílé. Ó padà togotogo. Esteri ò gbé sájò. Ó padà di ayaba. Gbogbo ọ̀tẹ̀ tí wọ́n dì lórí Mordekai. Ó padà ṣe bí ọba. Èmi náà ń rìn nínú ògo. Màá rìn nínú ọlá. Láti òní lọ. Olúwa fàyè gbà mí. Agẹ́gùn fún Jábẹ́sì. Ọ̀run padà torí ẹ̀ ṣe. Orí mi gba àtúnṣe. Ṣẹ̀dá mi gba àtúnṣe. Láti òní lọ. Agbègbè mi kò di ńlá. Ọlọ́run orí òkè ògo. Ṣe mí lógo. Ṣe mí lógo. Ṣe mí lógo.
2: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mọ̀nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú òfin òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimọ̀ Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wò lè ta gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró dè ọ́.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi, olùdásílẹ̀ ìjọ ìmọ̀lẹ̀ alàyè. Ẹ gbọ́, lóṣù yìí ikú ò ní pa ẹ́. Lóṣù yìí ò ní gbúrò ìbànújẹ́. Lóṣù yìí ìbànújẹ́ ò ní súnmọ́ ẹ, ò ní súnmọ́ ìbànújẹ́. Ará mi olùfẹ́, ní ìlú Ògìjo Ìkòròdú Sọ́túbọ̀, ẹ mà kú oríire o. Jésù oníṣẹ́ ìyanu, òrọ́mọ níṣẹ́ fàyà tí òrọ́mọ lájò ti ń wọlé dọmọ rẹ̀. Ó ń bọ̀ o, torí ó ti rán mi iṣẹ́. Wá sí ìlú Ògìjo, tí mo sì mọ̀ pé kì í wí bẹ́ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀. Ẹ kú oríire o. Wòlíì tí ẹ ti ń gbórúkọ rẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé tẹ́ ń gbọ́ròyìn rẹ̀ lójoojúmọ́ lórí rédíò lórí tẹlifíṣàn kò sáyè ṣùgbọ́n olúwa ni mo gbúdọ̀ wáyè níbi tí ayè kò sí kí n lọ sí ìlú Ògìjo. Ọjọ́ wo ni July 26th? Wà lè fẹ́ ṣe bí òjò láàárọ̀ ṣùgbọ́n àwa la lọ sán àti ìrọ̀lẹ́ olúwa ni wà bẹ́ẹ̀. Olúwa sọ wípé kí a béèrè fún àṣepé. Bẹ́ẹ̀ni àṣepé, àṣepé ohun rere Ọlọ́run àṣepé. Àṣepé lọ́lọ́run máa ṣiṣẹ́ rẹ kò ní ṣe lábọ̀. Níbo tilẹ̀ ni Lógìjo, gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tí ẹ̀ ń bọ̀ láti Kòdú tàbí láti ibi gbogbo, èyí tí ẹ̀ ń bọ̀ láti Sọ́túbọ̀, ẹ̀ ń bọ̀ láti Kòdú, tẹ́ ẹ bá ti dé Ògìjo, Ògìjo garage ní roundabout yẹn, ẹlẹ́ẹ̀ń lọ sí St. John Anglican Nursery and Primary School. Anglican Nursery and Primary School. Nursery àti Primary School. St. John Anglican Nursery and Primary School. Ó wà ní ẹ̀gbẹ́ títì tẹ́ ẹ bá ti dé Ògìjo roundabout níbi garage yẹn. Ẹ bá ti dé Ògìjo garage. Ẹ kò wo ọkọ yín báyìí. Ẹ ti máa wo àwọn èrò níbi ìsọjí yẹn. Aago márùn-ún ni ìsọjí ó bẹ̀rẹ̀ o. Tó bá dẹ̀ di aago mẹ́jọ, ẹ gbọ́ orí ọ̀fẹ́ Jésù Kristì Olúwa wa. A ní kọjá aago mẹ́jọ. Ẹgbẹ́ ẹ̀yẹ ènìyàn, bí Olúwa mi ti ń bẹ, tí ẹ̀mí rẹ̀ ń bẹ, òun ni ọba àwọn ọba, Ọlọ́run àwọn Ọlọ́run. Ẹ gbọ́ òróró ẹ lórí ọ̀fẹ́ rẹ̀, ìyẹn nìkọ́kọ́. Back to Seda ń bọ̀ ńbẹ̀, ìyẹn nìkọ́kọ́. Ẹ wá gba nǹkan kan tí a pè ní mọ́ǹtù olùlànà. Ọlọ́run yóò sì lànà fún ẹ. Olùlànà, olùlànà, òde ọ̀run o, yéé bá mi o, lànà mi sówó o, lànà mi sálàfíà. Bá gbọ́, bọ́nà bá dí mú ẹ, àkókò tó tí ọ̀nà yóò sì là, lórúkọ Jésù yóò dára fún ẹ. Ó yá o, ẹ já gbéra pa, ká lọ gbàdúà. Àdúà lọ pa Kìrìsìtẹ́nì. Mo ń bọ̀.

0: lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa tètè jó tán èmi gẹgẹ bí ẹrọ ìbánisọrọ alágbèéká wa jẹ kí n jẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ gan kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ tó bá sì mọ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ bẹrẹ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù Livit 100 MTN.
2: And I'm going to show you a scripture. Put on the screen Psalm 66 verse 3. Psalm 66 verse 3. Say unto God, not to your mountain. Say unto God, not to the warfare. Say unto God, not to your problems. How terrible art thou in thy works? He says, when you say that, you arouse his jealousy. Then you will see the greatness of his power. The few minutes I have tonight is to bring the greatness of God to fore. And then I believe that we are going to get to a point where the Lord will send the song of the Lord. And that's what we are going to use for warfare. In the next 2 minutes, can you open your mouth and say to God,

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kojúmọ́ mo kí yín ìròyìn ní kùtù àìlàmú àfihàn láti kàn ní Àràbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlọrámọ̀kìn náà wàtá tí ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù níròyìn ṣáájúná ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ayédà tí wa kò lè léwájú ẹgbẹ́ òṣèlú APC láti jáwé olúborí nípínlẹ̀ Ondo. Àwọn ìkọ̀kan òun náà ló jẹ́ pé ó ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà pè fún ètò ìtanijí fáwọn olùdìbò ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣèkìlọ̀ fáwọn orílẹ̀-èdè Nàìjíríà lórí ìgbáradì fún ìṣẹ̀lẹ̀ omíyalé àgbáráyà sọ́ọ̀bù. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ Adelé ọ̀gá àgbà iléèwé gbogbo nìṣe Rufus Giwa nílùú Ọ̀wọ̀, ọ̀mọ̀wé Ọlọ́runwà Lọ́sìn ló jẹ́ pé ó ti tún gbà pè fún ìkóra ẹni níjanu àti ètò ẹ̀kọ́ tó yanrantí láwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí. Lọ́sìn ọ̀hún ló jẹ́ pé ó fọn ìpè yìí níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ ti ilé ìwé ọ̀hún, eléyìí tó wáyé gẹ́gẹ́ bí ó ṣe fìlédè wípé yìí ṣe ni onírúurú àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́. O lè túnbọ̀ mú kí àwọn ìlànà ètò ìkẹ́kọ̀ọ́ àti ìkọ́ni ní àwọn iléèwé kó túnbọ̀ dúró orí sí dáadáa. Ẹni tó jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ ọ̀mọ̀wé Robert Wahidi Ọdẹwálé ó pè fún kí àtúntò tó yanrantí kó débà ìlànà ètò ìkẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ó jẹ́ pé ó tún rọ àwọn olùkọ́ kí àwọn náà kí wọ́n rí dájú pé wọ́n ń tẹ̀lé àwọn ìlànà eléyìí tó yẹ, kí wọ́n sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní àǹfààní àti lè lo ọgbọ́n eléyìí tó jẹ́ pé Ọlọ́run fi jíǹkí wọn náà. Bákan náà ẹlòmíì náà tó tún sọ̀rọ̀, ọ̀mọ̀wé Ọlájùmọ̀kẹ́ Òjó, òun náà sọ pàtàkì títẹ̀lé àwọn ìlànà iléèwé. Wàyí o, ikọ̀ PBAT Mandate Elders Forum nípínlẹ̀ Ondo ló jẹ́ pé wọ́n ti fi òǹtẹ̀ lu àwọn orúkọ èyí tí ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ pé ó gbé ìta fún ipò ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún, Demola Ijabiyi, ó ní ìgbésẹ̀ náà ó túbọ̀ fi ara ẹgbẹ́ òṣèlú náà jìn wípé wọ́n tẹ̀lé àwọn ìlànà tó yẹ àti ọ̀rọ̀ àmójútó ètò ìṣèjọba àwarawa lábẹ́lé. Bákan náà ó ní wọ́n gbóríyìn fún ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lórí eléyìí tí ó jẹ́ pé wọ́n ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ìgboyà àti àìṣègbè. Bákan náà ni Ijabiyi ọ̀hún ó tọ́ka sí pé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún iná jẹ́ pé wọ́n ti túbọ̀ dá ọ̀rọ̀ níní ìgbàgbọ́ kíkún nínú ìlànà ètò ìdìbò àti gbígba fọ́ọ̀mù tó fi mọ́ ìṣọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú náà padà. Ìjábí wá rọ àwọn ọmọ ẹgbẹ́ tí inú ń bí wípé kí wọ́n gbà bí àkọ́kọ́ gba ibi tí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà tí wọ́n fi ọ̀rọ̀ sí, kí wọ́n sì jáwọ́ nínú ìfẹ̀hónúhàn. Bákan náà ẹ̀wẹ̀ ni ikọ̀ Aṣíwájú Mande Group ló jẹ́ pé wọ́n ti ṣe ìkìlọ̀ fún àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí wípé àti jáwé olúborí lẹ́tọ̀ ìdìbò ọdún 2027 ní ìpínlẹ̀ Ondo ó lè mẹ́hẹ̀ ò ti lábẹ́ ìdarí gómìnà Lucky Ayédàtiwa. Ẹni tó jẹ́ olùdarí ikọ̀ ọ̀hún Olúmúìwá Aṣágúnlá ọ̀hún ló jẹ́ pé ó ṣe ìkìlọ̀ yìí níbi ìpàdé oníròyìn tó wáyé nílùú Àkúrẹ́. Aṣágúnlá ọ̀hún ó fi léde wípé báwọn èèyàn kò ṣe jáde láti dìbò Ibo nibi eto atun dibo to waye ni apa gusu ipinle Ondo oje eri ma je minso lori wipe nse ni a ki se pe awon eyan ko se atileyin fun egbe oselu APC sugbon ni nse ni igbese gomina o na ni o nfa asagunla ohun o wa tun benu atelu iwode ifenuhan eleyi to waye laipe yi tako igbimo alase egbe oselu APC nile yi lori igbese ti won gbe lori awon oruko eleyi ti oje wipe won gbe ta to fi mo ko toro commissioner foro awon obirin seun osamaye bakana ni igbimo awon obirin ninu iko asiwaju mande group ni ipinle Ondo lawon na ti gboriyin fun igbimo amuse egbe oselu APC nile yi lori owo eleyi ti won fi mu oro eto idibo abenu egbe oselu ohun to waye nse ni iko won en to je oludari won Yetunde Adeyanju to ba to soro nibi aye eto iwode eleyi to je ayeye ti won se pelu iko ohun lo ti so dimo wipe idasi igbimo alase adari egbe oselu na o se afihan wipe ohun ti egbe oselu awon ta won mo egbe oselu APC ti won fe kaakiri ohun na lo wa si imuse bakan na lo ni awon obirin ninu egbe oselu ohun ninu won dun lori abajade esi eleyi to je pe won fi ta ohun Adeyanju kose wa gborin fun minister foro abele olubomi to je ojo fun at leyin re ile to nse fawon obirin lati kopa ninu oselu Adeyanju tun wa ro gomina Lucky Ayedatiwa ki o sona isokan ninu egbe oselu na nipinle Ekiti ijoba ipinle Ekiti lo ti pase bayi fun gbogbo awon to je olokada atawon to nwa keke moruwa ki won lo fi oruko sile ninu ilana eto iforuko sile eleyi to je pe won se diti ojo keji din ni ogbon ojo keji din ogun osu keje odun ta waye commissioner foro igbokigbodo oko Kainde Ajobiewe onokede ase yi nilo Ado Ekiti pelu alaye wipe eto ohun ina je pe yo bere ni ojo kefa osu keje odun ta waye kaakiri ipinle na gege bi o se ti filede oni iforuko sile ohun no je pe o se pataki pupo lati le tun bo mu ki oro eto abo ko tun bo wa daada ni ajo eleto odibo lolede Nigeria ina je pe o ti so dinu pe awon ti bere si ni pin awon ohun elo eleyi ti ko gbege to ti to bi ida 80 bayi fun eto idibo gomina ti o waye ni ipinle Osun lojo kedogun osu kejo en to je commissioner ajo eleto odibo ohun ni ipinle Osun Oluwa Toyin Babalola no foju oro ilede lasiko ti o n ba won ni soro nilo osogbo oni gbogbo eto lo tun tito lati pari ati pari pinpin awon ohun elo idibo eleyi to gbege kaake ibudo eto dibo eleyi to je pe yo fi mu ki eto dibo na ko lo ni iroworose nje bi ti ari mo re lori iroyin ni kutu ai fun ti aro tun ni olasukan mi ilujoba lo lo tu iroyin opeyemi jodanu mo wa se ti gboyin ise oni o pe wa o

0: 2026 yìí ìlú ìkàrẹ́ máa ń mètètè àríyá máa ṣàn bí odò
1: níbi ayẹyẹ wuye ṣi jamiu ibrahim ọlálẹyẹ
0: ìyá lápọnọdá ọfẹ ṣàkúnmí land ìkàrẹ́ àkókò
1: ó yá ká lọ bá wọn yọ.
2: orí oyè lórí mi.
1: Nítorí ayẹyẹ coronation
0: Ṣifa Lápọ̀nọ̀dá
1: ní òde olúkẹ́ family
0: àti gbogbo ìṣàkúnmí ní kàrẹ́ àkókò
1: fi ń gbé gbogbo ènìyàn àtẹ̀yìn afẹ́nifẹ́re
0: síbi ayẹyẹ ìwúyì ọmọ wa
1: Ṣif Jamiu Ibrahim ọ̀lálẹ́yẹ di alápọ̀nọ̀dá òfin ìṣàkúnmí la
0: oríṣiríṣi ètò láti là kalẹ̀ fún ìwúyì alápọ̀nọ̀dá òfin ìṣàkúnmí
1: ààfin Royal Majesty
0: ọba Kadri Saliu Muhammad IV JP
1: olúkàrẹ́ òfin kàrẹ́ kingdom
0: láwo ti bẹ̀rẹ̀ ayẹyẹ ìwúyì náà láàárọ̀ kùtù
1: ní rẹbẹntẹ
0: ní gbàgede ayẹyẹ ìṣàkúnmí
1: ọmọ the voice ní corporate mc ọjọ náà
0: ẹ wò ó
1: ọjọ náà máa dùn á tún larìnrìn ẹ gbà bẹẹ
0: chief adéjọrọ jamiu ọlámọmí ara
1: bàbá olókè
0: ní olùgbàlejò
1: assistant assis adéhùsì ṣíàmà
0: comrade fatai badusi
1: secretary
0: àwọn ní olùkéde alápọnọdá coronation celebration.

0: ṣùgbọ́n èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlera wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o tí ì rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: Èyàn tó ja ohun tó yọ́ tó ṣe kò bá ń bámọ̀ tí ẹ̀ mọ́rí Ọlọ́run bá ṣe fún.
1: Ọ̀dàmọ̀ rárá kò mọ̀ fún Ọlọ́run bá ṣe orí ńlá fún.
0: Ẹ̀ tó sùn lálẹ́ àná tó sì jí símọ́lé àlàyé láàárọ̀ yìí kò tí ẹ̀ wá mọ́re tọ́lọ́run bá ṣe fún o.
1: Ǹjọ́ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni ó sùn tó jẹ́ pé yọ́ yanú lẹ̀ láì ni.
0: Kò tí ẹ̀ ní mọ̀ kankan.
1: Ẹlòmíì gbogbo àwọn ihò tí ń bẹ lójú ẹ tí ń bẹ lára ẹ pátápátá
0: ni ó sì lẹ
1: kọ mẹni tí ń bá sọ kọ mọ bọyá wípé òun gba ẹlòmíì tó gbọdẹ ni tí ń sọ pé ẹ dákun etí mi tó níhò yìí ẹjọ ẹ máa bá ń sọ mo fẹ sùn
0: àbógbá nscdc
1: ẹjọ imú mi tó níhò yìí ẹjọ ẹ máa bá ń sọ mo fẹ sùn ẹ má jẹ kòkòrò ọwọ bẹ o ẹlòmíì ọwọ ayé yóò sùn yóò yanu ẹ
0: ẹlòmíì
1: ó ṣùgbọ́n ọlọ́run ọba wa ní bá sọ
0: títóbìrì ọlọ́run
1: gbogbo àwọn kòkòrò tí máa ń rìn nínú ilé ó sùn ún lẹ̀ẹ́lẹ̀ kòkòrò ògbé tí ẹ̀ wọlé o ó sùn ún lẹ̀ẹ́lẹ̀ kòkòrò ọgbà mú ẹ̀ wọlé ọ yanú lẹ̀sùn kòkòrò ọ̀bọ́ sí lẹ́nu
0: kóló ẹgbọ́n ọba tóbi jọ mọ́
1: ẹ wà á ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba
0: ó tó kéèyàn ò dúpẹ́
1: alhamdulilayi ó gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba.
0: À ń kì í, à ń sà á. Wọ́n ní ta ní ń bẹ lókè ibẹ̀ o.
1: Wọ́n sọ bẹ́ẹ̀.
0: Ojú máa yọ̀ lélẹ́yìí.
1: Bẹ́ẹ̀ ni.
0: Oníbejì ni ẹ fi ilẹ̀ mọ́ wádìí ẹ̀ wò.
1: Àwa bọ́ìsì Ọlọ́run tó ti dénú.
0: Kì í wá ṣe pé ànísẹ́ǹsì o.
1: Ànísẹ́ǹsì.
0: Ṣùgbọ́n
1: eléyìí tá a ní ẹ mú lo. Tó bá tiẹ̀ sọ pé
0: wọ́n ní.
1: Mórẹ́rìn-ín yangi.
0: Ó yé mi, ẹ̀ ẹ̀
1: mọ̀ bọ̀ wá.

0: bá dọjọ́ kan àyàmọ̀jọ́ ọ̀dá abo ẹlẹ́ta
1: abo àwòfọ̀ ọ̀fọ̀ ọ̀pálámbá abo èbó ọ̀fọ̀
0: ọ̀nìbó ló ṣe fọ́
1: kí ló dé
0: ọmọ kékeré ìyá àgbà kan ni olómọ ló ń fẹ́ lọ fọbọ́ lódò lórí ilẹ̀ báyọ̀ gẹ̀rẹ̀ àfi
1: gbarara wọn àtàbọ̀ àti
0: àtàbọ̀ àti tí wọ́n fi ń kó abọ́ àtọmọ gbogbo wọn pátápátá odilẹ̀ síṣubú tọmọ ó ṣubú síbi kan tí òun yọ wọnú odò lọ sọ wá rí òkúta gèlètè kan bẹ́ẹ̀ ti ń bẹ lápá òkè sọ mọ̀ pẹ́ni tẹ́sù ó ṣe kì í dájọ́
1: bẹ́ẹ̀ni
0: àfi wọn rara lórí àpáta
1: káì
0: gbogbo abọ́ bá fọ́
1: abọ́ bá dànù
0: ìyá àgbà mọ̀ gbé abọ́ ẹlẹ́ta
1: lọ́ba gbé jáde padà
0: ogi lásán ni fi mu tẹ́lẹ̀
1: lọ́ba bẹ̀rẹ̀ sí fi jẹun
0: ó fi ń jẹ̀rẹ̀ sí
1: pé abọ́ ẹlẹ́ta tí mo gbé pamọ́ láti ẹjọ́ yìí mọ̀ bọ̀ padà àsìkò tún ti dé
0: òtún fẹ́ẹ́ lò
1: ó nítumọ̀
0: ọgbọ́n bẹ́ẹ̀
1: ọlọ́gbọ́n
0: ẹ̀yin awakọ̀ ẹ̀yin rọ́ṣọrọ́ṣọ gbogbo ẹ̀yin aláró gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba
1: ìtumọ̀
0: ẹ múlà káyè nínú ọ̀rọ̀
1: yìí that is to say
0: ó nítumọ̀ o
1: ìtọ́ ọba lérò pé òwú ló ń gbọ́ ọba yá tó lérò pé òwú ló ń gbà kan ó sì lè padà wá wúlò fún ọ padà
0: mọ́kàn dànù
1: o dànù
0: ó léwu torí ewu ń bẹ lẹ́gbẹ̀rún ẹ̀kọ́
1: ẹ mọ̀ pamọ́ ẹ fi pamọ́.

0: rẹ́rẹ́ dùn mímí rẹ̀ mí àti wà lápá bí.
1: bẹẹni
0: ojú máa yọ
1: alágbára
0: oníbi tá a lọ láàárọ
1: ẹ
0: iṣẹ rí orílẹ̀-èdè wa ẹ cruise nation
1: ọlágbára aláìkí cruise
0: cruise nation àkọ́kọ́ ìwọ tó bá ti fẹ́ kí wọ́n fi ọ ṣe yẹ̀yẹ́ mọ́ mọ́rọ̀ jáde lójú òpó ayélujára
1: àkọ́kọ́
0: mọ́ lọ́bẹ̀ tó mú bàbá wa ọmọ olódó dẹ gan
1: presidento
0: bàbá ní ẹ wo èmi ò wo social media
1: mọ́
0: torí àwọn ọmọ country yìí wọ́n lè fi cruise
1: wọ́n lè fi pààyàn
0: wọ́n lè fi gbẹ̀mí ẹ̀.
1: ọwọ́ àwọn tí wọ́n dùn mí ń bẹ̀ ni pé àwọn nǹkan míì wà ń bẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá ti jù ú tẹ́lòmíì bá ti hàn báyìí kò ní rò ó kò ní process ẹ̀ pé àṣẹ nǹkan ju
0: ìṣe lóòótọ́
1: ni bóòlù ṣe rí ṣe lóòótọ́ ni kò ní wò rárá
0: kò ní
1: gbé pa á jù bẹ́ẹ̀ wọ́n wá máa spread ẹ lọ wọ́n máa spread ẹ lọ tẹ bá wá lọ bí wọ́n léèrè pé wa bóò ní kíní gan ṣe rí
0: kí ló ṣẹlẹ̀ gan
1: kò wá ní ní explanation kan tí ó bẹ̀rẹ̀ àmà pé ẹ̀yẹ náà ẹ̀yẹ báwọn yẹn a wá máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ẹnìkan ti sọ ìtẹ́nìkan ti sọ bẹ́ẹ̀nìkan ti sọ ìwọ ò lè ro dáadáa pé ẹ wá
0: bóò
1: kíní ṣe rí gan.
0: jọ̀dá ó kó renewed hope initiative là ń lọ láàárọ̀
1: ọlágbára
0: renewed hope initiative yìí ó jẹ́ iṣẹ́ àkànṣe pàtàkì léde gẹ̀ẹ́sì wọn ni project pàtàkì eléyìí tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí
1: senator
0: remi tinubu tí wọ́n ṣagbátẹrù ẹ̀ nínú àlàyé tí ń bẹ ńlẹ̀ ìyá ti sọ lọ́pọ̀ ọgbà pé iṣẹ́ yìí ìjọba àpapọ̀ kan ní ń fowó ẹ̀ sí mi lápò nígbà tá ara àwọn tí wọ́n ní àrùn jẹjẹrẹ bílíọ̀nù báyìí ni mo fún wọn nígbà tá ara àwọn èèyàn tó ní ikọ́ fe bílíọ̀nù báyìí ni mo
1: fún wọn
0: ẹ̀yin obìnrin báyìí àwa kọ́lá wa máa ṣàlàyé ẹ̀ alálejò pàtàkì lórí ètò láàárọ̀ yìí tí wọ́n mọ̀ bá wa yànnàna ohun tó ní ṣe pẹ̀lú ètò renewed hope initiative yìí ohun tó túmọ̀ sí gan nísàn àti iye àwọn ènìyàn tí wọ́n ti jàǹfààní ètò yìí lórílẹ̀‐èdè nàìjíríà àwọn obìnrin ọkùnrin
1: àbáwọ̀. ìyàwó ààrẹ tiẹ̀ tó ti wá lọ síbòmíì ó tún wá wò pé ọmọ nàìjà ó ní mi ò sọ́dọ̀ ẹ̀rí gbogbo ń tá ń sọ lórí social media
0: mi ò sọ bẹ́ẹ̀ tí mo sọ
1: kọ́ ó tiẹ̀ ní mi ò tiẹ̀ wo bẹ̀ ṣé kúlíkúlí la sọ àtàgbàdo àtàkà ọ̀dà ìyá aláta ẹyin náà wà ń bẹ ìyá oní tòmátò á fún yín sẹ bóyá kẹ wá lọ mọ ta tòmátò náà lórí social media.
0: láàárọ yìí a ní ọgbẹni
1: ọlá di ebi ti david abawo bẹ o
0: a ní agbẹni ọgbẹni
1: ọlá di púpọ a máa ṣèrànwọ fún ọ lọ.
0: tí wọn jẹ lámì ìtọ àwùjọ àwọn náà lámọ bá sọrọ láàárọ yìí àlejò wa ẹ kó ojú mẹba dárúkọ yín fáwọn ará lẹhùn.
2: ẹ káàárọ orúkọ tí mi ò tí ì yí padà adébòye ọlálẹ
0: ẹ ṣe lórí ètò renewed hope initiative yìí ẹ máa ṣàlàyé báwo gangan kí ni ifá tó dá renewed hope initiative.
2: ẹ ṣeun olóòtú kì í ṣe pé renewed hope initiative kì í ṣe pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí pé ó kàn jẹ́ nǹkan tí wọ́n kàn ṣàdédé kù gírí sí. màá fẹ́ kí n kọ́kọ́ sí àwọn èèyàn wa nígbẹ́rẹ́ ìpàkọ́ ní ìgbà tí ààrẹ àná èyí ni àti ó ti ṣaláìsí báyìí kọ́lọ́hún bá wa fọ̀rọ̀ kẹ́
1: èyí ni
2: muhammadu buhari tí ẹ bá ṣàkíyèsí ní ìgbà yẹn igbákejì wọn nígbà náà kòfẹ́sọ̀ yẹmi òsínbàjò àwọn náà gbé ètò kan kalẹ̀ nígbà yẹn tí ó dàbí ni pé àwọn náà ń ti ìpínlẹ̀ kan sí kejì tí wọ́n ń ṣe káàkiri nígbà yẹn
0: wọ́n ti wà
2: káàkiri tí láti ra àwọn èèyàn lọ́wọ́ lẹ́yìn ẹsẹ̀ kúkú ṣe rí eléyìí tí ó wá ṣẹlẹ̀ báyìí bá ṣàkíyèsí àrí pé kì í ṣe iléeṣẹ́ igbákejì ààrẹ kọ́ ni ó ń bójútó eléyìí iléeṣẹ́
0: ìyàwó
2: ààrẹ ló wà nídìí eléyìí ó dàbẹ̀ ni wípé kì í ṣe pé ọ̀rọ̀ ìyàwó ààrẹ nìkan tí ẹ bá wo àwọn ìpínlẹ̀ wa káàkiri orílẹ̀-èdè yìí pátápátá ẹ rí pé àwọn ìyàwó gómìnà wọ́n ń ṣe eléyìí náà ní alábọ́dé gbọ́dọ̀ ó kàn á dàbẹ̀ ni wípé wọ́n fi ti ìyàwó ààrẹ yìí ṣe ẹ̀yìn mi tó jẹ́ ti àgbà ní ìpínlẹ̀ èkìtì wọ́n máa ń gbé kẹ́hìn jáde láti under ministry of women affairs ni wọ́n sábà ti máa ń gbé jáde ṣùgbọ́n ìyàwó ààrẹ ni ó dàbẹ̀ ni pé wá jẹ́
0: agbátẹrù ẹ̀
2: òun olórí àwọn obìnrin pàápàá jùlọ àkòsí bá ṣe fẹ́ sọ ọ́ sí àtàwátá gbá tiwọn àtàwátá àgbá tiwọn òun sì ni olórí àwọn obìnrin ní orílẹ̀-èdè yìí òun dẹ̀ sì ni olórí àwọn ìyàwó gómìnà pátápátá gbogbo wọn ti wá kóra wọn jọ pọ̀ sí abẹ́ ìṣọ̀kan ètò Renew Hope Agenda ti ẹ̀yin torí pé ó dàbẹ́ ni pé mọ̀ láti òkè lọ́hùn ọwọ́ máa ń gbé pẹ́ẹ́lí díẹ̀ ju àwọn ìpínlẹ̀ lọ mo kàn ní kí n fi yẹn ṣe kíní fún àwọn èèyàn pé kì í ṣe pé nǹkan tó ṣàdédé kù gbòòrò ṣe
0: bẹ̀rẹ̀ lọ́jọ́
2: kan kì í ṣe nǹkan tó ṣàdédé kù ohun tí wọ́n ti pilẹ̀ṣẹ́ tipẹ́tipẹ́ ni tí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti ń ṣe láti ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí ìjọba iná wọlé àwọn náà wá wò pé ẹja ká ó kú ṣe kó fẹ̀ lójú dáadáa ẹ wá gbọ́ o kì í ṣe wípé owó ìjọba torí gbogbo ohun tí a bá mọ̀ ni kí a sọ kí a sì ṣe ìwádìí èmi fúnra mi jókòó nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn nítorí pé ṣe mọ̀ bí ọ̀rọ̀ ṣe máa ń jáde nígbà mìíràn bí a ṣe máa ń gbà ó máa ń yàtọ̀ síra kì í sì ń ṣèjẹ̀ bí ẹ má jẹ́ ká dá àwọn tí wọ́n gbà sódì lẹ́bi o ẹ jẹ́ ká yàn lẹ̀ dáadáa.
0: Kó tó di pa lọ síbẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ nípa ètò ìṣúná lórí Renew Hope Initiative yìí kó tó di pa lọ síbi tẹ́ ń lọ. Ẹ ga tó lọ jóná síbẹ̀ yẹn ná.
2: Ó dà ṣe rí nípa ètò ìṣúná tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe wípé tí ẹ bá lọ ṣe ìwádìí dáadáa mo máa fẹ́ kí àwọn Nàìjíríà kí wọ́n ṣe ìwádìí kó tó di pé abẹnu àti ẹnu kan tàbí tó gbọ́dọ̀ pé pa yín nǹkan yẹn lákọ̀ọ́kọ́ owó tí a sọ̀rọ̀ pa kì í ṣe pé ààrẹ kì í ṣe pé ìyàwó ààrẹ nìkan náà ló ní owó yìí èmi fúnra mi ṣe ìwádìí mo rí wípé Tony Elumelu Foundation àwọn náà lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí kódà Tony Elumelu Foundation fi bíi bílíọ̀nù kan dọ́là sílẹ̀ ní orí ọ̀rọ̀ tí à ń sọ yìí láti fi kún iléeṣẹ́ ìyàwó ààrẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn náà filẹ̀ láti máa fi ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ tí mo sọ ohun tí ó dẹ̀ jọ alẹ́ lórí ni pé láti máa fi ran àwọn kì í ṣe gbogbo èèyàn kan ni wọ́n fẹ́ fi ràn lọ́wọ́ o wọn ò sọ wípé ẹ̀yin ọmọ iléèwé náà fẹ́ fi rárá o rárá ṣe rí ìyàwó ààrẹ fúnra wọn tí a bá wo gbá tí àwọn náà ti ń bọ̀ àwọn náà ti fẹ́ lo sáà méjì ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà o sẹ́nítọ̀ ni wọ́n tẹ̀lé o bẹ́ẹ̀ ni yàtọ̀ sí wípé àwọn náà jẹ́ oníṣòwò láti ibẹ̀rẹ̀ tí wọ́n tún jẹ́ ìyàwó gómìnà fún ìjọ ọdún mẹ́jọ gbáko ní ìpínlẹ̀ èkó ó rí i pé wọ́n mú padà lọ di sẹ́nítọ̀ àwọn náà ó dàbẹ́ ní pé ohun tí ó wù wọ́n lọ́kàn láti máa fi ran èèyàn lọ́nà láti ẹsẹ̀ kùkú ni wọ́n ṣe ẹ mọ̀ pé tí olùkọ́ bẹ́yẹn bá ṣẹlẹ̀ wọ́n máa ní láti pe àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn iléeṣẹ́ ńláńlá
0: àwọn tó ti
2: ní kìmíkẹ́ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn ó sì rọrùn nígbà tó jẹ́ pé iléeṣẹ́ ìyàwó ààrẹ ló ti ṣe kíni ló ti wá ó rọrùn fún wọn pẹ̀lú ipò wọn láti fi tó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrètí kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ fún wọn láti bá wọn gbé ètò ìjáde.
0: Ìnáwó yìí ṣọlọ́wọ́ ìjọba àpapọ̀ ná.
2: Kò gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe kò sọ́wọ́ ìjọba àpapọ̀ ńbẹ.
0: Ó dà kí wàá ní iṣẹ́ Renew Hope Initiative yìí gangan àwọn owó náà fojú sùn kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe.
2: Ibi gan tó yẹ ká torí kì í ṣe gẹ́gẹ́ bí mo ti fẹ́ sọ lẹ́ẹ̀kan kó rí pé ẹ̀dá ọ̀rọ̀ yẹn mọ́ mi lẹ́nu ni pé kì í ṣe fún àwọn tí ṣe rí ó ní àwọn kan tí a ń pè ní àwọn tó tún nílò ìrànlọ́wọ́ ní ẹsẹ̀ kùkú àwọn kan wà lẹ́sẹ̀ kùkú tó yẹ pé wọ́n wà òkè díẹ̀ o ẹ̀ka máa pa ọ́ tọ́ ẹni tó ń jẹ́ ògbóǹtarìgì àgbẹ̀ oníkòkó tó wà lẹ́sẹ̀ kùkú tó yẹ pé ibẹ̀ gan ló ti ń ṣiṣẹ́ ẹ lè má fi wẹ́ni tó wà lẹ́sẹ̀ kùkú yẹn tó jẹ́ pé ó tún kù díẹ̀ káàtó fún lẹ́sẹ̀ kùkú yẹn náà èèyàn lè wà nínú ìgboro gan kó kù díẹ̀ káàtó fún bẹni gan tó wà lẹ́sẹ̀ kùkú lọ. Irú àwọn ènìyàn wọ̀nyí ni ọ̀rọ̀ yìí ń bá sọ̀rọ̀ o ká má da gbogbo ẹ̀ papọ̀ èmi náà jẹ́ èèyàn kan tó yẹ pé tí nǹkan tí ìjọba bá ṣe nǹkan tí ò bá bójúmu mo máa ń fò síta pé eléyìí o wọ́n ti ṣí ṣùgbọ́n ó dàbẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa la ṣe ọ̀rọ̀ yìí gbọ́ kì í sí gẹ́gẹ́ bí wọ́n sọ pé kì í ṣèjẹ̀bi àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ yìí síra wọn o ìjẹ̀bi wọn kọ́ ṣe rí nígbà mìíràn tí a bá ti fẹ́ pàápàá jùlọ tí a bá ti fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ tàbí medium a máa pe kíní yẹn ní channel of communication tá a bá ti fẹ́ gbé kalẹ̀ ṣe understand tí a bá ti fẹ́ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ẹ jẹ́ ká wo ìyà tí a fẹ́ kọ sí pàápàá jùlọ àwọn tó dàbẹ́ ni pé wọ́n fẹ́ gba ọ̀rọ̀ yìí jáde ẹ má ṣe jẹ́ kí wọ́n ṣàdédé mu ní apá kan kán wá fi apá kan dé ta lákọ̀ọ́kọ́ ìgbà tí fọ́nrán yìí kọ́kọ́ jáde àwọn ènìyàn mọ ibi tí ìyàwó rẹ ti sọ̀rọ̀ èmi pàápàá gan mi kọ́kọ́ mọ ibi tí ìyàwó rẹ ti sọ̀rọ̀ yẹn ó wà dàbí pé ṣe ni ààrẹ kan ṣàdédé ìyàwó rẹ kan ṣàdédé dìé sọ pé ẹ̀yin ọ̀dọ́ o ní báyìí ẹ lọ máa ta àgbàdo ẹ lọ máa ta
3: kúlíkúlí
2: ẹ lọ máa ta àkàrà àwọn èèyàn ti ń ta àkàrà wọn ti ń ta kúlí wọn ti ń ta àgbàdo kó tó di pé ìyàwó rẹ gan sọ pé òun gorí oyè pẹ̀lú ọkọ òun iṣẹ́ oyé wa àwọn èèyàn ti gbogbo wọn sọ wípé àwọn kan wà tó jẹ́ wípé ó kù díẹ̀ káàtó fún gan-an wọ́n sọ pé gan o ku die ka to fun gan awon eniyan won ni won soro npa won se eni ti cheri ibi to ro Nigeria de duro yi ohun ti emi kan ninu gbogbo eni wi pe awon ti won ba soro awon yen o si lori aye yu dara emi wa mo idi to je wi pe ore yo jale gbogbo e ti wa se kini lo ti wa n ja irin ju se eni ti o ni ero ibanisoro kokan bo ti wo kere mo to je pe to ba se fe ba awon yen gbe soro gan o ma n ye ero ibanisoro ni so lo fe mo kan to lo lori eran kan yu dara ta ba ro pe bo se rorun fun awon kan lo se rorun fun gbogbo eyan ro lo wa n di e o o rorun fun gbogbo eyan elomi nkan 30,000 naira lo n wa to fe fi se nkan ti o si ri mo ti reyan lojo kan ti mo lo si ile iwosan na to so pe won fe rogun 5,000 naira fun omo e eyin lo tun ko ri se lo kan gbara dale to n sunkun awa tawon abe lojo iran nla ti won bapo ta fun lowo yen pe kon rogun yen fun omo yen se ton ba so fun eniyan pe wa gba 50,000 naira iba se agbado lori fun ma ta niwaju ile ejo se ko ni gba
1: se ti ri alejo wa ibere ti mo fe bere lori owo ti aya re ti n fun awon ti o je pe oloja kekeke opolopo n gba mi ni won wo pe te ba wo ri social media te wo dada e mo gbo wi pe se 50,000 naira to to bere ka mo takara ka to se kini kan to si je wi pe ilana agbe kale pe afikun owo won so pe ko lo fi bere ise
0: lati le fi ran yin lowo si
1: lati fi ran e lowo fun ise to n se tele abi iya lata to n tata bayi nisin
0: to je pe gbogbo ata
1: to wa niwaju re gan ko ju bayi 20,000 lo to wa ri ijoba to tun fun ni 50,000 naira mo e jo se ko tun ni tun fi kun
0: se 50,000 yi se o le gbo nkan kan gege ba won eyan kan se so nta
2: se ri loro 50,000 naira ibi ti mo fe ka awon eyan soro si gan niyin looto osowo to kere ju mo ma so dada eyan mi ko lo ma so kini kan ani ti eyan ba nilo 100,000 oni to je pe to be pa mi mo nile bayi oni to wa fe niyan ni 10,000 oni se mo 100,000 to wa se mo ko diku
1: o ti de
2: o ti diku idi e gan niyan se ri reality on ground economically wa ni economy wa to ba je wipe ko si idiwo kan tabi idina lese ku o to e ma si mi bo o ni to ba je wipe ko si idiwo kekeke kan mari sayi so nipa awon idiwo kekeke ti mo so yi lapere awon ti won ra e je ki n fi agbado ti mo mo daadaa se apere ti awon ti won da oko agbado eyan kan ti mu 30,000 naira e dani se mo pe 30,000 naira o le ya agbado to mara ninu oja sa
1: bẹẹni
2: ko ko lo ni ngba to wo ọkọ lọ si ọja awọn to n ko ọja ibo lati inu oko ero kan ti won ni pe awọn n bọ lati wa ko agbado silẹ awọn to ba fẹ ra pẹ se kini ko ọja o ma se daadaa se ri kini iwọn ilu ẹka bojuto a ma pe kini kan ni making the environment conducive for market iyẹn tumọ si pe ki agbegbe wa ki o rọrun fun awọn ti won ba se fun awọn to ba fẹ se
0: ọrọ aje ati doko
2: kekeke ko ti siru bẹ abojuto lo jẹ ka awọn eyan fi ma pariwo ko jẹ pe agbekalẹ awọn naa ni o da se jọ n gbọ mi igba ti a ba ma fi di ọja o ṣẹlẹ daadaa mi ti mo ti ṣe daadaa tawọn awọn to ko eroko ẹ ma ti le ko dọba awọn kan ti yan ara wọn bóyá ẹgbẹ ni wọn o kò tí ẹ yé mi wọn dẹ ràgàgbó ọjà tí ẹlẹni ń kóbọ láti oko wọn dẹ máa pa ẹni ẹni sọ pé 5 naira ló ń fẹ ta igi àgbàdo kan
1: wọn á tún náà tún ta
2: àwọn èèyàn dẹ wá jókòó lé wọn dẹ sọ fún ẹ pé 30 naira báyìí làwọn fẹ ta.
1: Alágbàtà tí ń sọjà dọ̀ wọ́n.
2: Alágbàtà tó ń pa àwọn tó ń fẹ́ ṣe okòwò kékèké lẹ́sẹ̀ kùkú nìyẹn bó ṣe wà láàkiri kákàrí kí nìyẹn ẹgbẹ́ onírúwà ẹgbẹ́ olómi ẹgbẹ́ léyìn ẹgbẹ́ tọ̀hún kódà ẹni tí tàlùbọ́sà wọ́n lẹ́gbẹ́.
1: ọ̀dà
2: àwọn kìnnì wọ̀nyí ń jẹ́ kó fún àwọn èèyàn ní wàhálà nígbà ẹ̀kọ́ owó yẹn ìbá tó láti ṣe àwọn kọ̀ọ̀kan pẹ́pẹ̀ẹ̀pẹ́.
0: ṣùgbọ́n tí ò bá sí àwọn ìdíwọ́ wọ̀nyí nǹkan.
2: ó tó òkè pàápàá jùlọ ẹ wo ti ọ̀rọ̀ elépo dé ẹni náà tó fẹ́ kóun fẹ́ lọ sí oko nínú oko lọ́hùn tó fẹ́ lọ ra ọjà ṣe rí àkọ́kọ́ gbogbo ojú ṣe rí gbogbo pé wọ́n fẹ́ fi pé kán fi kún àwọn tó ń ṣiṣẹ́ tẹ̀tẹ́lẹ̀ kán fi kún wọn lọ́wọ́ kán fi ṣe àwọn yẹn tún gbé pẹ́ẹ́lí lẹ́sẹ̀ tó pẹ́ fẹ́ fi kún wọn lọ́wọ́ o àwọn kan wà tó yẹ pé wọn ò ní kankan rárá ẹ jẹ́ ká pọ̀ mọ́ sọ pé ká là á ohun ti iyawo re so ni pe awon ti won ti ni fe tele boya o ti n ta oja pepepe kan okay wa gbe eleesi ko na fi lo soja ko se kini ko le po si olume so ni pe to ba ye pe be ni iyawo re se so a je wi pe awon ti ran na n ba wi o ba wa awa ewi ngba yen
1: iro o ko ba en ti mo so na ri bayi ebi ta n so ibi ta n lo gan na ri se di gbogbo awon eyan ti o wa lori social media ti won gbe kini ikiri ta ba wo fanran ti ibi ti yawo are to ti soro e ri pe oro ti yawo are so ogun daada to si so awon igbese ti won ti gbe bi eni pe eyan kan se bi apere pe e wo awon ti won ta nkan awon okowo kekeke bi akara bi kulikuli won ni lowo to po bi grant ni lati fun won lowo ti won ni gba pada
0: ni gba pada
1: sugbon ibi ti awon yi lo yo ibi to kan ti soro pe akara ati kulikuli ati kini kama so se ko de ti se pe won ni o ti jade ilewe ton graduate o ya lo mo taka the way bi awon eyan bi won se gbe lori social media e je ka wo bi awon eyan se mo se oro tu lori social media yi
2: se ri kini ti mo so yi lekan se ri ki se gbogbo eyan ko lo mo ro gbo se gbogbo eyan ko lo mo ro tumo olori je pe ninu communication te ba ranti wa ni ko tu oro e pale debi to je pe atan to wa doko atan to wa nu office
3: yo le ye won daada
2: abi jo me kan na seri awon ti won lo gbe oro jade gege mo ye so saju awon ti won si gbo pe are so pe everybody bayi lo ma takara o everybody lo ma ta kulikuli sari graduate to n takara ni
1: be ni
2: o wa daada o wa akara kankan bayi si nibo mi n sojo mo fe akara
3: 200 150 250
0: awon akara bi o tun leyin nu
1: se gbo mi sir koda ki ya wa re o to soro gan awon mi n ta kulikuli lori social media kuli alata
2: to ma package e
1: tan package e
0: awon copper
1: eh
2: eyan mi kon lo nta mo ani mo fe ra mo ra pack yen ni 3000 iyan kulikuli ta so yi but o package e se mo eh
0: gbo awon se graduate lo ta fun yin gba yin abi iya kan sa
2: anything mo so o ti ni masters to pe ene
1: person o ti gbo nkan
2: so ke ma e ma ka so pe awora kara ka so wi pe e se fun nikan lo wa so no wo ni se tola kan nikan lo njakara ni se ri gbogbo kini mo so pe e je ka yanan na e
1: ai mo ye awon to ti e je pe o ti fi ton ya won takara ton ti fi to fi ran won lo ilewe ton ti fi kole
2: kini kan mo ko fe ki awon eniyan mo ero kan ti won ni nkan ton ro ni wi pe boya re so wipe be se kawe to te jade to yi o e se ri e je ka so
1: gboro wa
2: ko seni ti iya e ko seni ti iya e ko igijo to gbe kanan legbe oju ona ninu ojo ti omo na ri nigba miran to gba pa iya e to ran pa iya e to pe iya e se aro duro duro to mo jade kiru iya we be wa dide ko wa so pe to mo ba ti jade ile iwe to o akara ti mo ti ta yen legbe titi yen
3: ni ko na lo mata
2: ni ko e je ka ko seni to ma gbadura iru e sugbon ki n se iyen ko n loro yen fi bade ati ko oro yen ati ko wonu ara wa

0: o se ninu university o se se ko ma fi se kankan ebi to nbo wa si lele yi tori na a o mo bi o tona ti ona ma gba la fun elomiran eja tita ni elomiran e ma wo pe a o njele ni inta
1: apon meta nko le
0: sugbon okay apon meta ta so e ba isin nje me ya won pure water company bayi to ti wa nta sugbon advanced stage n lawon yen ti wa ko se n to di omi sinu nylon mo laye gba ta ra ice water
1: beni ti o gan
0: ba o ko nu bere o ko nu bere ice water now
1: beni
0: sugbon nipa to de level kan won pi packaging omi to wa nu ice water na lo wa nu pure water
1: tabi
0: o no lo wa nu pure water sugbon won se kini packaging ti wa wa nbe lo mi so pe ma fun mi pure water o fun mi table water mo ti n le ise pure water ti table water ni daada e so omi kan lo sunu mejeji beni sugbon packaging lo se kini n lo fi yato eyan le package jakare ka won yan ma ya sodo e en lo package jakare to ye pe package yen gangan lawon eyan fe lo ri tan de be ti ma to moto ti eniyan tori na e ma je ka wo oro iyawo are bi gba emi gba temi na kokko ri foran yen inu bi iyawo re se ma so wi pe ki o gba lo ma ta akara ti kulikuli sugbon mo wa pada ri gbogbo foran yen ni mo emi na wa se iwaji ni mo wa ri pe je ki so kini kan fun yin kini ti bere lati 20 kimbe wo o be lati 2024 ki je rule ko lo se se bere o
1: beni beni
0: lati 2024 lo ti bere over 37 women ti won je awon onisowo keke ki se keke to tun kere daada ni won ti janfani ni kiti mo so yi keke bi kan ti mo de ni bi bayisin enikan kan gba at least 50,000 naira daada ni kini awon kankan 1,000 beneficiaries nlari lawon
1: lawon ipinle kankan
0: lawon ipinle
1: awon ilu mi 100
0: bẹẹni ilu mi 100 ilu mi 100 bẹẹ bo se lo de iru Ekiti bayi ngba ton wa bayi sin won se fun awon obirin kan bo le je pe nkan temi complain le lori ile ton se nigba Ekiti ti mo so ise bi to e ka gasi lori rede Nigeria o fa pe akin fada gasi I like cruise gun I like social media vibes ju awon oro gidi to wa nle nkan temi gasi temi tako ni igba ti o se kini ni pe aarin awon oloselu de kan re kini ti duro ko re bojumu àwọn èèyàn tó wà lẹ́sẹ̀ kúkú náà ni kan fún kì í kò jọ mọ́ ọ̀rọ̀ ẹlẹgbẹ́jẹgbẹ́.
1: ṣé ìyàwó ààrẹ tó ṣagbátẹrù renewed hope initiative lábàáwí fún yẹn ni àbí àwọn olóṣèlú
2: àwọn tí
1: wọ́n kówó yẹn fún torí ìyàwó ààrẹ ò lè mọ pín owó yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí pé a fẹ́ fún àwọn obìnrin 1000 ní 50,000 ó yẹ mọ́ wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí ìyàwó ààrẹ wa mọ́ fún wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan kò
2: ní sílẹ̀ 50,000 gan ìgbà tí ọba yẹn tún ti dọ́dọ̀ àwọn yẹn àwọn tó wà nígbà ní agbátẹrù wọn tún ti lè ṣá tiwọn bẹ kan ti hẹ́dì tiẹ̀.
0: sẹ́rí èèyàn tó fẹ́ fún èèyàn 1000 ní 50,000 fífi gbogbo ra gúdù dada ní mathematics àti tìmọ́gbé calculator dada ní ọmọbìnrin ṣùgbọ́n mo fẹ́ kéèyàn kọ̀ọ̀kan wa ká calculate 50,000 times 3,800 people kàmẹ̀yìn tó máa jẹ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé owó tí à ń sọ yìí wọn ò sọ wípé olóṣèlú ni wọn ò sọ wípé àwọn tí wọ́n wà ní ẹgbẹ́ òṣèlú kan tàbí ẹgbẹ́ òṣèlú kan ni kan fún wọn sọ pé fún àwọn obìnrin Nàìjíríà tó yẹ pé ọwọ́ wọn ò tí mo mọ àwọn èèyàn kan tó yẹ pé kò sí irú ìyá yẹn ò jẹ wọn gbà rárá owó yìí o ṣàwọn èèyàn sọ pé kan fún ni ìwọ tó jẹ level 16 officer ń bíṣẹ kí ló ń gba owó ẹsẹ kúkú fún.
1: tó lọ ń gba 50,000 tó jẹ fún àwọn petty traders.
0: yẹ ẹsẹ ìyàwó ààrẹ ká bá wí mo máa bá ìyàwó ààrẹ wí díẹ
1: lórí
0: ọrọ yẹn nítorí wípé àìṣeun ní ìgbà tí òun bọ ní state kan tó sọ pé ó fẹ́ ṣe empowerment fún àwọn obìnrin àwọn tó wà lẹ́sẹ̀ kúkú tí wọ́n sọ pé àwọn tí wọ́n wà nú ẹgbẹ́ ẹ kọ́kọ́ lọ gbé ẹgbẹ́ pa ẹgbẹ́ sórí abẹ́ ìyàwó àwọn gómìnà ní gbogbo ìpínlẹ̀ wọ̀nyí látọ̀dọ̀ abẹ́ ìyàwó àwọn gómìnà ẹgbẹ́ lọ sí ministry of women affairs ó ti dọwọ́ mélòó
1: méjì
0: ó ti dọwọ́ mélòó láàrin àwọn ọ̀dọ̀ àwọn ministry of women affairs yẹn ó ti náà kọ́tọ́ ti yanra wọn sípò tẹ́pọ́ wọn
1: wọlé kí wọ́n ti
0: àwọn ẹ mọ̀ wípé 30,000 ló máa dọ́wọ́ ẹ o.
1: wọ́n ní ẹ̀kọ́ orúkọ wá.
0: ẹ̀kọ́ tí wọ́n ti kọ́rúkọ iye àwọn tó máa lọ kí ni ò dáa. gbogbo ẹnu ni mo fi ń sọ ókè nígbà bóyá pé àyàwó ààrẹ fi bóyá bíi 20 million sílẹ̀ ní ìpínlẹ̀ kan pétọ̀ ẹ̀pin ní 50,000 naira kí ni ò ní kọjá ẹgbẹ́ òṣèlú yẹn kò ní kọjá wọ́ọ̀dù wọn yẹn.
1: ìyàwó ààrẹ ò sì ní mọ̀
0: nǹkan kan pa ẹ̀. tó bá jẹ́ pé àwọn tó tún wá ń jìyà gan nínú ẹgbẹ́ wọn yẹn lo no funi iba ma dun mi se ba eyan na sha ni won.

0: ṣùgbọ́n àwọn gan tó yẹ kán fún gangan kò ní nínú ẹgbẹ́ wọn gan tí ìyá ń jẹgan kò ní dọ̀dọ̀ wọn gbogbo ẹnu mo fi sọ tó bá nira jù tẹ́lẹ̀ kan bá sọ pé wọ́n ni mò ń pa kí n máa fún wọn ní evidence ẹ̀jẹ̀ sáyà kàwé kan wọ́n ṣe kínní kan ọjọ́ mẹ́ta ní area ìlú mi ń dárúkọ sẹ́nítọ̀ tó ṣe ṣùgbọ́n ó ní kán kó àwọn tí wọ́n kọ́ iṣẹ́ hairdresser wá ẹgbẹ́ owó sọ dáadáa ó ní àwọn tí wọ́n kọ́ iṣẹ́ hairdresser ó ní kókó wọn ó ní kiri tó máa ń lò ní ṣọ́ọ̀bù wọn tó máa fi ń dry irun tó máa fi bọ irun yẹn ó lóun fẹ́ fi ṣe ìrànwọ́ fún wọn ààyè ìlẹ́nu pé inú ẹgbẹ́ òṣèlú tó wà wọ́n sáré lọ kọ́rúkọ ara wọn ẹni tí ò tiẹ̀ mọ̀ nípa iṣẹ́ wọn rárá gbogbo
1: àwọn tó máa
0: kíní wọn wá ṣe lọ tún tà
2: wọn á lọ tà á
0: ní owó fún wa bẹ́ẹ̀ ni mo sọ ṣe bí kan tí mo rí dáadáa ni mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn pé bọ́ọ̀ ló ṣe rí oníṣègùn àlọ́ ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀ wọ́n pé kán tà á fún wọn torí pé àwọn làwọn nílò ẹ̀ àwọn yẹn kàn wá ń tà nítorí pé wọ́n mọ̀ wípé wọn ò nílò ẹ̀ iṣẹ́ ìwọ́n tó kọ́ṣẹ́ irun ṣíṣe tó yẹ pé wọn lọ́nà pé jókòó àtọwọ́ tó wà ń di ẹ̀tọ́ ní kọ́fì ràn wọ́n lọ́wọ́ ẹ má jẹ ká máa gbèsè àwọn ìyàwó gómìnà wa kàn fi ń gorí ní ìpínlẹ̀ wa kankan ni ìyàwó gómìnà wa ló ṣe lé òun ni àpéjọpọ̀ wọn ṣe ìmọ̀ kan tó máa ṣe ni wọn wá lè kí state mọ in conjunction wọn wá lo òyìnbó yẹn in conjunction with the state irọ́ ni kò sí kan tó ń jẹ́ in conjunction with the state kankan ìyàwó rẹ̀ ti gbóló gbówó lẹ̀ ẹ lọ sí àárín ìgboro ìlú ẹ yan àwọn èèyàn a mọ àwọn tí ìyà ń jẹ láàrin ìgboro ìlú ń bẹ ẹ lọ fún wọn lówó yìí kò ní sí ariwo ibi tí mo ti bá gbogbo wọn wí nìyẹn kìí ṣe pé owó yẹn ni ò dáa.
1: ó dáa ọgbẹni ọládi púpọ ẹ ṣeun ẹkú àtòtónù látàárọ ẹyin alára wa ohun tá à ń bábọ náà ni ètò renewed hope initiative eléyìí tí ìyàwó ààrẹ tó gbé kalẹ̀ láti lè mọ fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọlọ́jà kéékèèké o ti ń ṣe kíní tẹ́lẹ̀ ó yá gba 50,000 kí o fi kún
2: kọjá
1: lè
2: bá
1: gbé ojú ẹ̀ sí èyí ó dá padà nínú àlàyé tó sì ń ṣe fún wa ọ̀rọ̀ tó ń lọ lórí fọ́nrán átàkà nítàkà kì í ṣe bí ìyàwó ààrẹ ṣe
2: kíní jẹ́ ti hàn bí wọ́n léèrè àwọn bí wọ́n ṣe ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára yìí ṣé ẹ lérò wípé ọlọ́wọ́ kan òṣèlú ná.
0: ṣeré lórí ọ̀rọ̀ olóṣèlú mi ò ní bá àwọn tó bá fi èmi ṣẹ́rí there's something in the law ẹ má yẹn bínú pé mo sọ ìgbó wọn ní you must come before the law must come with clean hands that's equity before the law ṣẹ́rí ohun tá a ṣe.
1: ó yẹ kẹ́ ẹ lè tú sí yorùbá o ó yẹ kẹ́ ẹ lè tú sí yorùbá.
0: ní ìṣe yorùbá ní ìwé
2: ìwé. ọyà gbọ yín ẹ mọ tó.
0: ṣẹ́rí ohun tí mo ń pè àtúntò ni wípé ohun tá a ṣe tá a fi dóyè gbà lọ́wọ́ lágbájá. Tàmẹ̀dùn ń padà bọ̀ wá ṣe é fún wa nígbà táwọn náà bára lórí oyè ṣe rí gbogbo wọn tó wà lórí ìjọba ń sìn wọn ti ṣe sí àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ yorùbá ní tó bá nà kankan sọmọlàkejì ẹ mẹ́rin ìyókù ọ̀dọ̀ ẹ̀ ní ń bọ̀
2: wọ́n sì mọ́ra wọn
0: àwọn náà ti ṣe é sèyàn ṣáájú ṣùgbọ́n torí pé kí a má bàa rí àwọn kan báyìí ni wọ́n ṣe máa ń yan àwọn tí wọ́n bá mójú òṣùwọ̀n nípa ọ̀rọ̀ sísọ náà ṣe máa ń yan wọ́n ti àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ṣẹ̀rẹ̀ pé olóṣèlú míì ó lè jẹ́ pé funfun ló fẹ́ sọ ṣùgbọ́n kò mọ ọ̀rọ̀ yẹn gbé kalẹ̀ dáadáa.
2: wọ́n bá yí padà
1: wọ́n bá fadí sí dúdú.
0: àwọn àti láti máa kú
2: wọ́n bá kún dúdú.
0: ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ tí wọ́n ti yàn pé ẹ wọ ẹ bá wo kínní ìgbà tí mò ń sọ̀rọ̀ kì í ṣe nǹkan tí mo rò lérò pé mo fẹ́ sọ kọ́ ni mo padà àwọn èèyàn ti báyìí kọ́ ni ààrẹ ṣe sọ ọ bí bẹ́ẹ̀ yàtọ̀ sí yẹn èébú náà bẹ̀ sí ní bú àwọn tí ọ̀rọ̀ wá di pé kódà ga a ti bẹ̀ sí ní gbọ́ ṣe pé nǹkan lórí afẹ́fẹ́ ṣe ni gáyìí máa tàkàrà kú ṣe ni gáyìí máa ṣe kíní kan kúrúkúrú ìjọba yìí ló máa lọ tà náà kó náà máa ṣe kíní kan ṣùgbọ́n nígbà tí èmi fúnra mi wá jókòó tí mo wá wò máa rí pé kì í ṣe nǹkan tí ìyàwó ààrẹ sọ pọ̀ nílé yìí o kì í ṣe pé ọ̀rọ̀ òṣèlú kan.
2: ṣé ẹ mọ̀ pé ó tún ti lọ sí ìpínlẹ̀ míì tí ìyàwó ààrẹ ti sọ wípé kódà pé ohun òwò ti eléyìí tí wọ́n sọ lórí ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ social media yìí o pé òun ní àfojúsùn lòun ó sì mọ tẹ̀lé lórí sí ríran àwọn obìnrin lọ́wọ́ lẹ́sẹ̀kùkù nílẹ̀ nàìjíríà bóun ti dé fìlà
0: mọ́ òun bẹ̀
2: àtàlátà o àti oníkíní o gbogbo wọn pátápátá.
0: èmi wá fẹ́ sọ fún ìyàwó ààrẹ báyìí wípé tí wọ́n bá ti fẹ́ ṣe ètò tí wọ́n ń ṣe wọ̀nyí ẹ má jẹ́ kí wọ́n máa fi sínú ẹgbẹ́ òṣèlú wọn nítorí wípé ọwọ́ àwọn tó ń bọ́ sí kì í ṣe ọwọ́ àwọn aláta tó ń ní àfojúsùn àtàwọn onítòmátò tó ń ní àfojúsùn ló ń bọ́ sí o ọwọ́ àwọn tó ti ní tó ti jẹ́ ṣẹ́kù ló pàpà ṣe ń bọ́ sí nǹkan tí mo fẹ́ kí ìyàwó ààrẹ ó gbọ́ gbogbo ariwo
2: tá a tá a ń padà. e wa ba wa yanana ilana te lero pe won le to lati le je ko bo sodo awon to je pe won wa lese kuku gan
1: an pada bo e seun.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
7: Oh boy, you don't talk. How bad? You know the tire.
6: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
7: Brotherly, involve me now. Make myself dey follow ya like you.
4: Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100 naira. Load them.

0: aje pe ka tun ma kire wa ko ojumo a ko ojumo a ko ojumo tu ko ojumo mo ni bi gbogbo te tin lanfani ati ma gba mi loro to ni se be ti mo bojo ba ti da ire o tun gboro se mo o di wa lo ni e a tun ti gbe nte mo je de ka ma gbogbo fi te ba wa ta ba nso nipa ojulowo royin re daraya ele to duro gbangba gidi gba won ni ta besu gba gaga o si ni be o duro kakaraka eyin temi o lo fa lantara ni oruko gbogbo eyin temi n gboro aye te le sai magba wa e se o amo lore mi a ma so pe iye oloko te ri ye nbe lara amotekun iye amotekun nbe lara oloko wa jo n lo daula papo ni olohun ni pa na daula wa ami ati ami Folaji Oye Tayo oruko mi lo n je be Fakao Sport ti controller of sport in general ti sport commander agbara gbogbo leka fatamala category eniyan won wa die e je ko je won pe assignment ni bi n ba ni mo gbe tutun do ye na e data nanu ma diju lori trailer mo ya mi life wa ya n be loke o n ye gaga niyan gbe mi debe 100 trabaye ta ba nso nipa iroyin re daraya isi o tun lo ni gege ba se ko we oni ni ojo alamisi ojo thursday ni a to na to si bayi le ye le fi kore wo lu ire gbogbo ma bo wa a rowo ba won rire gba mu ami ati ami olon da kun ola bi gbogbo ti won ti ma se karakata oro aje loni aje olokun aso sadiyo ojo won le wa o alaje lowo ka mo se ba won ni lorun gbogbo en to ba si ni lorun na gbese lo nje be olorun dakun wo lasiko yi ba won yanju e oro jade asemu be lai ni de na gbanu na tun ni fodo lo fon e tu ja ka bara bo secret lati ne ko da to fun eleniyan ibo lati bere a tori le de wa nigeria na lati ko gege bi nkan se lowo ta wa yi e je na bere láti inú ìgbìmọ̀ eléyìí tó mójútó gbogbo àpapọ̀ eré ìdárayá lórílẹ̀‐èdè wa nàìjíríà national sports commission pẹ̀lú tó wà ń lẹ̀ yìí wọ́n ti jẹ́ ká mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí gbogbo àwọn ẹka ẹka eré ìdárayá wa pàápàá jùlọ àwọn eléré orí ọ̀nà bẹ́ẹ̀ bá sì gbàgbé wọ́n múra lẹ̀ dé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́kan òjọ̀kan pàápàá jùlọ ìdíje ti commonwealth games eléyìí tí ó wáyé láìpẹ́ lẹ́yìnà wọ́n láwọn eléré ìdárayá yìí eyan ba débìdó ibùdó tí wọ́n ti ń gbáradì ẹ mọ̀ wípé orílẹ̀-èdè wa nàìjíríà a rí nǹkan mú bọ̀ wọ́n wá rọ̀ wọ́n wọ́n ní ká má ṣe ká wọ àkàrà ẹ̀yìn o torí ibà méjì kọ́ ọmọ tó bá mówó lélẹ̀ gangan báyìí ní ìyá rẹ̀ ó yìn wọ́n ní ẹ lọ tẹ́ ẹ bá ti lọ tẹ́ ẹ débẹ̀ ẹ sojú orílẹ̀-èdè wa nàìjíríà dáadáa ìgbà tẹ́ ẹ bá sì padà wá sórílẹ̀-èdè wa nàìjíríà kẹ́ríkẹ́ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ife ẹ̀yẹ àti àmì ẹ̀yẹ yẹ wá sórílẹ̀-èdè wa ti nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fakao Sport òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa ọmọ ẹ tún jẹ́ kó mẹ́ ẹ jẹ́ ń balẹ̀ ògbón tárigì agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà nígbà kan rí tó jẹ́ adé ẹ̀yìn mọ́ Michael Emenalo ó ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ o tàbí kí n sọ pé ó ti step down gẹ́gẹ́ bí chief football executive ìyẹn nínú ìdíje kan lórílẹ̀-èdè Saudi Arabia ni lẹ́yìn ọdún mẹ́ta eléyìí tó ti lọ síbẹ̀ Michael Emenalo ó lè ta ṣètò olùbàdàn kan ìdánilọ́wọ́ tá a wà yìí ó ti kú ń bẹ̀ ó wá jẹ́ ọmọ pé ibi tó bá tún lọ lọ́jọ́ iwájú o gbogbo ohun tó bá yẹ kẹ́ ẹ mọ̀ nípa ẹ̀ á mọ̀ gbé jáde gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ nìyẹn ó lè mí náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ẹ já kú ń bẹ̀ ìyẹn tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn jẹ́jẹ́ mọ̀ ògbóǹtarìgì eléré orí ọ̀dọ̀ obìnrin ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà rosemary nwankwo wọ́n ti pè é o kódà ó ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ nílùú àbújá eléyìí tó ṣe pé wọ́n mọ̀ gbáradì fún ìdíje ti commonwealth games eléyìí tí ó wáyé láìpẹ́ lẹ́yìn náà lórí ọwọ́ tí wọ́n wà lórí ọwọ́ category a ni o ẹjẹ́ tún kúrò mẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn ọ̀kan lára àwọn ọmọ ìyá wa nílùú adúláwọ̀ lálẹ́ àná o dun ni gaga ṣugbọn ko si n ta ri ṣe si emi a ma sọ pori ọwọ to ba ti wa mo n to n ṣe ọmọ ya mi ọlọba mi lo ni daula aajọ ma lo ni o unwanted record òun gangan ni orílẹ̀-èdè sẹ̀nígà òun ni wọ́n kọ́ lálẹ́ àná tá a bá ń sọ nípa orílẹ̀-èdè àkọ́kọ́ nínú ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé tí ó ti máa ní àmì méjì tí ó fi máa gbégbá orókè tí wọ́n tún padà wàá fi yàjẹ́ látẹ̀yìn a máa wá bẹ̀ ajẹ́ pé orílẹ̀-èdè sẹ̀nígà àwọn náà ti kún ara àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó ti wá sílé lọ́wọ́ tá a wà ní o a máa wá bẹ̀ ẹ̀kú ti mọ̀ pé àtúnramú gangan báyìí nìjà ẹkùn ajẹ́ pé káwọn náà lọ túnramú nìyẹn gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn èyí nǹkan ò sẹ́nu rẹ lálẹ́ àná bó tilẹ̀ jẹ́ wípé àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ wọ́n kọ́kọ́ ṣe dáadáa ṣùgbọ́n mi padà wá ń tẹ̀yìn wọ̀gbìn wọn lẹ́nu ni kí ni tó fà á àgbéyẹ̀wò láàárọ̀ tòní ṣé kò sí fighting spirit ni àbí kílẹ̀ yín rò pọ̀ fà á torí tá a bá ní káwé ìfẹsẹ̀fẹsẹ̀ tó wáyé láàrin orílẹ̀-èdè DR Congo lánàá àtòrílẹ̀-èdè England ẹ̀ẹ́rì pé orílẹ̀-èdè DR Congo wọ́n ṣe dáadáa kódà àwọn gangan ni wọ́n kọ́kọ́ tún mi àwọn ní ìṣẹ́jú méje tí ìfẹsẹ̀wọnsẹ̀ ìgbéra sọ òótọ́ wá di wípé olúgbóngbó tìrìgbò orílẹ̀-èdè England wọ́n jàrá búraburú kù díẹ̀ tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà parí látọwọ́ harry kane ẹ bá tún wo orílẹ̀-èdè senegal náà lánàá gbogbo ayé tẹ̀ ti fọkàn sí pé senegal ti tẹ̀lé orílẹ̀-èdè morocco lọ sí ipele round of 16 o àfìgbà tí football tún gbèsè rẹ̀ dé kí lẹ́yìn rò pé ó ṣe àwọn aṣọ àwọn aṣojú wa yìí ìyẹn nílẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn gbọ́mí dáadáa honorable olúwatọ́yìn victor jaffet of manchester united gbogbo bí nǹkan ṣe ń lọ lójú ọjà ẹkú jẹ́rìí ẹ̀ńtẹ́ ní màá já ẹ̀ńtẹ́ kalẹ̀kalẹ̀ ògúndìrán kọ́lá wọlé ọba sí òní òun tẹ́ tí ilẹ̀ pọ̀ láì ní dènà pẹ́nu orílẹ̀-èdè england fi góò méjì sí ọ̀kan jẹ́jú orílẹ̀-èdè DR Congo ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn tèmi tó gbé gogo farabalẹ̀ gbọ́ pẹ́ belgium wọ́n padà wà látẹ̀yìn láti wá fìyàjú orílẹ̀-èdè senegal mẹ́ta sí méjì ni kọ́ńbàkì tó ga yàtà a máa wá bẹ̀ orílẹ̀-èdè usa òótọ́ ni pé wọ́n gba káàdì jáde kúrò lórí pápá red card o ṣùgbọ́n yẹn gangan ò túrù kankan lára wọn mo rí ẹ ń bẹ̀ dúró rí olúbáyọ̀ mike gbogbo ọjà pa extension àbùdíntolókun àbùdíntolọ́sà iná ò ní tánwò rẹ láìfà àbàdàmọ́là thank you very much rọ́dà mi tó dúró rí àwọn chelsea tó gallant tán nìyẹn usa fi gó méjì sódò jẹjú orílẹ̀-èdè bosnia and herzegovina ìyẹn tó lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gẹ́dẹ́gbẹ́ nìyẹn ó ní tó bá ti da aago mẹ́jọ alẹ́ òní gbọ́nrán orílẹ̀-èdè spain mọ̀ wá kó pẹ̀lú orílẹ̀-èdè ti austria gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn àwọn lami yàmá ìgbà wá da aago mélòó aago méjìlá òru àjìn ìjọ òdìjú àwọn ọmọ ìyá wa àwọn cristiano dos santos alvaro ronaldo portugal nìyẹn portugal gbàngbà àwọn bruno fernandez aago méjìlá òru àjìn portugal máa kojú orílẹ̀-èdè croatia orílẹ̀-èdè switzerland tó bá ti da aago mẹ́rin òru mọ́jú ó máa kojú orílẹ̀-èdè algeria algeria ọ̀kan lára àwọn tá a tún ń wojú wòye nìyẹn pé kọ́lọ́n kádàrá kí wọ́n tún lọ sí ipele tó kàn orílẹ̀-èdè australia náà máa kojú orílẹ̀-èdè ti egypt tó bá ti dọ̀la ìgbà kù wárí sórí ètò lọ́la ẹ má jàá ka gbogbo tọ̀la gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ó lè mí náà farabalẹ̀ tún tẹ́kẹ̀yìn tiwọn mọ̀ bó ṣe wà sí nìyẹn agbẹ̀yìn tiwa débẹ̀ bí o ní white michael dasọfọ tó gbogbo làrámọ̀kẹ́ of chelsea kí ni táwọn chelsea náà ń ṣe lójú ọjà ṣe ń gbẹ̀yàn àwọn tottenham hotspur wọ́n jẹ́ mọ̀ pé ìkòkò ò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba sọsọ ní ẹ̀ láìfà àbàdàmọ́là bẹ́ẹ̀ bá rí àwọn sáìnì tí kọ tottenham hotspur ń ṣe ẹ mọ̀ pé wọ́n fẹ́ gba líìgì ní sáà tó ń bọ̀ ni kò sí wàhálà àwọn tiwa ní yẹ̀yẹ́yẹ̀yẹ̀ ìtanra ẹni jẹ́ fẹ́mi filẹ́gbẹ́ láṣẹ farm gestas lókè ìjẹ̀bù of chelsea mr rotimi gbogbo lè lára mọ̀kẹ́ bó ṣe wà sí nìyẹn òun lèmi náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ kó o là bá ṣe ẹjẹ́ kọ́kọ́ dójú ọjà náà ká lọ farabalẹ̀ ká bàrà bó ṣe kẹrẹ̀ lójú ọjà kó dàtọ̀ fún ẹ lẹ̀ àwọn owó àtàwọn owó gangan láti gbé lójú ọjà ikọ̀ tottenham hotspur òótọ́ ni pé kì í ṣèròyìn mọ́ £100 million àti gbogbo àwọn buyout clause ṣe gbogbo nǹkan tó rọ̀ mọ́ £100 million ṣe rí pọ́wọ́ ìga yàtà wọ́n ti fẹ́nu ọ̀rọ̀ kó láàrin kọ tottenham hotspur àti kọ ti newcastle kódà sandro tonali inú kọ tottenham hotspur ni yóò ti máa lu dáúlà ní sáà tó ń bọ̀ bí ò bá sí kọ́ tí ò sáwòdì kankan wọ́n tún wá jẹ́ ká mọ̀. Pé 7.5 million pass kan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ o. Additional clause nìyẹn. Èbó kàrẹ́ ráyé wọ́n mọ bí wọ́n ṣe máa ń ṣòwò. Àwọn clause kọ̀ọ̀kan ò mọ Sunday. Bẹ́yẹn bá tún gba yè fẹsẹ̀fẹsẹ̀ kan ó tún níye tẹ́sán fún wọn. Bẹ́yẹn bá tún gba fi ẹ̀yọ́ tún níye tẹ́sán. Ẹ ǹlẹ̀, àlùjànú ni yín ọmọ aṣokúnderé àfin Èbó. Ọmọ aṣọ sàdíyọ̀. Ara tẹ́ dáṣokùn ò ní ti láìfà àbàdàmọ́là. Gbábí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí. Ẹ jẹ́ ń dójú ọjà kí n lọ polówó. Ẹ tí gbọ́ nǹkan kan. Ó ń gbọ́ mi Adéwọlé Màṣá gbogbo òlú àjọyọ̀ ọmọ gọ́nàṣì nìyẹn. Ó dúró tán ó ga tán. Ó dúró tán kò ga tán. Ẹ jẹ́ ń dójú ọjà kí n lọ polówó òun padà bọ̀. Ẹ kú kalẹ̀.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.

Asna, wọ́n gbẹ́nu sí o, wọ́n gbẹ́nu sí Bacola, ọgbọ́n dárí gẹ́ gbẹ́bọ́lùkọ Paris Saint-Germain, ikọ̀ Manchester United àti kọ Chelsea, àwọn náà ń wá tó ti àwọn mẹ́nẹ̀, ọgbọ́n dárí gẹ́ gbẹ́bọ́lùkọ ti Real Madrid nìyẹn. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ, àbádọ́gba, ẹ má sì gbàgbé pé Bacola, ọmọ ọlọ́mọ ń ṣiṣẹ́ ìrújú rẹ̀ lọ́wọ́ nínú ìdíje fi ẹ̀yà gbàńlá ayé o, orílẹ̀-èdè baba ńlá baba rẹ̀. Se wa si o le mi na farabalẹ tun je keyin ti wa mo gbogbo transfer update ni nkan ba se nlo e ku jere en te ni a je yin ti wa mo e wo in to ka ku fun ta e Tonali ye Sandro Tonali o ni ko se ayewo lera re tori loloyin mo npe ni medical bo ba le se tan to a jẹ́ pé inú kò gbé agbábọ́ọ̀lù yóò ti máa lo dáúlà ikọ̀ Tottenham Hotspur wọ́n tún ti gbé Luka Foscoffi wọ́n ti gbé o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn ẹnu mi àgò á di ẹ̀yìn mú ikọ̀ Tottenham Hotspur yìí yóò darapọ̀ mọ́ ikọ̀ ti Brighton and Hove Albion tádì ò bá yẹ̀ láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Falcao Hotspur òun lèmi náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ láti bẹ̀ lọ agbárinbóni tó balẹ̀ sí pẹ́pẹ́pẹ́ òótọ́ ni pé Victor Pereira ó ti confirm ẹ o bó ìṣe akọ́nimọ̀ọ́gbá nínú kan Nottingham Forest mọ́ o kódà gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó kàn wá kú báyìí wọ́n jẹ́ ká mọ̀ pé ó ṣeéṣe kó jẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú kan Crystal Palace nígbà kan rí Oliver Glasner òun gangan ni ó wàá gbàṣẹ láti rọ́pò ta ni Victor Pereira ìyẹn nínú kan Nottingham Forest lọ́wọ́ tá a wà yìí update tuntun àjá àbalẹ̀ bí ẹ̀mú kọ́lọ́kọ́ ó lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀ ẹ̀ẹ́dẹ́ntúkọ́mẹ̀ ikọ̀ Rangers International ẹnu mi àgò ikọ̀ Rangers lórílẹ̀‐èdè Netherlands wọ́n ti jẹ́ ká mọ̀ pé adìẹ ìmú nínú kan ti Sunderland àwọn nífẹ̀ẹ́ sí o àwọn nífẹ̀ẹ́ sí ìyẹn dané láti lè jẹ́ kó wá darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mọ́ bí nǹkan ṣe ń lọ lójú ọjà nìyẹn òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ́ gbogbo Chelsea Marco Palestra ikọ̀ Chelsea náà ti gbé láti inú ikọ̀ Atalanta o £43 million lọ́rọ́ bá dé túnbalárin fálànà gbogbo olówó up gunners nìyẹn àwọn gunners tó dúró kakaraka aláṣẹ ksc àbí gbogbo kárí àkókò bàmí tó gẹlàǹtì tán mi ò ní wá yín tì gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ nìyẹn òótọ́ ni pé ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain wọ́n ti gbé ọmọ orílẹ̀-èdè cote d'ivoire ọmọ orílẹ̀-èdè africa sì tó ń ṣe dáadáa ọmọ orílẹ̀-èdè morocco òjàre tó ń ṣe dáadáa lọ́wọ́ tá a wà yìí ìyẹn ṣàìbárì wọ́n ti jẹ́ kámọ̀ pámọ̀ ti gbé lọ́wọ́ tá a wà yìí o wọ́n ti sáyàn ọmọkùnrin gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn òun lèmi náà farabalẹ̀ tún jẹ́ kẹ́yìn tiwọ́ mọ́ ẹ tún já kó mẹ́ ìyẹn kọ bayern munich ni o wọ́n ti gbé láti inú kan psv eindhoven a jẹ́ kó tó bá ilé parí ìdíje ìfẹ́yà gbàńlá ayé rẹ̀ a lé lé pẹpẹpẹ ó máa lọ síbẹ̀ bí nǹkan tún ṣe wà sí update lóní tuntun ajá àbalẹ̀ òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ́ gbọ́mi ogun 19 gbogbo lára mọ̀kàn àwọn gunners ni wọ́n láwọn múra alẹ́kùrò kẹ̀kẹ́ dé sáà tó ń bọ̀ lọ́nà kò sí wàhálà ọlọ́run tún jẹ́ rí dáúlà yẹlò kẹ́rọ wọn tó kẹtìlẹ̀ bí ó ṣe ìbọn ni tún balẹ̀ sí pẹ́pẹ́pẹ́ ẹ̀jẹ̀ ń lọ balẹ̀ síbẹ̀ o abala bóyá lẹ́mọ̀ abala tẹ̀yìn tèmi ń dúó dè.

0: ìwọ́nẹ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers ó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tókùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀. Jeans and chino. Pantan joggers. Great watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God. Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sandals. Wholesale price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọ lẹ́yọ tàbí dọ́sìn dọ́sìn. Èyí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́. 7408-0452-0455. Ní Yéṣù, àbíbàtà kó kú ká.
1: As we celebrate a remarkable 60 years of grace and service for the people, join us as we celebrate the 60th birthday of His Imperial Majesty Alayeluwa Oba Dr. Ajibade Gbadegesin Oguoye III, the paramount ruler of our land. Line up events for this special program are as follows. Friday, July 3rd, there will be a special Thanksgiving at our Central Mosque by 1 p.m. Saturday, July the 4th, is the Health Walk by 7 a.m. My football match at Rufus Giwa Sports Complex is on that same Saturday by 4 p.m. Thanksgiving service is at the Methodist Cathedral over by 10 a.m. on Sunday the 5th. The reception takes place at the Midas Resource Center or on Monday the 6th by 11 a.m. The royal father and the chairman on this event is Oba Dr. Adeyeye Nitan Gusi. Ojaja the second, the honey of Ife. Oma celebrates a legacy of honor, wisdom, and royal excellence. IBSC, may your throne be strong, your reign expand, and peace overflow the land. Your strength be renewed like the eagle. Happy birthday, KBSC. The planning committee members, announcer.
2: Tẹ̀síwájú ìfarajìn láti ṣe ìrónilágbára fáwọn ọ̀dọ́ olùdíje ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìdìbò Àríwá Àkúrẹ́. Onímọ̀-ẹ̀rọ Tèmilolúwa Olúwaládé tọ́pọ̀ èèyàn mọ̀ sí ètò ló ṣe agbátẹrù ètò ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Legacy Football Club 5-a-side Tournament. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù 16 ni ó kópa níbi ètò náà, tí ẹni tó bá jáwé olúborí yóò sì gba ₦250,000. Ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé láàrin ọjọ́ 14 sí ọjọ́ 19 nínú oṣù keje ọdún yìí lórí pápá ìṣeré Legacy Lounge and Club tó wà ní kilometer 4 Becky Parker Secondary School Ọbaele nílùú Àkúrẹ́. Ètò yìí ó kọjá ọ̀rọ̀ òṣèlú o, torí yóò jẹ́ àǹfààní láti ro àwọn ọ̀dọ́ lágbára àti láti dókòwò sí ọjọ́ ọ̀la ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Nípa eré ìdárayá, ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè, àwọn ènìyàn yóò ní agbára sí ní ẹkùn ìdìbò náà. Fún àlàyé, ẹ lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-249-9999 tàbí 0903-998-8151. Ètò ríró àwọn ọ̀dọ́ lágbára àti kíkọ́ ọjọ́ ọ̀la.
3: Admission. Sheik Alba College Ijodo provides a rare opportunity to pursue a certificate program in the September 2026 admissions in following areas: health and social care, healthcare assistant skills, healthcare management. Choose either online or on site as it suits. Download your application form online at www.sheikalbacollege.com or come to Sheik Alba College, number 1, Akinlose Aba Street, Badore, Ijodo. For inquiries, call 081-4977-9477.
4: Sheyi Aba College Ijodo. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbáradì fún ilé ẹ̀kọ́ gíga pé ètò ìgbaniwọlé ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú. O lè gba fọ́ọ̀mù rẹ ní orí ẹ̀rọ ayélujára www.sheyiabacollege.com àbí kí o lọ sí Sheyi Aba College tí ó wà ní nọmba 1 Akinlọ́ọ̀sẹ̀ Aba Street, Badore, Ijodo. Àbí kó o pè sórí tẹlifóònù yìí 081-4977-9479. John Okungade Olukede.
5: Habakuo, ena o monore, ajole mazu gaga mokuo, ena o monore, abale ababala na mokuo, ara o. Mari ono ye gepla, ade ba wale babalala, ayonde lo tu gbagba, ele akora, egba visa onorun o, eyi la musu kede, eto, ayeye isuku, abare akabare lejo bo, lejo keji, osu keji odun yi, ago mewa oro, agba ba, oni mosuari, asala visa, kala fiata yo, akora, pelu sin, kiko ori ale ole gbagbo, lulere, loju.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ mọ́nì jánu ọmọ 24/7 Abba Make Sure.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
6: Hello, ṣe ìgbádùn àdàbà?
7: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
7: Mo ń gbádùn àdàbà.

0: lọ́sùn bàràbàǹdẹ̀ náà fún ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú apc ní orílẹ̀-èdè yìí ìyẹn ọ̀jọ̀gbọ́n yẹni táwọn iyè duwata wípé ó kú ìfọmọ ènìyàn ṣe bẹ́ẹ̀ ni ló tún sọ pé gbogbo àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n dángájíá dáadáa pẹ̀lú bí wọ́n ṣe ṣe gbogbo nǹkan ní gbangba làsáńtà pẹ̀lú bí wọ́n ṣe yan àwọn tí wọ́n jẹ́ ẹni tí yóò jẹ́ olùdíje nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 ó ní ọwọ́ èyí tí wọ́n fi ṣe iṣẹ́ yìí ni ló fi hàn pé lóòótọ́ àti lódodo ni wọ́n mọ ètò ìjọba àwa-ara wa ṣe dáadáa kò sàì tún dúpẹ́ lọ́wọ́ mínísítà tó wà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè yìí ìyẹn Olúbùnmi Tígíòjò pẹ̀lú bó ṣe ṣe àdúró tì fún gbẹngbẹn tó sì tún jẹ́ pé ó dúró tì í láì yẹsẹ̀ rárá tó sì ní ìfarajì láti pé kí ìdàgbàsókè àti ìrẹ́pọ̀ kó lè dé bá gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ní orílẹ̀-èdè yìí lápapọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ àwọn aṣojú kọ̀ọ̀kan àti àwọn tí wọ́n jẹ́ ojúgbà rẹ̀ nínú òṣèlú tó fi mọ́ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fún láti ẹsẹ̀ kùkú àwọn ọ̀dọ́ àwọn obìnrin àti gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ káàkiri gbogbo àwọn ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà èyí tí ó parapọ̀ tí wọ́n jẹ́ ẹkùn àárín tí wọ́n jẹ́ ẹkùn apá àríwá ìpínlẹ̀ Ondo pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n ń gbàdúrà fún un tí wọ́n sì tún ní ìgboyà dáadáa nínú ipò adarí rẹ̀ tó sì wá ṣe ìlérí fún wọn pé òun yóò rí dájú pé òun ò dójú tì wọ́n o tóun yóò sì tún tẹ̀síwájú láti lè jẹ́ kí òun ó máa ṣe ojú wọn dáadáa kí mùdùmúdù ń ṣèjọba àwa-arawa kó baà lè tó gbogbo wọn lọ́wọ́ sẹ́nẹ́tọ̀ ìsìngbè pẹ́sàgbà ó wá jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí ètò ìdìbò abẹ́lé yìí tí wọ́n ṣe nínú ẹgbẹ́ òṣèlú apc yìí ó wá gbà fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ báyìí láti pé kí gbogbo wọn kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ dáadáa kí gbogbo nǹkan kó baà lè lọ dédé nínú ẹgbẹ́ òṣèlú náà kò sà tó wá jẹ́ kó di mímọ̀ fún wọn pé eléyìí tí wọ́n ṣe wọ́n ti ṣe àṣeyọrí náà o ṣùgbọ́n ní ti ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 kí wọ́n rí dájú pé wọ́n ṣe ara wọn ní òṣùṣù ọwọ́ kí ẹgbẹ́ òṣèlú apc àti gbogbo àwọn ọmọ òye rẹ̀ kí wọ́n ba lè jáwé olúborí ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á.
1: A ti pa gbàdú kùkú máa ti pa bá lọ́mọláyà ẹ lọ o.
2: Gègé Akẹ́lí Gàárè ọ̀run rẹ̀.
1: Gbọ̀dún
3: káàmúṣùràn ti ṣèdárò
1: ọ̀nì ẹkọtẹkọjá lọ
3: ẹgbẹ̀gbẹ̀tẹ̀ ọmọ
1: ọmọ ọmọ
3: àtẹbí rántí rẹ lónìí
1: àtẹlẹjọ gbogbo
3: àbáríà
1: ọmọ sí steven
3: abọ́sẹ̀dé
1: akin arógbòlò
3: ọgbọ̀dún lèyí
1: àrómẹ̀dì ti dágbére
3: ayé fòun òdìgbò ṣe
1: àdúrà ní kó ketekete bí
3: àti ọmọ
1: olóògbé
3: ṣe pàtàkì o
1: káàmúṣùràn ti àsìkò
3: olóògbé arówó lò
1: láyé
3: ọmọ ọmọ ẹ̀hán rẹ̀.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: jọwọ ẹ dúró lọjà rẹ.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fíríìjì ńkọ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
0: ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí cdk ẹ̀ wà.
3: èwo ló tún jẹ́ cdk ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o cdk ẹ̀ ẹ lè ra fíríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
0: pẹ̀lú cdk ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. download cdk lórí play store àti apple store.
4: ẹ pè cdk sórí 0707-454-3005.
3: cdk sanwó díẹ̀díẹ̀ dá ìgbé ayé ìrọ̀rùn.
5: ọpẹ́ olóore
6: àga ìdàtọ̀.
7: Ṣèlè lórí ẹgbẹ̀ fún.
8: Táà dúpẹ́.
7: Abẹ́gidì ní ìgbìjẹ ni.
8: Ọpẹ́ olórí àdá ìdátọ́.
7: Ọpẹ́ olórí àdáriri àrè.
8: Èyí la fi ń dúpẹ́.
7: Lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa.
8: Bọ́lá Ahmed
7: Tinubu.
8: Àkànbí ọmọ olódò òde fúnra ẹ̀.
7: Adúpẹ́ lọ́wọ́ alága.
8: Ẹgbẹ́ APC lápapọ̀.
7: Ọ̀jọ̀gbọ́n Nitawe
8: Yituada.
7: Àti ẹni yẹni ẹ̀yẹ.
8: Olórí tó ṣe é mú yangàn láwùjọ.
7: Olórí tó ṣe é tẹ̀lé.
8: Mínísítà
7: fún ọ̀rọ̀ abẹ́lé.
8: Lórílẹ̀-èdè Nàìjíríà.
7: Ọ̀nàrẹ́bù Bùnmi
8: Adéojo.
7: Fún ìparí ibiri bí.
8: Tí wọ́n kó lórí.
7: Àbájáde ìdìbò abẹ́lé.
8: Ní ìpínlẹ̀ Ondo.
7: Nínú ẹgbẹ́ APC.
8: Ọpẹ́lọpẹ́ ìjìgá.
7: Tí ò jẹ́ kẹ́ wò ó bọ́.
8: Ọpẹ́lọpẹ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn.

0: ju wipe
1: gege la won eyan ipele ondo wa leyin yin
0: gome egbe ondo youth alliance for tinubu
1: yat
0: labe akoso beni talis apalowo
1: so wipe egbe apc
0: ti gege araba
1: ape wa wo
0: teru to mo nje labe
1: egbe yi o ni baje
0: lase idumare mari
2: ope olore
3: adai dato
4: yadun
5: kawade
4: awon agbeban lati ki ojise olohun kan reverend dr samuel binde ati awon meji ti o je omo ijo re mole ni ile re nipinle benue gege bi royin won si so leyi ti won kan keke ninu atejade ti won ta risita lati owo igbimo alabe sekele lo leyi ti won boju to nogu ti christiu gege bi won si so ni oruko ijo ohun no ju christiu seru shata gege bi iroyin se gbe
5: mo se be gba temi mo mi so si wa lojo yen be ni ede ti mo pe ni yen
4: awon ti won ji gbe ohun na so pe waye ni kutu aye ojo isegun ose yi ni ile olusoagutan na leyi to wa ni nkst church ni andia ni agbegbe ishan nipinle benue gege bi won se se alaye won ni o jeun to mu ki okan won wo lati ri daju wi pe kosi igbekele tabi ohunkohun kan ti o ti e tun ba awon eyan leru debi wi pe won ti e je ki eyan tun le igbekele ile olorun tabi ojise olorun kankan o oni won kede iru bi won se ji olusoagutan na gbele to si ba won ninu je ni reverend doctor samuel gbinde pelu awon omo ijo meji ni kutu aye ogbonjo osu kefa odun ti awanu re yi awon yin ni won jigbe ni ile olusoagutan won o gege mo se alaye be ni ijo na ni o ke si gbogbo awon olusoagutan awon mo ijo ati gbogbo ijo lapapo pelu awon ore atojulumo pe ki won dakun dabo won gbadura ki won yonda awon won yi o lai gba ohunkohun o ati wipe awon ajinigbe na ki owo osikun ofin ko te won bẹẹni atẹjade wa so wipe awọn aṣaaju nkst ina ke si gbogbo awọn olusoagutan ati gbogbo awọn eyan atijọ ọlọrun pẹlu awọn ọrẹ ati gbogbo ijọ wipe ki wọn pawọpọ ki wọn tete ya bẹrẹ adura bayii lasiko dojukọ leyi ti wọn ni lọwọlọwọ yii ki wọn si le ba wọn yọnda olusoagutan reverend dr gbinde lai ṣe wipe wọn fi kọlọkọlọ kan wọn fi kun ati awọn ọmọ ọjọ meji to wa lakata wọn oni bẹẹ na n gbadura si ọlọrun wipe ko fun wọn ni agbara ko si tu won ninu o ko fun won ni ireti ati awon molebi won ki won le fi arada adigba ti won o fi wa pada de o oni gbogbo ijo ni won si npepe ati awon ebe won o be ni jo wa ra webe sawon iso alabo ati ijoba ipinle benue pelu ijoba orilede nigeria lati ba won tesan mo gbogbo ona lati re wi pe won gba awon won yi wale lakata awon ajinigbe na ati awon ajinigbe ohun ko wo si kun ofin ko te won ko si gba kondo ofin fa gba kondo idajo lori o bẹẹ ló tún sọ wípé gbogbo àwọn ẹṣọ aláàbò ọhún àti ìjọba ìpínlẹ benue pẹlú ìjọba ilẹèdè nàìjíríà ẹnìkà ètò kùgìrì sí ọrọ ètò ààbò léyìí tó ṣe bẹẹ tó ti di bẹnbẹ yẹkẹ yìí o láti rí i dájú wípé ààbò tó dájú wà lórí ẹmí àti dúkìá ọmọ ilẹèdè nàìjíríà kí wọn sì gbà wọn lọwọ àwọn oníwà ọdaràn tó jẹ pé wọn ti sọ di orò lé bàbá wọn léyìí tí wọn gbé ní jòjúmọ jòjúmọ ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
5: káyọ̀dé
4: bíọ́dún.
5: ààrẹ orílẹ̀-èdè ìgbà kan rí ìyẹn olóyè olùṣègùn ọbásanjọ́ ló mọ̀ ti ṣèkìlọ̀ báyìí pé ẹ wò ó àyàfi ká aṣọ́ra ní orílẹ̀-èdè nàìjíríà torí pé kò yẹ ká tún kojú irú ogun abẹ́lé yìí tó ṣẹlẹ̀ ní ọdún 1967 sí ọdún 1970 o nítorí pé ẹni tó bá débẹ̀ ló lè ròyìn o nítorí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ọ̀hún ni ò dára rárá o nítorí òun bá wọn kópa nínú ogun abẹ́lé yìí tó wáyé náà ó ní ṣùgbọ́n ṣá o téèyàn bá débẹ̀ kò ní lè ròyìn nǹkan tí ojú rẹ̀ rí tán o ọbásanjọ́ tó sọ̀rọ̀ yìí ní ibi ìyáwé káwòé sí rẹ̀ ní abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun lásìkò ìgbà tí wọ́n wá gbé ìwé ìtàn èyí tó ṣẹlẹ̀ lórí ogun ìpànìyàn èyí tó ṣẹlẹ̀ ní àṣàbàǹgbà náà tí wọ́n gbé e kalẹ̀ ìní olóyè ọbásanjọ́ ló sọ ó ní lóòótọ́ àti lódodo ó lóun ò lè sọ ogun ìpànìyàn yìí tó ṣẹlẹ̀ ní àṣàbà lásìkò náà o ó ní nítorí pé general murtala mohammed lè tó ti dolóògbé ni òun gan ló ń ṣe àbójútó bẹ̀ ó ní ṣùgbọ́n pẹ̀lú ìwé tí wọ́n gbé kalẹ̀ báyìí òun yóò lọ gbọ́ dáadáa àti fọ́nrán èyí tí wọ́n fi sọ̀rọ̀ nù rẹ̀ òun yóò mọ bí gbogbo ìwòrògbòdìyàn tó ṣẹlẹ̀ ń bẹ̀ náà àti ogun ìpànìyàn bó ṣe lọ o ó ní ṣùgbọ́n ṣá òun fẹ́ pé àwọn èèyàn kí wọ́n mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún 1967 ni to ba tun pada wa lo sele ni orilede yi bayi ko ni senu re rara o onitori nkan gan to sokufa ogun abele yi to sele lasiko na o si wa ni orilede yi lowo lowo lai se pe boya won ti yanju re onitori gbogbo nkan ti sele ni orilede yi bayi afaimo ko ma je pe iru nkan to sele ni odun 1967 si odun 1979 ni won an to fe ko pada wa sele oni sugba adu awon ni pe kolohun ba ko ma je ki iru re ko tu waye mo onitori ohun ti ngba to won ati general yakubu gowan ti won jo nsoro oni gowan gan fura ara eten pele mo pe orilede nigeria ko ma le duro lati pe ki won to foju re ogun abele mi ayafi ti orilede yi ko duro ni isokan nitori pe eni ti o ba dele nikan to ba mori bo o nikan lo le royin ogun nitori pe ogun te re ni ki se nkan re be ni o si bimo re o oro po ti oloye olusegun obasojo to so gan e wo e koja lo sinu iwe royin the nation ke lo ka
4: yodun to lo mo so
5: eh ben ni
4: ogun dabi yen ko mo dabi eko
5: ben ni o
4: olorun ya rogun le yi o
5: ami o
4: kan lo mo nle o
5: ben ni a ninu se ni gbogbo

0: Special Forces Battalion tó wà ní Makurdi báyìí gẹ́gẹ́ bọ́n ṣe ṣe àlàyé wọn ní gbogbo ohun tí ó ṣe rìn bó ṣe rìn lọ́tún lọ́sì lè tó fi bọ́mọ wọn lọ́wọ́ ẹni wọn ò tí ṣàlàyé o ṣùgbọ́n ẹ̀tọ́ mojú lè dá ètò ààbò náà wá ní àwọn iléeṣẹ́ ológun ẹni wọ́n ti ń sa gbogbo ètò láti rí i dájú pé ológun ọ̀hún ẹni wọ́n gbé padà lọ sí 130 battalion ní ògbójà láti fi ọ̀rọ̀ wà lẹ́nu wò kí ó sì ṣe àlàyé àti gbogbo bí ó ṣe rìn láti lè jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó wà ní àkọsílẹ̀ ìwádìí ló ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún o láti mọ gbogbo bí wọ́n ṣe jí gbé àti àwọn gan tí ó wà nídìí bí wọ́n ṣe jí gbé ọ̀hún pẹ̀lú ojútùú sí ọ̀rọ̀ náà ẹ wò tẹ́ ẹ bá fẹ́ kàyókù ẹ mọ wulẹ̀ rìndìn ẹ mọ sákiri ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí nìkan ìnáwó sí.
1: Káwádé ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀ ti ṣe àlàyé èrèdí rẹ̀ tó fi jẹ́ pé ó fi ń ṣe àtúntò sí ẹ̀ka ètò agùnbánirọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí NYSC o gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe sọ ó ní lásìkò tí wọ́n dìbò yàn ó gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí òun ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúntò àti àtúnṣe lòun yóò ṣe ní orí àlééfà lásìkò ìgbà tó ń di ààrẹ o ó ní lára rẹ̀ ni àtúntò yìí tó ń mú dé bá àjọ ti NYSC náà ó ní nítorí lábá wo nǹkan bí ìdá 70 nínú ọgọ́rùn-ún ni ó jẹ́ àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé ó jẹ́ kí ìrẹ́pọ̀ tó gúnmọ́ kó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà gan oní ṣùgbọ́n àsìkò ti tó báyìí láti pé kí wọ́n ṣe àtúntò rẹ̀ onítorí láti nǹkan bí ọdún 1973 tí ètò tó ti bẹ̀rẹ̀ ló ti ń jẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa wà ní ìṣọ̀kan látàrí bó ṣe jẹ́ pé ẹnìkan yóò lọ láti ìpínlẹ̀ rẹ̀ tí yóò lọ sí ìpínlẹ̀ míì níbi tí ò tiẹ̀ mọ̀ yàn sí rárá ó ní èyí gan ló fà á tó fi jẹ́ pé ìrẹ́pọ̀ tó gúnmọ́ fi wà láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n ní ìsín o àti àsìkò ti tó láti pé kí wọ́n ṣe àtúntò rẹ̀ nítorí pé atọ́kùnrin àtobìnrin àti àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè yìí ni ò ń ṣe ìlérí fún pé òun máa jẹ́ kí mùdùmùdù ìṣèjọba ara wa kó lè tó wọn lọ́wọ́ àti pé lára gbogbo ìgbésẹ̀ tó ń sọ pé òun máa gbé náà ni èyí tó ti ń gbẹ̀yìn o nítorí ìdí èyí òun ló fà á tí àwọn fi sọ pé wọ́n gbúdọ̀ rí dájú pé wọ́n ṣe àtúntò sí àjọ NYSC náà nígbà tó ń máa sọ̀rọ̀ ń tiẹ̀ sẹ́ẹ̀rí ẹni tó jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC ìyẹn ọmọ Yẹlé Sowore òun dáhùn ó ní kí ló jẹ́ pé bóyá wọ́n ń dá àjọ NYSC sílẹ̀ ó lóun ti tòun o ó ní tóun bá fi lè di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó lóun máa fagilé gbogbo nǹkan tí wọ́n pè ní àjọ NYSC ni o ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni pé bóyá wọ́n ń gbé àjọ jàǹbù kalẹ̀ ni ó lóun máa fagilé gbogbo ẹ̀ pátápátá pátápátá ni o ó ní torí òun mọ nǹkan tí ó jẹ́ àǹfààní èyí tó jẹ́ pé wọ́n ń ṣe fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní dípò bẹ́ẹ̀ ó ní oríṣiríṣi àwọn ètò míì ló máa ń gbé kalẹ̀ ó ní pàápàá jùlọ látàrí pé bóyá kí wọ́n lè gbà yàn ṣiṣẹ́ àti pé kí wọ́n lè kọ́ yàn ní iṣẹ́ ọwọ́ èyí tó jẹ́ pé yóò ṣe àwọn tí wọ́n ń lọ sílé ìwé wọn yóò ṣe wọ́n lóore ó ní torí pé èrè kíní bẹ́ẹ̀ wípé èèyàn kàwé ó gboyè tó tí ó di pé bóyá ó tún ṣe èrú tán tó jáde tán tí ò ríṣẹ́ ṣe ó ní ṣùgbọ́n ó lẹ́nikẹ́ni tó bá jẹ́ pé ó bá wọn kópa nínú ìṣèlú ìlú náà ó ní ìgbà tó bá jáde tán tó bá ti kọ́ṣẹ́ ọwọ́ níbi tó ti ń ṣiṣẹ́ ó ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ò bá tiẹ̀ ríṣẹ́ ṣe ó ní irú iṣẹ́ ọwọ́ èyí tó ti ṣe nì yóò máa fi gbé ìgbésí ayé ara rẹ̀ ni ó ní torí ìdí èyí tóun bá fi lè dé ààrẹ ń ti tòun o gbogbo eléyìí tí wọ́n sọ pé wọ́n ṣe nì òun máa fagilé pátápátá ni ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín, àárẹ̀ ara ló ń ba yín jà, ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
1: Ẹ̀gbọ́n ọlọ́mọ sán mi, ìṣọ́ra ń fà mí so, oríkèéríkèé ara ń dùn mí, ìbàdí tòun ìgbárùkù jẹ́ tèmi, ìlérí ògbóná kẹsẹ́kejì máa.
0: Àárẹ̀ ara ni, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí bó ṣe dára tó ni Mustive Capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Mustive Capsule, kẹ́ ẹ máa ta kébékébé padà.
2: Mustive Capsule, ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. Mustive Capsule wà nílùú Àkúrẹ́, Ondo, Ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtìpupa, Ìbọ́kọ̀dá. Mustive Capsule tún wà nílùú Ọ̀wọ́, Ìkàrẹ́ Àkókó, Ìṣù Àkókó, Ọkà Àkókó, Ifọ̀, àti nílùú Kàbà.
3: Ilé-iṣẹ́ Timitayo Tradomedical Nigeria Limited ló ń ṣe

0: jọ máa gbọ́ ni.
1: Ẹ̀kọ́ tọ̀nà fún wa. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àjọ iléeṣẹ́ ètò ìròyìn ní ìpínlẹ̀ Èkìtì, ìyẹn Ministry of Information, lábẹ́ àkóso àwọn bàbá wa Right Honourable High Chief Taiwo Olatubosun. Àwọn ni wọ́n ṣe kò kárí àlùwàlá ètò yìí o, kọ́ lóhun túbọ̀ máa bá wa kún wọn lọ́wọ́. Wọ́n wá dó lórí rédíò kan, wọ́n ní àfìgbà tẹ́ ẹ bá gbọ́ àgbọ́ ètò yìí lórí rédíò mọ́kànlá, kó má di pé ayẹ nìkankan sẹ́yìn. Ẹ gbọ́, ṣé rédíò ìpínlẹ̀ Èkìtì lẹ́yìn sí báyìí tẹ́ ti ń gbọ́ wa, èyẹ 95 FM? Ẹ ṣe àjọwàpọ̀ náà ni. Bó dẹ̀ ṣe pé Midas Radio lẹ́yìn bá yí rédíò yín sí 90.5 FM, àjọyọ̀ ń ṣiṣẹ́ pọ̀ lásìkò yìí. Bákan náà lẹ lè gbọ́ wa lórí New Cruise FM ní Ìkẹrẹ 92.7 FM, bẹ́ẹ̀ la wà lórí 95.1 FM ìyẹn Ayoba Radio, 100.5 FM náà nkọ́ Progress nìyẹn Ladonbi àjọwàpọ̀. Bákan náà ẹbí ńlá rédíò àjọjọ ń ṣe Èkìtì lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni o, 102.3 FM nìyẹn. Bẹ́ẹ̀ dẹ̀ wà lórí Fresh FM 106.9 àjọwàpọ̀ báyìí náà ni. Bẹ́ẹ̀ ni Adamimogo FM ní Ìdó 107.7 nìyẹn. Adaba FM Lákúrẹ́ Ògbẹ́yìn o 88.9 àjọ ń ṣiṣẹ́ pọ̀ báyìí báyìí ni. Bẹ́ẹ̀ dẹ̀ wà lórí Voice FM 89.9 àti Our People's FM 104.1, gbogbo wa jọ lẹ̀pọ̀ báyìí náà ni. A tún ti dé bá a ṣe ń dé pẹ̀lú àwọn àlejò wa. Kí ni pàtàkì ọ̀rọ̀ mi lónìí? Àwọn àlejò méjì gẹ́gẹ́ bí a ti ń polongo rẹ̀ fún yín, ẹni wọ́n wà lọ́dọ̀ mi báyìí ká tó rí kọjá lọ sójú sí síbẹ̀. Gbogbo ìgbàlẹ̀ mọ̀ wípé mo máa ń mú ayọ̀ wá fún yín àti ayé tó dùn. Ẹ tún gbà láàárọ̀ yìí.
2: Yes sir, it's a great to be back today on Èkìtì Today. Èkìtì lónìí, Èkìtì Today, Èkìtì lónìí is a platform where we x-ray key government development and of course ensure that no one is left behind in the progress of Ekiti State. Here we engage key stakeholders, senior government officials, and of course dignitaries to ensure that you hear the information you need directly from the source. And of course we are back again to do just that. And what we shall be considering today is something that affects virtually everyone and of course a source of concern to discerning minds. But before then, let's remind you that you can get to listen to us on any of 11 radio stations, first of which is 91.5 FM, that's a BSES here in Adoekiti. 90.5 FM Midas Radio in Adoekiti as well. 92.7 FM New Cruise FM in Ikere Ekiti. 95.1 FM Ayoba Radio in Ado here. 100.5 FM Progress FM in Adoekiti. 102.3 FM Ebinla Radio in Adoekiti. 106.9 FM Fresh FM in Adoekiti as well. And of course we also have 107.7 FM

0: 106.97 FM. Animogo FM in Idoekiti, 88.9 FM. Adabai FM in Akure, 89.9 FM. Voice FM in Idoekiti. And the last but not the least, 104.1 FM. That's a People's FM in Idoekiti. And of course, we must also give credit to the sponsor of this program, that the Ministry of Information, under the leadership of Right Honorable Taiwo Olatubosun, that as Commissioner for Information. Like I said, we shall be doing is my name.
1: Biodwadi Yonju, Awiye Odua, Ono ni Uruko Chini. Awa le Jomide Chiwa Nekale, Awa Mijini, in tam tata so ta jo no ni papa eti laaro yi in tu kon e to kon mi ti o se ni ti o kan koda o kun yunun ni tam wa loni o ni asegbe alakoso ajo ile ise to nri si eto itaniji ilani loye wa bi omo lo iyafin olawomi famu iwa ka bo sori eto laaro yi o. To ba di apa eda eka aso logbon dope aso omoran doponu oruwe o ma ma saki jokijo pajawiri to to fun awon kan wa nboju to se ri pe egbo awon bayi won lokan gan kini won ro gan kini igbe aye ti won to se wi pe ti giri ba sele se nikan o do ran wo gugu putu awon na ni calm down nisuru dadi achaolu boda bi wa le e ka bo
2: e se olotu e ka ro mo ki gbogbo ara ile o oju re mo wa
1: to e je ka wa mu oro bo ki n bere latodo awon mama wa ki won la ni loye ki n lo gboki tori oro ti ilani loye ni ki n soju abe ko tori apoko wa. Àwọn kan wà lórílẹ̀-èdè yìí iṣẹ́ ti wọn ni láti máa sọ fún wa pé báyìí lójú ọjọ́ òde o oòrùn ó ràn o òjò ó rọ̀ o àrá ó sàn o ìjì ó jà o ní kinní kan lẹ mọ́ ń pè wọ́n àbíbò mi ò fẹ́ kéyí mi mọ́ bá a kan pé mélòó ló náà ló kù síbẹ̀. Àwọn àjọ yẹn wọ́n sọ àwọn àsọtẹ́lẹ̀ kan ìran ibi ò ní ṣẹlẹ̀ sí wa aláàbí ò ní ṣẹlẹ̀ sí wa gbogbo àsọtẹ́lẹ̀ yìí ó dá lórí ọ̀rọ̀ ìkún omi omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù mo dẹ̀ wọ́n pélé iṣẹ́ yìí gbọ́rú ẹ̀ sótí ẹ̀ ti bẹ̀ẹ̀ sí kígbe báyìí ni ẹ ṣe o báyìí ni ẹ mọ́ ṣe o

0: na ṣe rí ìròyìn.
1: Ìtúlú Ìbò ń pè ní flash flooding tó fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà nígbà yẹn, kì í ṣe ìyẹn kí ọmọ tí ó ti wá di ọ̀rọ̀ àgbáyé gan
0: báyìí. Kò síbi tí
1: ìpèníjà yìí tó ń jẹ́ pé ó dojúkọ wá ń gbà yẹn ní Nàìjíríà, mo dẹ̀ rántí ngbà yẹn bá ṣe ta zèrè náà yẹn gbà yẹn àjọ tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ láti jíjì díta bẹ̀rẹ̀ sí káàkiri nígbà yẹn láti bẹ̀rẹ̀ sí táwọn ọmọ wa lóun ló láti táwọn jí sí ojúṣe wọn láti rí pé ìjì tó fẹ́ ṣẹlẹ̀ nípa omíyalé àgbàyara ṣọ́ọ̀bù gbà yẹn pé torí mú gbà yẹn wọ́n ti sọ pé Èkìtì wà lára àwọn ìpínlẹ̀ tí ó máa ní ìdojúkọ omíyalé ìpò omi gbà yẹn náà ta káàkiri káàkiri mo lè dúpẹ́ lọ́wọ́ náà pé lábẹ́ alákòóso ọ̀gá wa gbà yẹn gómìnà wa náà gbà yẹn wọ́n ta gèrè gbogbo àwọn ojúṣe tá à ń sọ fún àwọn aráàlú wọ́n ta gèrè sí gbogbo àwọn ojú àgbàrá omi tó ń pè ní channelization wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ń gbà yẹn tó ń pè tó jẹ́ pé àwọn ìjàmbá tí ò bá ṣẹlẹ̀ ń gbà yẹn àwọn tó ń wo òye ojú ọjọ́ àjọ NIMET wa tún ti sọ ní wákàtí tàwa báyìí pé ó tún ti fẹ́ ṣẹlẹ̀ o.
0: Ó tún ń bọ̀
1: o. Ó ń bọ̀
0: làádẹ́ẹ̀dẹ́
1: o pé kí àwọn èèyàn wa kọ́ tún tagiri kọ́ tún bẹ̀rẹ̀ sí ṣe ojúṣe wọn o torí kì í ṣe kò tún wá ṣọ̀rọ̀ àwa nìkan mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí gbogbo wa tàbá wọn òye bó ṣe ń lọ lórí ẹ̀rọ òhùnmáwòrán
0: ayélujára
1: àti ayélujára àti pé kì í ṣe orílẹ̀-èdè wa nìkan ni ìpèníjà ti ṣẹlẹ̀ báyìí ó ṣẹlẹ̀ ní Ghana ó ṣẹlẹ̀ ní àwọn foreign countries náà tó wọ́n á ní Èkìtì tún ti wà lára àwọn tó tún wòye báyìí ó pé
0: bẹ́ẹ̀
1: ni o láàrin àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pé àtún ìkún omi tún ti fẹ́ ṣẹlẹ̀ o so pé ká tún gbé ìgbésẹ̀ láti rí pé
0: ká
1: múra láti rí pé àyẹ̀bá fún àwọn ìṣesíwa tó lè jẹ́ kí ẹ̀kún omi kó dojú ìjà pọ̀ wá àníríjà omi o.
0: Yàtọ̀ sí ìtanijí ìlanilọ́ọ̀yẹ yín ká mọ̀ dalẹ̀ sí ojú àgbàrá ká mọ̀ kọ́lé sójú ojú omi oríṣiríṣi nkankan ó sì ń gbà tó jẹ́ wípé mo lè fi gbogbo ẹnu sọ kójò má ti ìṣù ni àwọn ẹlòmíì àti dìgbàdàgbọ̀n gbogbo kọ̀rọ̀ yàrá wọn ó di wọ̀ níwájú àgbàrá dé wọn. Tẹ bá sì wo òjò tó rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ṣe wípé ó káwà mọ́lé ládùúgbò wa ó káwà mọ́dé kódà ẹ̀jẹ̀ mẹ́nu kò lórí ibẹ̀ mò ń bọ̀ kò sígbà tá à ní sọ̀rọ̀ bá àwọn mò ń bọ̀ oríṣiríṣi pàǹtí lẹ máa rí lójú omi yẹn ṣé àwọn ọlọ́pàá sẹ́mà wọn ò tí ì máa bẹ̀rẹ̀ sí múyàn lórí ọ̀rọ̀ yìí kí ni bonni bá lẹ́bẹ̀lẹ́ ẹ̀yìn lẹ́sẹ̀ ń sọ́gbà mò ń bá tí wọ́n mọ̀ bonni bá balà ní lọ́ọ̀yẹ̀ ní lórí ẹ̀.
1: Ẹ ṣe o gbọ́ ẹ̀mí tẹ bá lu ọ̀rọ̀ lọ yẹn tẹ bọ́rọ̀ dé yẹn àwọn ọlọ́pàá sẹ́mà lẹ́gbẹ̀ ṣùgbọ́n mi fẹ́ sọ àlàyé kan pé ṣe rí lórílẹ̀‐èdè wa ìyọ́ náà sùn kò fún wa gan tó máa ń sọ nípa àwọn tó jẹ́ pé wọ́n kára màsíkì iṣẹ́ tí wọ́n ani human resources ani natural resources kò sí fún nǹkan tó lọ ẹ̀rẹ́ tẹ́lẹ̀dá òfin jíǹkì wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí nǹkan nìkan ló wá kù sí ìhùwàsí wa ètò olóyìnbó ń pè ní attitude wa.
0: Àbí àìgbọràn.
1: Àìgbọràn ara ìhùwàsí wa ni àti ìwà òbò.
0: Ìwà kílẹ̀ pé.
1: Ìwà òbò ni mo pè sá.
0: Àìkà sí ń kọ.
1: Rárá ẹ̀ náà. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi owó níná wa kọ́rẹ́nsì wa. Tẹ bá rí tó máa gbé Nàìjíríà kọ́rẹ́nsì jáde tó bá jáde ní báńkì àárín pé mìntì ni. Tó bá fi máa dín pé owó yẹn tẹ bá wò láàrin oṣù kan sí tó ti máa lọ circulation àbábọ̀ àbábọ̀ owó yẹn rí bí aṣọ ló lẹ ló ṣe máa rí.
0: Àti Dàkísà.
1: Ṣùgbọ́n jẹ́ káwọn èèyàn wa kán fún wọn ní dọ́là àbí kán fún wọn ní euro àbí pound sterling bó ṣe ní tuntun yẹn ẹlòmíì abẹ́rò rí ẹ̀ la fi pamọ́ sí àbí láàrin ìwé.
0: Àbí sáàdì àpótí.
1: Àbí sáàdì àpótí àbí kán wáyé bí oògùn wa fi pamọ́ síbẹ̀ fún owó market àìkàsí. Ó kún ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìrírí mo ń bábọ̀ nípa ọ̀rọ̀ pé àjọ oríṣiríṣi àjọ níjọba gbé kalẹ̀ láti rí pé àwọn èèyàn wa à ń tàwọn jí à ń tàwọn olùdókòwò mínísítì ọ̀gá ẹ̀bẹ̀bàrúmẹ̀ tí ń ṣe tiwọn àjọ sẹ́mà ń ṣe tiwọn àjọ náà ń ṣe tiwọn àjọ bùrọ̀ náà ń ṣe tiwọn láti sọ fún àwọn èèyàn pé ó kù díẹ̀ káàtó ká máa da ilẹ̀ sójú
0: àgbàrá
1: gómìnà wa yìí gómìnà olóríire mo ti fẹ́ fi àkókò yìí dúpẹ́ fún ọlọ́run wa pé bá ṣe fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi làmí yàn sí i pé à ń gbàdúrà pé kí continuity wà ọlọ́run lè bá wa fàṣẹ sí a dúpẹ́ lọ́wọ́ náà pé gómìnà tó ń ṣe takuntakun yìí ọlọ́run tún fún wa ní àǹfààní ọlọ́run tún fún wa láǹfààní pé kó tún máa tẹ̀síwájú a rí pé nígbà tí ìjọba bá òde wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣe pèsè ìkólẹ́sì gbogbo ìkólẹ́sì káàkiri láti rí pé gbogbo ìdọ̀tí tá à ń dà sáàrin ọ̀nà yà pé tẹ́tẹ̀lẹ̀ ẹ̀yìn ìjọba ti wà ló báyìí gbogbo àárín títì la máa kó pàǹtí wọn wá kójọ sí àwọn àjọ kólẹ̀kọ̀lẹ́dọ̀tí waste management wọn káàkiri ẹ̀yìn tọ́ǹkù lọ sí ojú àwọn gbogbo ìdàlẹ̀ sílẹ̀ à ń pè ní sáìlò ni ṣùgbọ́n àwọn kan tí wọ́n ti iye ni a máa sọ nígbà ní dèdèrè ti du wọ́n létí dèdèrè ó lu wọ́n létí pé wọn ò ń gbọ́ràn wọ́n sì lọ máa kó pàǹtí dà sójú àgbàrá oríṣiríṣi ètò àwọn kí wọ́n pe jíǹkì yorùbá
0: ìpolongo
1: wọ́n tún sọ nípa mo ti gbọ́ dàgbà tán má da ìdọ̀tí sójú àgbàrá mo ní iléeṣẹ́ wa yìí
0: òun lè tún tẹnu mọ́ yìí
1: mo tún tẹnu mọ́ iléeṣẹ́ wa yìí gan ẹnì kejì ń tajọ máa ń wá sórí ètò tajọ kọ́wọ́ sọ́wọ́pọ̀ ní àjọ bureau of civil relocation ẹrùgàlè gbogbo orí ètò ẹ̀ ló tún máa ń sọ lájọ ló tún lò yẹ tó ń sọ táwọn jí pé ẹjọ ẹ má da ìdọ̀tí sójú àgbàrá ìwọ ogun ní kó rẹ́rẹ́ ìdọ̀tí ẹ pọ̀ káwọn àjọ kólẹ̀kùn dọ̀tí kan wá kó ní tí ọba kan tó ti pèsè fún yín láti kó ẹnu dà sí tẹ̀ ṣùgbọ́n àwọn yẹn wa ó kù díẹ̀ káàtó níbẹ̀.
0: ẹ ṣe wọn ní ọ̀rọ̀ kì í wúwo ká fọ̀ bẹ́ẹ̀ bú ẹnu láàfin sọ ìdí láàfin jókòó òun náà lájókòó tí à ń sọ yìí kẹ́yìn ogún ni ti yín káwọn èèyàn gbà ní ti wọn iṣẹ́ wá wà lọ́wọ́ sẹ́mà ẹ jẹ́ kí alákòóso sẹ́mà pé wọ́n tún kú jókòó lẹ́ẹ̀kan sí ọ̀gbẹ́ni dáre àṣàwọ̀.
2: ẹ ṣe olótú.
0: nígbà tí wọ́n ti sọ àtúnṣẹ́lẹ̀ ló wá di pé ìrókò owó sílé agbẹ́dọ́ iṣẹ́ wá di àìgbọ́dọ̀ mọ́ṣe nígbà tẹ́yìn ti gbọ́ yìí kí lẹ́yìn ti mú ṣe bí iṣẹ́ àwọn onípolongo ti sọ pé àwọn ti polongo wọ́n wá gbọ́ wọn ò gbà ọwọ́ àwọn tá a polongo fún ló wà ṣùgbọ́n èyí lẹ́niṣẹ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀.
2: ẹ ṣe púpọ̀ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún wa ní ojú ọjọ́ tó dára nípínlẹ̀ èkìtì àti àlàáfíà mo tún bá gómìnà wa yọ̀ wípé bọ́ ṣe ń sọ wípé ètò ìdìbò tá a fẹ́ ṣe wọn ò fẹ́ kí ẹ̀jẹ̀ ẹnikẹ́ni kó ta sílẹ̀ ọlọ́run dẹ̀ gbàdúrà wa ọlọ́run tún fún ọ ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere tó ń ṣe nítorí pé gómìnà wa abiodun abayomi oyebanji àwọn ni the first disaster manager in Ekiti state.
0: kí lè dé.
2: àwọn ni first disaster manager.
0: disaster manager.
2: bẹ́ẹ̀ ni torí pé gómìnà wa ní àfojúsùn tó pọ̀ wọn kì í dúró de pé kí jàǹbá ṣẹlẹ̀ kó tó di pé wọn mọ nǹkan tó yẹ kán ṣe ilé tí wọ́n ń sọ pé àwọn NIMET wọ́n ti predict pé ìpínlẹ̀ Èkìtì wà lára wọn state tí wọ́n ti mention pé ìkún mi máa ṣẹlẹ̀ lóòótọ́ ni bí wọ́n dẹ̀ ṣe send kinní ẹ̀ sí wa tá a ti send ẹ̀ sí gómìnà wa ni wọ́n ti fún wa ní owó tí ilé tí wọ́n ṣe ní NEMA ní Abuja a pè ní Danskeli wọ́n ti ṣe lábújá àwa náà wá gbé wá síkìtì a invite àwọn stakeholders àwọn ìyálájẹ ìyálọ́jà inú mi dùn pé DG civic relocation náà wọ́n wà ń bẹ́ẹ̀ nígbà tá a ṣe ìyẹn ni pé nǹkan tó ti ń sọ lábújá o ẹ jẹ́ ká bára wa náà sọ ní ìpínlẹ̀ Èkìtì pé òjò máa pọ̀ omi máa yalé kí ni nǹkan tá a lè ṣe láti dínà ẹ̀ then before then gómìnà wa ti ń gbé oríṣiríṣi ìgbésẹ̀ ẹ rí pé àjọ SEMA ó wà ní Ado bí NEMA ṣe wà ní Abuja gómìnà tún ṣe wọn inaugurate nǹkan tá à ń pè ní LEMC local emergency management committee across the 16 local government torí pé àti local level láti lè fojú tó nǹkan tó bá ń ṣẹlẹ̀ tí nǹkan bá ń ṣẹlẹ̀ ní ẹ̀fọn aláàyè ká tó mọ̀ ládùá ṣe díẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ igbákejì alága ìjọba ìpínlẹ̀ ìbílẹ̀ ní ẹ̀fọn àti all other local government ló jẹ́ alága àjọ tí gómìnà gbé kalẹ̀ yẹn so láti máa bójútó àyíká wọn kí ló ń ṣẹlẹ̀ kí ni nǹkan tá a lè ṣe kí jàǹbá má ṣẹlẹ̀ nǹkan tó wà fún nìyẹn so gbogbo wọn náà la pè sí ìpàdé yẹn pé tọ́ bá tún délé when you see something, you say something. Kabara wa soro ki jaba ma ba sele. So tabade wo gbo nkan ti gomina wa nse pe ki ekun mi ma sele te ba wo awon oju agbara oju omi to po won yen e ri pe ijoba ti fe seyin to po ta n pe ni dredging den te ba wo awon gota won yen e ri pe ijoba fe seyin won tun se dada so that omi a le raye lo dada sugbon bo se so lekan yen o ku si owo awa lenu bi ose bi meta seyin ti a wa se downscaling ti ele ti awon nine ti se yen ta n pe ni seasonal climate prediction ati annual flood outlook a se a wa lo si awon agbegbe kan ni

0: vai dizer aí concluo. Abi?
1: Gugu.
0: Gugu? Trabalha aqui.
1: Trabalha
0: só. Trabalha só. Gugu, o Gugu quer. Quando já assinou, Gugu?
1: Tem a cor da terra. É. Lá do Barolão. Baixa entre nós. Se o Gugu andar com o trabalho, no recolhe da fun, ter o trono. Luana fun, Gugu, a lanfane. E bem, de fim, eu guardo o suri e vai a suri a coco. É. Que a ponto se não lê, dá um. Por isso, quando o Lani Loye, o Sicamonti, e o Mucheche, é. Lagbaro Long, o Ani Jebati, em Cambache de Tom, lá o Ato a Bacema, tinha uma fonte, a Baragbele, o Nimatras. Lagbaro Long, ele a carica do Cuba. Hein? É, e aí, eu me digo. Àwọn àgbàpọ̀ wọn ni ogun àgbọ̀ tẹ́lẹ̀ kìí parọ̀ tó bá gbọ́n ìjọba wa gbà pé pẹ̀lú àsọtẹ́lẹ̀ tí àwọn nímàkì sọ àbí kílẹ̀
0: kílẹ̀
1: náímẹ́ǹtì tí wọ́n sọ ó dàbẹ̀ ni pé gbogbo wa làárọ̀ náà báyìí ta ti gbọ́ pé ogun mọ̀ ń bọ̀ o àti wá dọ́gbọ́n ti wá gẹ́gẹ́ bí àárọ̀ ọ̀hún kò mú ọmọ jà wá ọwọ́ àárọ̀ wa ló wá kù sí kí làwọn ìgbésẹ̀ gangan kí ọ̀rọ̀ ìmá ṣẹlẹ̀ rárá làtọ̀ sí ìtẹ́ tí ń ṣe bọ̀ ẹ̀ńsọ òyìnbó ńlá ńlá lẹ́ẹ̀kan báyìí proactive yẹn ni pé kí ń múra dẹ̀ pé kékeré mọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n ta ń gbọ́tọ́ lọ́hùn ẹ wo ètò ìṣẹ̀lẹ̀ ń jẹ tàbí tí gbogbo wá ṣe mọ́dé ṣe bí orí wàhálà yìí náà ẹ kú òǹbẹ ẹjọ kí la lè ṣe kú la lè ṣe.
2: Ẹ ṣe ọ̀nà láti sọ látẹ̀kọ́ yìí tọ́lọ̀ bá máa rẹ̀ lọ́wọ́ òun fún ẹ̀ kọ́kọ́ ran ẹ̀ lọ́wọ́ a ti sọ sí pé wọ́n ti pèdíìtì pé àwọn ojú máa pọ̀ láwọn ìpínlẹ̀ kan Èkìtì dẹ̀ ó wà lára wọn tí at least bó ṣe sọ ilé-ẹ̀kọ́ yẹn
1: a ti ń rí gan-an
2: local government bíi mẹ́fà not at least àwọn ìlú wọ̀nyẹn ló dárúkọ ilé-ẹ̀kọ́ yẹn jẹrọ ara ọkọ̀ adó ìṣẹ́ ìkẹrẹ gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀. Now tá a bá wo àwọn kan tá a sọ wọ̀nyí ìgbà tó yẹn bá ti rí pé kò ráyè kọjá ló ń yà síbi tó bá wù ṣáìdì ilé mi tí mo sọ pé a lo ilé-ẹ̀kọ́ yẹn tá a lọ ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn yẹn wọ́n rí àwọn tó sọ fún wa pé tójú tó yẹ tí àgbàrá rẹ̀ bá ti dé ó máa wọnú yàrá wọn tó yẹ pé wọn ọ̀tí ẹ̀ kiri tó máa sùn. Now ẹ rí i pé àfọ́fà wa ó wà lára àkọ́tún ohun tó wà bẹ́ẹ̀ torí pé tá a bá ti rí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ra ilẹ̀ tó ń kọ́lé sí nírú àsìkò ọ̀bẹ yẹn tí wọ́n ní mọ bíbẹ̀ ẹ ṣe rí pé lásìkò òjò. So irú ibẹ̀ yẹn irú nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn torí mo sọ fún àwọn ìgbà kí ló dé náà tẹ wá ara rẹ̀ sí irú bíi torí pé a ti mọ̀ pé ibi yóò pa prone to flooding a lè wá sọ fún wọn pé ẹ má wo dúkìá tẹ ní síbẹ̀ tẹ bá ti kójú yẹn ṣú ẹ tètè rọra mú aṣọ yín bó ṣe ilé ọ̀rẹ́ yín nìkẹ́ lọ sùn torí ẹni tó bá wà láyé òun ló ń sọ̀rọ̀ dúkìá ó yá ju pé kí dúkìá sọnù ju pé kí ẹ̀mí ó sọnù lọ torí ẹ̀mí ló ń ṣiṣẹ́ owó. So ara nǹkan tí a lè ṣe ojú pé ká tẹpẹlẹ mọ pé a ń fi yìí sí torí adi tí lòjú ṣe máa ń ṣú
1: o sọ bẹẹ
2: bẹẹ torí akọjú òjò náà máa kú. So gómìnà wa ń ṣe nǹkan tá a pè ní early warning system tó jẹ pé a wí fún ni kó tó dáni ni ara ìlú kò sẹ́sẹ́ sí fáwọn ṣe káàkiri wọ̀nyẹn early warning tá a bá ti rí pé nǹkan báyìí ó láìkì bó ṣẹlẹ̀ kí làwọn ìgbésẹ̀ tó ń ká gbé ara ìlú ilé ìtàn ṣe wọ̀nyí adigingu tí gómìnà sanwó fún táwọn ìṣẹlẹ olóyè olóògbé gbà á ní ìta ní ìta ní káàkiri tí ọba jọ ìwà tí ìyá lọjà ìyá lájẹ akọjá ní eré ọjà ọba yẹn nígbà kan tá a bá gba ibi mọṣáláṣí yẹn jáde tó máa jáde sí títí tó ṣẹṣẹ yìí tẹ bá rí àwọn apẹrẹ tomato tó wà lójú àgbàrá ńbẹ yẹn tó jọ bá rọ kò sí bó ṣe kò lè gbé gbogbo kínní yẹn tán ìgbà tó bá ti di pómi ẹ̀rù bíbí lọ sí náà a gbòdì bridge a gbòdògbò ẹ̀ a máa wọnú ṣọ́ọ̀bù. So àwa fúnra wa tíjọba bá ti ń ràn wá lọ́wọ́ káwa náà ká ràn wá lọ́wọ́.
1: Ẹ ṣe mọ́mìnà àtọ́kùrò lórí ẹ bẹ́ẹ̀ láfikún ètẹ́lẹ́gbẹ̀ẹ́ ti kún àwọn ìlú tí wọ́n ní kan kí wọ́n sọ̀rọ̀ ọba gan kan ma mura si e tun ba mi lu poro won gẹgẹ bi onita ni ji
0: e se o mo ba won eyan wa te wa ni Ado Ekiti e yi se wa ni Aramoko Ekiti
1: Ado Ekiti
0: Aramoko
1: e ji e ma sun o
0: Ijero Ekiti
1: Ijero
0: Ikere Ekiti
1: Ikere
0: Ilawe
1: Ilawe
0: Ise
1: Ise
0: ati Omo
1: won lo mi o po la ba bi ti won daruko won yi
0: awon yi wa prone to flooding
1: hmm
0: e jo tun le je ka digiri mo fe fi se afikun si nkan ti oga sema so preparedness governor se ti awa na ani ojuse wa lati
1: se gbaradi
0: munasi lati ri pe a ri jamba omi ale agbara ya so yato si pe ka ma da agbara si abi da ijosi soju agbara e je ki gota agbegbe wa na ayika wa e je ka gbe gota si to e ki gota wa kale ma di gota to wa koja ni
1: agbegbe wa
0: elomi akole ko si si gota bi tomi ti ma ma gba jade to ma je pe omi a gba jade ikeji awon gi tona fi jinki wa pupo nu wa la ma nge gi danu ta ma wu ti ubu ti gbongbo si gbongbo a ni to ba ko segbe ile to le wo pale kon fi sile o sugbon awon giye na deforestation ta ba tin gi awon gi mi to ye ko ge si cha pe awon giye na servers ki o se pe apart from wind breakers erosion it cause erosion ta ba tin wu gi gbogbo awon gi to ye ko to gbara odo ba nbo awon na ma servers to ma duro to ma gba duro sugbon si a ba ti wu kuro si gbogbo ju me ti se agbara erosion ma
1: ọ̀nà
0: àmàlà fún wọn ìyẹn tún jẹ mélòó ó di méjì ẹ jẹ ká máa bá ìka wa náà wọn tóní agbègbè lómi ò ṣe fojú rí ọ̀rọ̀ pọ̀ lúwe kọ́kọ́ ìbámu kò tó
1: tó níwọ̀nba àkókò pólíkì tó ku ìgboro lókù tá a lọ ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ pé nọ́mbà ayọ̀ já lọ sójú ayélujára àwọn olóòtú ti ń bá wàrà sọ̀rọ̀ mẹ́rin bá àwọn ọmọ ti ń sọ̀rọ̀ níbi lórí ẹ̀rọ ayélujára.
3: Yes, just a few comments. I'm John Isola from Ifaki. Kweto Idumari, yóò máa fún yín ṣe congratulations to our governor. We are looking forward for job opportunities in Ekiti. And Golden MC, greetings to Honorable Ashaolu. Amon, Baobab to Baraka, first disaster governor in Ekiti State, quite a lengthy one. And Pastor Ayola Kolawole, well done, son. Let's the bridges and gutters in Ekiti State be expanded to accommodate more water. That's all.
1: 081-1001-320-97 in Nambawa. 081-301-320-97. Eba wa soro lasiko eba wa dasi o e karo o aye ni gbogbo e karo o
4: Glory.
1: ẹ kó bá wa dá sí. Hello.
4: Ẹ
1: bá wa dá sí o.
4: Ẹ má tó ẹ má kára ọ̀pá mi.
1: Ẹ káàárọ̀ ńgẹ o.
4: Ẹ a ti kí àwọn mọ̀mọ́ wa jẹ àti ìdájú wa tọ́lé ní ọ̀rọ̀ látàrọ̀.
0: Ẹ ṣe.
4: Ẹ wọ́n bá wa sọ̀rọ̀ ní ìgbé ìgbà tí kí ìwọ́ kàṣẹ ní àyè
1: kàṣẹ. Ẹ ti dáàbọ̀ yín o.
4: Ọ̀la tuntun omi ọ̀la láti ẹ̀
1: yọ̀dà fún yín yọ̀yọ̀ yín bẹ̀rẹ̀ ẹ̀lẹ́ mẹ́rin ẹ bá wa dá sí sà
5: ẹ̀dà
1: fàlà dé.
3: Thank you very much.
6: Thank you very much. Our program is be alert, be prepared, and stay safe.
3: Right. And we hope that people will heed that call. Until next week, when we come again with another episode of Ekiti Today, Ekiti Loni Ajo. Ajo is now goodbye for now.
1: So, o ton le nomba e, o kwa si kun, o jo mi, atumon pade, mo kí àwọn màmá wa ọlàwò mi fámú ìwà ẹkú ìjókòó láti ẹkan a máa rí yín bá gbogbo gbàtà bá ń pè yín ò ní ẹ̀yìn jẹ́wà àyíkú àyà kò ní yọ fún yín o. Ọ̀gá wa ti sẹ́mà àìsí bẹ́ẹ̀ rí yín lórí ètò àmọ́ ẹyin tó gbé yín jáde lágbára tó bẹ̀ lágbára ọlọ́run àtúnwá orúkọ yín àti tó máa padà rí yín lórí ètò yìí àwọn náà ní bọ̀dá wa dáre àṣàlú. Bákan náà máa dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo àwọn rédíò pátápátá tí a ti yọjọ ṣètò yìí àtàwọn gbogbo olóríjorí tó lọ́wọ́ sí àṣeyọrí ètò yìí. Ẹ ṣé o àjọṣepọ̀ ò ní bàjẹ́. Director information bọ́dá mi tọ́pẹ́ Babalọ́lá àjọ máa ń sá kiri lórí ètò yìí ni àwọn náà ṣe púpọ̀ lọ́rọ̀ yìí ẹ̀kúṣẹ́ níbẹ̀. Bàbá mi Akin Awogboro àwọn ni ẹ̀ka ìròyìn ti àwọn màmá wa ní ti ìtanijí. Bákan náà ni mo kí àbáyé ìyá wa Ògúnrìndé Abiola àwọn ti sẹ́mà náà nìyẹn ẹ̀kúṣẹ́ o. Àti wa Favour Imohiosen alábàárin màmá ni yọ̀dà fún yín. Bákan náà ni mo kí Adéboyè Adégòkè àwọn ni wọ́n ya fọ́tò láṣẹ lọ́wọ́ Elédùmọ̀rì àjọṣepọ̀ ní bàjẹ́ bí ó náà déyànjú ni mo ń jẹ́ àríyé òdúrà ẹ̀bọ́n gbà pé gbangba òṣèlú tilẹ̀kùn mọ́ ẹ̀ pa mẹ́pọ̀ pé orí burúkú kì í ṣe tèmi ọmọ àgbéjà padà. think that is okay. Like,
7: Thank you.

tẹrí ba ká dọ̀bálẹ̀ fún ara sọ pé ká má ga wọ́n lójú ẹ̀ lọ́nà ọdún kan péré ó ṣàn pò máa níwẹ̀ nílé nílé tó bá jẹ́ mi ni wọ́n mo máa gbà fún ọ̀gá lọ́gá ó máa jẹ́ àní ó gbé fún family first money next smoke it for bitches get money invest in business fake niggas invest in bitches ṣùgbọ́n tó bá lọ owó kò tọ́jú ẹbí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀.

0: Keep it locked on Adaba FM.
1: Ọmọ ti dé o, ó ti kọ́ngọ̀ ọ̀dú. Part and part, oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part.
2: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira.
3: Ẹ̀wọ́ ara solar tó máa gbé gbogbo ilé yín.
2: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni, oní 310,999
2: tún bẹ́ẹ̀.
3: Tó máa dáwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
2: Bẹ́ẹ̀sì lèyí tún gbé free time bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
3: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
2: Léyìn tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
3: Lórí fóònù yín for security purpose.
2: Ẹ wò ó.
3: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
2: Just 53,999.
3: Fún Tony 2 camera.
2: Ṣùgbọ́n just 32,999 naira.
3: Fún Tony camera kan.
2: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part.
3: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi,
2: àti Weber Bank ló ba Adéṣídà Road Àkúrẹ́.
3: Telephone 070-6642-3064.
2: Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fíofíó la ti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá pàrà la ti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáà tá wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
4: Ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lofe laptop to be lati ori bi 80,000 naira that is 79,999 si 120,999 soke soke be yen ati awon brand new phone to be lati ori 85,999 si 101,999 soke e o ma gba fans si ni ofe
2: ah obe mani e
4: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe lati accessory phones di gbogbo e lo wa e ma bo ni part and part lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be lati 27,999 si awon bi 30,000 40,000 gbogbo e lo wa lodo wa iyen o tun wa ton si ibe o ani solar cctv cameras lati 25,999 awon solar cctv cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ke to ma fi so bi oni bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo orun directly. Need the NEPA lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. Atun wa ni to je pe tun ni bulb ko si po mo nlo ìwé kò níná kó tún lè yọ lọ library wọn lè gbé kiri so kò sí ẹsẹ̀nsì pé mi ì ríná kàwé mi ìyẹn 150,000 naira ni. Àtúwá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà oní 300,000 wà oní 500,000 wà ní solar. Ní láti dúró de nọ́mọ́ part and part multipurpose multipurpose lórí laptop lórí solar lórí phone.
2: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
4: A wà ní number 49 Ọba Adéṣídà Road ní part and part complex. A wà láàrin Wema Bank Ọba Adéṣídà àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Fọ́mà Lako ẹ ti rí wa mẹ́.
2: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí.
4: Photocopier machine, printers, freezers.
2: Ó wá dàbí Leventis dàbí Shelerance Lẹ́kọ̀ọ́ nìyẹn.
4: Iṣẹ́ yẹn nìkan o. Gbogbo ẹni tìtorí lè ti mọ solar materials láti orí controller láti orí iron tó jẹ́ ti solar tó tún lo NEPA láti orí fluorescent light tó máa ma lo iná kékeré. Eléyìí tó wá yà lẹ́nu jù. Wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlẹ́mẹ̀ àtúnú ọ̀dọ́ ra jẹnẹrétọ̀ nígbà tó yẹ pé
2: ó. Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo jẹnẹrétọ̀ yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra sólà.
4: Ilé tó wá ṣe bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer ó wà ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtagbé freezer kan. Ẹ rí oní 1,000,000 naira. Ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí oní 600,000 tó gbé freezer yín. Tó bá dọ̀dọ̀ wa a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú sólà yín ẹ lè kàn sí wa a wá bá yín wò ó a mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping a ń ṣe upgrading. Ẹlòmíì ti lè ra sólà kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. gbe to ba pe wa a wo a ba upgrade a do wo kekere mo a fi gbe nla gbogbo ko tan so re atori laptop o atori solar atori phone even ta ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 part and part complex to wa laarin wema bank branch ati Rikabi mouse o je yellow upstairs obade sida
2: to ko ni ju bayi lo fun ti akoko ye to mogun olupo mi lo ko temi e she people.

Olúwa gbà mí lọ́wọ́ tó ń gbà mí lọ́wọ́ rẹ̀. Nígbàtí Ọlọ́run dá wa sínú ayé, ètò rẹ̀ àti èrò rẹ̀ òun ni ká lè jẹ́ títí òun. Bí a ṣe ń dàgbà lójoojúmọ́, òun la kíyèsí pé nígbàtí òye ayé ń dé, tí ìbùkún ń dé, tí ọ̀rọ̀ ń dé, tí àwọn nǹkan mèremère ayé ń dé, àwọn nǹkan wọ̀nyí ń gbà wá kúrò lọ́wọ́ Ọlọ́run. Inú Ọlọ́run sì dùn torí pé Ọlọ́run fẹ́ ká jẹ́ ti òun títí ọjọ́ ayé wa. Lábẹ́ bó ṣe wù kó rí, lábẹ́ iye owó tó bá wù ká ní, ipò tó wù ká wà, ọ̀rọ̀ tó wù ká ní, ọlá tó wù ká ní, nǹkan kan ni Ọlọ́run torí rẹ̀ ṣe é fún wa. Ó ń ṣe é fún wa ká lè jẹ́ tòun ní gbogbo ọjọ́ ayé wa. Júdásì òní àpẹẹrẹ kan, ó jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristì Olúwa wa, a sì gbé àpò owó sí ìhà rẹ̀ kó mọ ṣe alábòjútó owó. Ìkan nínú nǹkan pàtàkì tó ń gba ènìyàn kúrò lọ́wọ́ Ọlọ́run títí dòní olónìí, ìkan nínú nǹkan pàtàkì tó ń wó ìgbàgbọ́ mọ́lẹ̀, òun náà ni owó. Kìí ṣe owó pé owó jẹ́ ìṣòro tàbí pé owó jẹ́ ohun tí ò dára tàbí pé ó léwu, ṣùgbọ́n ìfẹ́ rẹ̀ òun ni wàhálà, èyí tí ó máa ń jẹ gàba lórí ọ̀pọ̀lọpọ̀, èyí tó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n sọ ìfẹ́ ti Ọlọ́run nù. Torí pé ẹrú kan ṣoṣo kò lè sin ọba méjì, kò lè ṣeé ṣe kí o máa sin Ọlọ́run kó o tún máa sin owó, méjèèjì ò lè ṣeé ṣe papọ̀. Júdásì, bí Jésù ṣe fi ṣe akápò títí dòní náà ni ọ̀pọ̀ àwọn tó jẹ́ pé wọ́n wà nípa ìhà owó níbikíbi tí wọn ò bá ti fi ìfẹ́ Ọlọ́run sínú ọkàn wọn, ìfẹ́ owó yóò gbà wọ́n kúrò lọ́wọ́ Ọlọ́run. Bó ṣe wù kó rí, ìbáà ṣe iléeṣẹ́ ìjọba, ìbáà ṣe iléeṣẹ́ àdáni, ìbáà ṣe ilé ìjọsìn, ìbáà ṣe ibikíbi tó wù kó ṣe, níbikíbi tí owó bá ti wà, ẹnikẹ́ni tó bá wà ní abala ti owó, ó gbàdúrà dáradára. Olúwa gbà mí, mọ̀ jẹ́ kí ohun gbogbo tí ń gbà mí lọ́wọ́ rẹ mọ̀ jù orí mi gbà lọ́wọ́ rẹ. Mo fẹ́ kó máa gbàdúrà yìí bí ò ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí, kí ohun gbogbo ìfẹ́ owó ni o, ìfẹ́ oúnjẹ ni o, ìfẹ́ obìnrin ni o tàbí ti ọkùnrin, ìfẹ́ iṣẹ́ ni o, ìfẹ́ ọ̀rọ̀ ni o, ìfẹ́ ipò ni o, ìfẹ́ aṣọ ni o, ìfẹ́ ohunkóhun. Olúwa mọ̀ jù ó gbà mí kúrò lọ́wọ́ rẹ. Bọ́ bá gbà wá, nǹkan yìí ò ní lè gbà wá níkẹyìn. Owó tó bá gbà wá kúrò lọ́wọ́ Ọlọ́run kò ní lè gbà wá ní ìkẹyìn o. Ìgbà kan ń bọ̀ tó jẹ́ pé a ó nílùú Ọlọ́run, ìgbà kan ń bọ̀ tó jẹ́ pé a ò ní ríbi kankan sásí mọ́ nínú ayé tá a wà. Gbogbo ohun tí a ń ṣe pátá a ò lè yọ ti Ọlọ́run kúrò níbẹ̀. Èémí ẹnu wa, ìríran wa, ìgbóòórùn àbí ìgbóhùn, kò sí nǹkan kan tá a lè dá sí nínú rẹ̀ bí Ọlọ́run bá yọwọ́ kúrò lọ́wọ́ lọ́rọ̀ wa. Ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run, Júdásì ó pàdánù nígbà tí ìfẹ́ owó tó gbà kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Ìwé Jòhánù orí kejìlá ẹsẹ ìkẹfà ó fìdí rẹ̀ múlẹ̀, nítorí pé Bíbélì wípé ó máa ń jí ohun tí ó wù ú nínú àpò. Ìwé Jòhánù orí kejìlá ẹsẹ ìkẹfà, Júdásì a máa jí ohun tó bá ti wù ú nínú àpò, èyí tó bá ti wù ú ló ń jí nínú rẹ̀. Jésù sì mọ̀, Jésù sì ti torí rẹ̀ kó yọ kúrò ní ipò àkápò. Nǹkan ń pè ní kọ́kọ́rọ́ àṣejù nìyẹn, tá a ń fi lé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́. Kò sẹ́nìkan tí ò ní yàrá àṣejù tá a sì tọ́ fún ní kọ́kọ́rọ́ yẹn, tí wọ́n sì ní kọ́ mọ̀ wọ yàrá àṣejù náà. Gbogbo ènìyàn ni máa gbàdúrà gbogbo ibikíbi tí ohun yìí bá dé, máa gbàdúrà kó o máa sì gbà ní gbogbo ìgbà. Olúwa gbà mí lọ́wọ́ ohun tí ń gbà mí lọ́wọ́ rẹ. Bí nǹkan tí ń gbà ọ lọ́wọ́ Ọlọ́run, tó o bá ní ìṣẹ́gun lórí rẹ̀, tó o bá jẹ́ ti Ọlọ́run pátápátá, yóò fún ọ ní àǹfààní púpọ̀ kí àdúrà rẹ ó tètè máa gbà. Nítorí pé tí ìfẹ́ Ọlọ́run bá ti gbà ọ tán, tí ìfẹ́ Ọlọ́run bá ti jẹ ọrùn tán, yóò rọ Ọlọ́run lọ́rùn, yóò sì rọ ìwọ fúnra rẹ lọ́rùn láti lè jẹ́ wípé o lè gba àdúrà, o lè béèrè tí o fẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo àti ní gbogbo ìgbà. Ìwé Máàpù orí ìkẹwàá ẹsẹ ìkọkànlélógún, a ó tún fi ìdí ọ̀rọ̀ yìí nípa ti Júdásì a ó tún fi múlẹ̀ gẹ́gẹ́ bí àtìkọ́. Nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún ọ pé
ohun kan ni o ku oku ohun kan ohun ti o ku oku ni fluffy lota ohun ti o ni ko si fi fun awon talika ki o si ni isura ni orun si gbe agbelebu re ki o si ma to mi leyin leyin Judas latori odomokunrin oloro yi ohun to gba po lowo olorun niyan ife owo oro to ni o gba po ninu ife olorun ikan ninu enikan pataki to ti bibeli fi dire mole po fi ibinu je po ni waju olorun nitori o ni oro popo nitori o ni nkan popo nitori o ni dukia popo ki lo ngba opo lowo olorun arabirin ki lo ngba opo lowo olorun arakunrin owo gba Judas po lowo Jesu be si mi oro ati ni o gba odomokunrin oloro yi o gba po lodo Jesu odomokunrin to je pe o pa gbogbo ofin mo gege bi itan re ti aka ti a si gbo ninu we Matthew ma wo ma kurike wa yi o je ka mo wi pe o ni oro sibe o pa ase mo o pa ofin mo o bowo fun baba o bowo fun ya ko si pasaga ko sagbere eni ta ba ni wu en be ni iran titi wa yi a o mo sapere pe eniyan rere ni a o mo sapere pe ah eni eni awon akeni akoko ni jobo olorun ni yi sugbon oro re o gba po lowo olorun gbogbo olugbo oro mi lobirin ati lokunrin ki lo ngba opo lowo olorun ma gbadura ma fi siwaju olorun ma ke tantan oluwa gba mi ise mi lo ngba mi po lowo re oluwa gba mi omo mi lo ngba mi po lowo re oluwa gba mi ile ati dukia to fun mi lo ngba mi po lowo re ko ma ba gba wa lo ohun ti ngba wa won yi ko ba gba wa lo ko ni le gba wa ni ikeyin eyin ara ki a ma kiesi eleyin ni gbogbo igba ka ma kiesi eleyin ni gba gbogbo ki oro ati ni aye yi komo gba wa po lowo olorun ife olorun ni pe ka je ti e ninu aye yi labe bo si wu kori o fe lati bukun wa lati gbe wa soke lati gbe wa ga sugbon ka ma je ohun ko ohun to fun wa tabi to se fun wa ko gba wa po lowo lowo Jesu Kristi ko gba wa po lowo olorun wa agbara ti ro fe ati anfani la ta fi le barin lebe bo si wu kori labe bo si wu ki o da wa lola to ta o fi le barin titi de ijoba orun agbara ti ro fe na olorun yo fe ni kokan wa oluwa gbogbo ti ngba wa lowo re gbogbo ti ngba wa po lowo re oluwa gba wa ko si fi ore ofe re fun wa ka le je ti e titi dope loruko Jesu Kristi oluwa ati rubalawa amen.

0: lórí padà.
1: Ó dàbí ẹni wípé wọ́n ńlá àlá.
0: Ìdí nìyí tí a fi ń pe gbogbo ènìyàn
1: sínú ìjọ Gospel Apostolic Church
0: tó wà ní gbogbo ìpínlẹ̀ Ondo àti Edo.
1: Bí ètò ìjọ ṣe lọ nìwọ̀nyí o.
0: Ọjọ́ Sunday ní Sunday service
1: bẹ̀rẹ̀ látago méje àbọ̀ àárọ̀.
0: Ọjọ́ Tuesday ní Miracle Hour
1: láago márùn ìrọ̀lẹ́.
0: Ọjọ́ Wednesday ní Bible Study
1: bẹ̀rẹ̀ látago márùn ìrọ̀lẹ́ bákan náà.
0: Ọjọ́ Friday ní House Fellowship
1: ní aago márùn ìrọ̀lẹ́.
0: Tó bá wá di gbogbo ọjọ́ Saturday kẹta lóṣooṣù
1: ní Hours of Victory
0: bẹ̀rẹ̀ ní dédé aago márùn ìdájí.
1: Ẹ wá kájọ wá pàdé Jésù Kristì
0: tí ń ṣe aláṣepé ìgbàgbọ́ wa
1: ní gbogbo ẹ̀ka ìjọ Gospel Apostolic Church
0: tó wà ní ìpínlẹ̀ Ondo àti Edo District.
1: Fún ẹ̀bẹ̀ àdúrà ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí
0: 08144209 0488.
1: Pastor Paul Ajao
0: Ondo àti Edo District Overseer.
1: Pastor F.A. Adewumi
0: GAC General Overseer.
1: Reverend S.A. Sadela
0: GAC Founder.
1: Ẹ mọ̀ wá jẹ́ ká gbàgbé o
0: pé bíbọ̀ Jésù Kristì kù sí dẹ̀dẹ̀.
2: Adama FM, I like it.
3: Yo, see prayer center church of God.
4: Can you see a do for it on the road?
3: Nibi marathon fasting and prayer. Look to me ta total deliverance.
4: Nibi ti ya no ti she.
3: Ọjọ́ Friday 10th to Sunday 12th of July.
4: Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbà kòǹgbà kabiti kabiti randu randu yóò ti máa balẹ̀ gbìgbìgbì.
3: Tí gbogbo ìṣòro tó ń bọ́mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear.
4: Ibẹ̀ jẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn.
3: Níta ládàyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀.
4: Kódà títí dorí ìta láǹkó.
3: Nírú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò.
4: Olúwa yóò bá wa ṣe.
3: Torí tàwọn ọmọ Ísíráélì le jù bẹ́ẹ̀ ṣùgbọ́n àdì ẹ́ndì wọ́n bọ́nú ẹ̀.
4: Ìjì lè máa jà ń tò tọ́.
3: Ṣùgbọ́n bíborí ló máa kẹ́yìn ẹ̀.
4: Bàbá Prophet Samson Olúwamọ́dédé tó ti wà fúlé prepare.
3: Pẹ̀lú àwọn àfàdúrà jagun kàǹkàǹkà bẹ́ẹ̀.
5: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dàgbà.
3: Òun lè ń gbọ́ yẹn.
4: Ẹ máa bọ̀.
3: Níbi marathon fasting and prayer yìí.
4: Ní 10th to 12th of July.
3: Ní prayer center.
6: ACA Integrators up 1972-1976 set of Khalsa.
7: Golden Jubilee Reunion Celebration. Attention all members of Akunas College, Akure, class of 1972 to 1976. By the grace of God, it is 50 years since we passed out of our great alma mater. Join us as we celebrate God's faithfulness, friendship, and cherish memories at our Golden Jubilee Reunion. Coming up on Friday, 3rd July 2026. Walk-in reception. Time, 10 a.m. prompt. On Saturday, 4th July 2026. Cursive visit to the Catholic Archbishop of Ondo Dao. Followed by our grand get-together party. Time, 1 p.m. Ogiri Hall, Akunas College, Akure. Sunday, 5th July, 2026. Thanksgiving service. Time, 10 a.m. prompt at Mary Queen of Angels Catholic Church, Akunas College, Akure. Come, let us celebrate 5 decades of God's goodness, enduring friendship, and the legacy of Akunas College, Akure. Class of 1972 through to 1976. 50 years on, united in faith, friendship, and gratitude. Announcer, committee.
8: Láti ṣe ìrónilágbára fáwọn ọ̀dọ́ olùdíje ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìdìbò Àríwá Àkúrẹ́. Onímọ̀-ẹ̀rọ Tèmilolúwa Olúwaládé tọ́pọ̀ èèyàn mọ̀ sí ètò ló ṣe agbátẹrù ètò ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Legacy Football Club 5-a-side Tournament. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù 16 ni ó kópa níbi ètò náà, tí ẹni tó bá jáwé olúborí yóò sì gba ₦250,000. Ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé láàrin ọjọ́ 14 sí ọjọ́ 19 nínú oṣù keje ọdún yìí lórí pápá ìṣeré Legacy Lounge and Club tó wà ní kilometer 4 Becky Parker Secondary School Ọbaile nílùú Àkúrẹ́. Ètò yìí ó kọjá ọ̀rọ̀ òṣèlú o, torí yóò jẹ́ àǹfààní láti ro àwọn ọ̀dọ́ lágbára àti láti dókòwò sí ọjọ́ ọ̀la ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Nípa eré ìdárayá, ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè, àwọn ènìyàn yóò ní agbára sí ní ẹkùn ìdìbò náà. Fún àlàyé ẹ lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-249-9999 tàbí 0903-998-8151. Ètò ríró àwọn ọ̀dọ́ lágbára àti kíkọ́ ọjọ́ ọ̀la.

0: ó máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbórin ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo nìwọ náà tiẹ̀ ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú, kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fọ̀ jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpo òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa. Ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò, táwọn náà máa rí, tá a máa máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ, a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìnrìn wákàtí kan, a lè rìnrìn ogójì ìṣẹ́jú, tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064 60 6419 07064 60 6419. Àlàáfíà ara wo ní bí fíafíà.
0: ati eri eni gboro lenu ojo meta yi
1: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo boda irorun su dede o ore mo ti gbiyanju o ro na ba yo je aye ohun ti e wa su mi
2: agbori ise lo si je lo be se wo pa ni pa babo oke ogun ni ogbolugbo ade to fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro to yo mo idalenu gbiyanju ko si babo oke ogun loni e ma pe 0706460649 0706460649 babo oke ogun agbalagba ode to fi wi atego sewo san
4: mo ki gbogbo eti to ngbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won se ri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma njo ohun to je nipa ago ara eniyan lo ma ngba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
3: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadan ma wo alaafia ara wa niran a gbadan moju to ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni mara kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
4: eshon baba amo ipe ohun teyin ma ngbani nimoran le lori nile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
3: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo onu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo onu ara lo bere si ma ro ohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo ti waju elomi ere orun sun arara balo mi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ne ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be po se wahala loju orun ni tabe enikan ti ena ni papa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese le le bayi yo ri pe selese kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe eyin ma je adaka ti wa na ba tin riru apere bayi gbiyanju ko wa yoju semi baba oke ogun fun imore ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu seyoro ninu ilese baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa si kete ese tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ṣe máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wo òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrùn tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19
4: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
3: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdìlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sì àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fi ni kayin ni o wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ ńbẹ la wà a ní fara nira wa báyọ fẹ béèrè ọnẹ tàbí onímọ̀ràn kan tó fẹ béèrè lọwọ mi pè mí sórí ẹrọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ tó bá fẹ bẹrẹ ọnẹ tàbí onímọràn tó fẹ bẹrẹ lọwọ mi pè mí sórí ẹrọ ìbánisọrọ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
0: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ògbọ́dẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: Adaba. Mo ń gbádùn Adaba.
1: Mo ń gbádùn Adaba.
0: Mo ń gbádùn Adaba.
1: Mo ń gbádùn Adaba.
2: Gbogbo wa la ń gbádùn Adaba.
3: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Adaba FM.

0: ta fe mu wa loni na o ni se pelu nti radio ti wa nko yin ẹni a ba se lori ko na ni o kuku san fun wa o le must do ni o san abi be ko ẹjẹ n sáré dókè lọhùn tá a bá ti wá dé ká wá bọ sí abala àkọkọ lórí ètò à ń padà bọ̀ ná ẹ kú kalẹ̀.
1: Gbà mí, ẹ̀rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà.

0: láyé ó ní ọdún.
1: Ìlú tẹ́ ẹ wà yẹn ẹ̀yin náà jẹ́ kínní kẹ́ ẹ jẹ́ aṣojú ńbẹ̀. Fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ, àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ẹ sì máa rántí wípé kò ní ọtí inú wọn dá ilú tẹ rárá.
2: Ó sì wúlò fún ọmọdé.
1: Bẹ́ẹ̀ ni.
2: Wúlò fún àgbàlagbà. Ó wúlò fún ọkùnrin. Ó sì wúlò fún obìnrin.

0: lẹ́nu kan wọ́n ṣàtọ́ ọmọ.
1: ọmọ jáde.
0: ọmọ wá jáde ilé ìwé. ọlọ́run sì kẹ bó ti ń jáde báyìí.
1: àdúrà òbí gbà.
0: ló bá ríṣẹ́. ó ti wá ríṣẹ́. ọmọ ti wá rí ṣe nídìí iṣẹ́ tó ti tó ń ṣe. ó ti wá rí jájẹ. ó ti wá tó àsìkò.
1: ó dẹ̀ ti gbéyàwó.
0: bẹ́ẹ̀ ni ó ti níyàwó. ó ti kọ́lé. ó ti ń gbélé ara ẹ̀. ó ti wá dí ìgbà tó yẹ kí ó máa sọ ẹ̀sọ́ fún àwọn òbí tó tọ́ jáde. tó ti
1: tọ́jú ẹ̀ láti bẹ̀rẹ̀.
0: ìgbà tí àwọn òbí wá ń pè wípé lágbájá. báyìí báyìí báyìí báyìí lọ́wọ́ ni wọ́n ti wá ríran sóhun o.
1: wọ́n rí iná sí.
0: wípé wọn ò gbúdọ̀ ṣe kí ni òun ò gbúdọ̀ fún àwọn òbí yẹn ní nǹkan kan. ní owó. òun ò gbúdọ̀ máa fún àwọn òbí yẹn ní owó. òbí ti wá gbìyànjú wípé kó lè ṣe àtúnṣe.
1: kó lè ṣe.
0: ọ̀fàríga. òbí ti wá pinnu báyìí wípé àwọn máa kọ́ lọ́mọ.
1: báwọn náà kúkú kọ́ lọ́mọ. àwọn òkúkú bímọ náà nu.
0: ẹni tí òbí rárá.
1: ìyáyé
0: náà ló ọ̀sọ̀ ju àwọn lọ. ọ̀rọ̀ yẹn ti wá di yánpọn yánrin láàrin ẹbí. wípé èyí ṣe tí ìwọ fẹ́ fi kọ ọmọ rẹ ní ọmọ. òbí náà sì ti fariga wípé ọmọ tí ọba ti tọ́jú yàn.
1: àbí o.
0: wípé dídán ni káwọn
1: kọ. ìyàn kọrú wọn ni.
0: ẹ bá wa dá sí iṣẹ́ kí òbí okúkú kọ ni. àbí kí òbí máa forí tì í. wípé yóò dára lọ́jọ́ iwájú.
1: ọ̀tàn
0: ohun tẹ́ bá wa dá sí
1: lọ́sàn-án. ọ̀làgbára lọ́sàn-án yìí. 0816251991 dá ẹ máa bá wa dá sí lọ́sàn-án tò nínú. ẹ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ o ẹ dákun ẹgbẹ́ yẹ
2: wo.
1: hello ẹ káàsán. ẹ ṣeun o.
3: ẹ kú ètò.
1: ẹ máa ṣe ọba.
3: abimbola afolade.
1: bolẹs
3: bolẹs bẹẹni.
1: ẹ kábọ̀ ọ̀rọ̀ rí.
3: mo kọ́kọ́ gbàdúrà fún gbogbo abiyamọ ayé pátá gbogbo àtàwọn fẹẹ jèrè ọgbọn wa ìṣù àtàlẹ ni bẹẹ ni kọ fún mọkẹyàn mọ sí a.
1: àmì o.
0: àmì.
3: kì í sẹ̀bi ọmọ yẹn àwọn ayé ni ò fẹ́ kí bàbá káwọn òbèrè jèrè rẹ̀. ìyẹn tọ́jú ọmọ látàárọ̀ títí tọ́jú alẹ́. àti tó wáyé kọ́ wọn ṣàǹfààní wọn lórí náà. irú olórí burúkú olórí. ṣé pásítọ̀ olórí fún ni àbá àfa àgbàbaláwo. irú ẹ̀dá olórí náà yẹ fún. tó bá yẹ pé mi ni o pẹ̀tọ́ náà níjó ṣe mi lágbára ọlọ́run
1: olóògùn
3: ṣe ní o. irú
1: ami ẹ ṣeun kọ obi tiẹ kan obi kan tiẹ sọ nbẹ o ni ìgbà tá à ń di àjẹsẹ wọn rìnà sí
0: ọ. wọn rìnà sí ọ.
1: tá a fẹ́ ràn ọ lọ léèwé a hàn rìnà sí ọgbà náà.
0: àwọn ọrù ọṣẹ àrù kiri.
1: ọlágbára
0: wọn rìnà sí ọgbà náà.
1: ọlágbára 08162549991 ọmọ náà dẹ̀rẹ̀ o náà ni o ní tó ń sáàrí. hello.
4: hello.
1: ẹ káàsán.
4: ẹ káàsán.
1: ẹ ṣeun o.
4: mẹ́sísì ìṣọ̀lá láti gbàgbé àkókò.
1: ọ̀yà ń gbọ́ yìí.
4: ẹ̀jọ̀ ń so rírú ọmọ yẹn. kì í ṣe ojú lásán. àwọn ayé ló kojú ìyá ẹ̀ jí.
1: ọ̀làgbà
4: kí ìyá máa kọ́ kó ṣáà máa ṣàdúrà fún pé kọ́ lọ́hún bá wọn kó sínú ẹ̀ ọlọ́run àdè wọ ní ẹ̀lẹ́jọ̀ kan. ẹ kú iṣẹ́ o.
1: ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́ o. 08162549991 ẹ̀lẹ́ ẹ káàsán.
5: àyẹ́bíọ́dún láti
1: ugbẹ́.
0: ẹ mà kábọ̀.
5: ẹ ṣeun nǹkan tẹ sọ yìí sinimọ́ ni mo rò bí arú ẹ̀ ti ṣẹlẹ̀.
1: ọlágbára
0: ojú ayé lele ti ṣẹlẹ̀.
5: gbọ́dọ̀ ti ṣẹlẹ̀ lójú tèmi ìgbà tí ìyá ẹ̀ náà ni tí wọ́n ń sánná ní kiri lọ́tọ́ntọ́ kò rántí pé wọ́n ríran sí òun gbà yẹn pé wọ́n lè pa oúnjẹ àbí kankan. nǹkan àmọ̀ràn tèmi ò bá kọ̀ gba àwọn pírẹ́ǹtì ẹni pé kán má kọ́ lọ́mọ kán fi ilẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ náà ríran sí okòwò kọ́ lọ́run tó bá dẹ̀ jẹ́ pé àìní kan ṣe ló ń dàá láàmú ìdájọ́ wà lọ́wọ́ ọlọ́run kán fi ilẹ̀ kán má kọ́ lọ́mọ.
1: ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun. hello ẹ káàsán.
3: jẹgẹjẹ ikọ̀ sọ láti kàbà.
1: ẹ ṣeun láti kàbà.
3: ìrọmọ bẹẹ níbi àdúrà gidigidi. kò gba àbí yẹn lámọ̀ràn kó má kọ́ lọ́mọ wọn kó ṣàdúrà.
1: ẹ ṣeun
3: kó ṣàdúrà.
1: ẹ ṣeun ẹ ṣe àdúpẹ́. ẹ dá tó wẹlú mi. 08162549991. hello ẹ káàsán.
6: ẹ bá ní wàlẹ̀.
1: àmì o.
0: jò gẹ.
6: ẹ ní ẹjọ lágbó ọlọrun.
1: ẹ ṣeun.
6: wọn ní ìlú òdùsí wa lórúkọ jésù.
1: àmì o.
6: yókè ló pè láti sọ ìgbélábẹ ìjànú.
1: ó yà ń gbọ yín.
6: mo tó sẹgbẹ́ àwọn aṣáájú mi tó sọ ọgbẹ́jẹ́ ti sọ̀rọ̀. ló sọ ìgbà tí ọmọ yẹn jìjà tó sùn káàkiri wọn rí náà sí. tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn àwọn òbí jẹ́ sọ yẹn gbé kókùn kan sílẹ̀ kán má fàdúrà náà lọ́wọ́. tó bá pé òun

0: Christian Fellowship Center, Ile Dalare, Ile Isu Agbara, níbi tí ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró tí ń jáde pẹ̀lú ìmísí Ọlọ́run aláàyè. Táwọn èèyàn sì ń rí ìgbàlà, ìtúsílẹ̀, ìyípadà ọkàn sí Tolúwa. Darapọ̀ mọ́ wa níbi fún ìjọsìn ọjọ́ ìsinmi tí ń ṣí fèrè sí ọ̀run sílẹ̀ níwájú Olúwa. Láago mẹ́jọ àárọ̀ fún ìrírí ìgbàlà ní tòótọ́. Holy Spirit Clinic lọ́jọ́jọ́ Tuesday, 3 PM, níbi tá ó ti máa bèrè fún iná ẹ̀mí mímọ́ tó tó wo nìsàn kúrò nínú gbogbo kùdìẹ̀kudiẹ. Wákàtí ìtúsílẹ̀ Deliverance Hour ní máa wáyé ní gbogbo ọjọ́ Thursday, láago mẹ́jọ àárọ̀ sí mẹ́wàá àárọ̀. All Christian Fellowship Center, Ilẹ̀ Jalare ń bẹ lẹ́yìn ilé epo Jòlákò, Ife Road, Ondo. Fún àdúrà àti ìgbaniní ìmọ̀ràn, 0803-808-3810. Wá ní Olúwa pẹ̀lú gbogbo ohun tó ń bẹ nínú rẹ. Jésù l'Olúwa.
1: Ẹyin ọmọ Ọlọ́run.
2: Children of God.
1: Mo sọ fún yín pé ó lérè.
2: I am telling you it is beneficial.
1: Kàbá dúró nínú
2: ọ̀rọ̀. If we stay in God.
1: Ògo tó máa fún wa máa ní ẹrù.
2: The glory he will give us will be terrifying.
1: Ògo tó fún wa jẹ́ ògo pípé.
2: And the glory he will give us will be a perfect one.
1: Ọwọ́ ẹ̀sán á máa bá ògo yẹn rìn.
2: And hand of vengeance will be working with that glory.
1: Ìkẹ́sì tá a bá rí ẹni tó fẹ́ takò.
2: In case we see anybody that wants to hinder
1: you. Òun ni mo fi kọ ohun tí mo ní àwọn angẹ́lì a máa kọ tí Ọlọ́run bá ti fẹ́ ẹni ọwọ́ ìdájọ́
2: ni. That is why I sang that song that the angels.
1: Bóyá kí n tún kọ́ ká tún jọ kọ́.
2: Probably I should repeat the song.
1: Olúwa.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ní láwùjọ ìdí nìyẹn tí ilé iṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí ilé iṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rẹ̀ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa, a ní ìpa ojú, a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream. Tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí, ẹ bi wọn pé kí ni 3D face cream, wọn máa sọ fún yín pé ajẹ́bí iná ni, kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn. Face repair, face mask, skin unifier, flawless lotion, whitening lotion, brightening lotion, kiddies lotion, face and body scrub, magic oil, shower gel, whitening face cream, àti hand cream, àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rùn ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn, ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni, ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kọ̀ tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ́rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé ó dẹ̀ tún wà NAFDAC approved, a ń ṣiṣẹ́ in such a way to ẹ pé you can buy our product, you can trust it for longevity. A dẹ̀ care about your skin. Kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan. We care about your skin, we care about safety, we care about the environment, we care about everything that concerns your skin. So be rest assured, ipe top touch natural skin care product is safe, is effective, that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba, wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ a Villa Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogbo ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ̀sọ ní Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meran Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic. Àmọ́ tó bá jẹ́ pé bá a ṣe pé tètè capture location titi yín, you can reach out to us via the number we will call. A máa sọ fún yín níbi tálágbàtà wa wà. Then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣe fẹ́ darapọ̀ mọ́ wa, tẹ fẹ́ bá wa ta ọjà, tẹ fẹ́ bá top touch dòwò pọ̀ káyé yín lè máa lọ straight top. Bẹ́ẹ̀ni you can reach out to us and we'll supply whatever product you want. A wà ní Fanny B ní ìdojúkọ Winners College Lákùrẹ́, and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé, ṣé ẹ rí àwọ̀ yín, it is something very important that you should not joke with. Kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta lóde, àmọ́ kò wọ ibìkan kiskin ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch.

0: ẹyin
1: temi emi fẹ mi alagbo lo nsoro ti office mi wa ni solo junction legbe democracy park
0: a ma balẹ si ilu ikare ni on the 21st di on the 26th july osu keje ni 77 hotel ni ilu ikare
2: ewo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ran nise ma bo lojo femi alagbo to je pe osoosu ninu re baje to wa nipa kini tu ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu e se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 07065326843 lekan si 07065326843 awon ogun to poju owo wa nibi ma bo lodo emi femi alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to laye ojo yen to je pe wa ni awo merin marun mefa to de soju se won laarin won iwo ma bo lodo femi alagbo iwo to mo ngba bi ronaldo tabi messi ma bo ko wa gba ogun to poju owo lodo femi alagbo awon miran wa ma jade ni oru lo to bi e meta e merin e marun e mefa urele yo da fun ago ara wa e ma bo ke wa gba ogun to poju owo lodo emi femi alagbo number wa re lekan si 07065326843 iwa kunrin to le gba po lori papa daradara kilode mo kole mo ra moto inu lo si papa dun si mi oruko bayo le je kinu obirin dun ti wo ba le gba po lori papa daradara pelu aya re nile pa lo se munu e ma se dun inu e lo jesu o dara iwo ma bo lodo emi femi alagbo awon miran ati yagbe ni problem won to je pe wo mo tutu fe ati jade kinu jade kilo n ba leru lati yagbe ka je ka si ma yibon idi ka de si se kini ka fun oni iberu lati ojo pipe ma bo lodo femi alagbo tabi iwo to je pe won se pe o kini yo se se kilo de kilo se se lodo olorun ba iwo ma bo lodo femi alagbo sa ma bo dagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti e mo ko to se olagbara re to n fun oni ifoya to fun oni fokanbale kilo de ma bo lodo femi alagbo dagbara olorun olorun yo fun oni woso ni odo wa awon ko ati dide ni para eni problem won ati gbera wo ara ro mi awo eyin mi kilo se leyin ma bo lodo emi femi alagbo ni pase eledumare iwo yo ri woso number wa re lekan si 07065326843 office wa wa ni isolo road ni waju democracy park ibele ti ma ri wa ni eyin mosalashi central mosque
1: awon kan ni pe kan run lagora won awon kan ni pe kan ja won je lara awon kan ni pe inu won gbona lati nu wa ma se beru ni pa ise ledumare ma fun li ogun to ma ba o lara mu
3: eku dede iwoyi o emi aya femi alagbo lo nkin ti office wa wa ni isolo junction ni egbe democracy park ni akure
4: a ma bale si ilu ikare ni on the 21st titi di on the 26th ni osu july osu keje ni 77 hotel
3: tabari wo obirin to ti wa nile oko lojo to ti we to reyan pe ran nise ma bo nile ise femi alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile ise femi alagbo tabi wo ti o le gbabo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo femi alagbo asiri ti mo fi wa lodo femi alagbo disin ma bo ka fi fun e help me help oko mi ni ile ise a reti yin
2: bi iyawo mi se so ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ ọ̀pẹ́ ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa nílé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
0: ni on the 21st di on the 26th july osù keje ni 77 hotel nílùú ikare.
2: a ní ọ́fíìsì ilẹ̀ haúsá níbo nílẹ̀ haúsá mo ní sí jẹ̀mẹ́ta ní yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí ogbolafo ní enugu state nílẹ̀ ibo àsìkò rèé tẹ̀ ẹ̀yìn tèmi kẹ́ni wàá jàǹfààní fẹ́mi alágbo adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tẹ̀ wà lọ́kàn tẹ́ni pé fẹ́mi alágbo aṣọ ogun tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o fẹ́mi alágbo kan ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo kò tó bá ṣe yín màá ṣàyẹ̀wò fún yín gbogbo kò tó bá ṣe ọ́ làgọ́ ara rẹ nípa. àṣẹ lódìmarè gbogbo ohun tó ń jẹ́sòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi fẹ́mi alágbo àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
5: ó máa yá o sí prayer center church of God.
6: tó kalẹ̀ sí àdófúre ìdọ̀rẹ̀rọ̀
5: níbi marathon fasting and prayer olójó mẹ́ta total deliverance
6: níbi tí ìyanu ó ti ṣe.
5: Ọjọ́ Friday 10th to Sunday 12th of July. Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbà kòǹgbà kabiti kabiti ràndù ràndù yóò ti máa balẹ̀ gbìgbìgbì. Tí gbogbo ìṣòro tó ń bọ́mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear. Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀mọ́ aláfòmọ́ tàbí alákòóràn. Níta aládàáyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀. Kódà títí dorí ìta láǹkó. Nírú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò. Olúwa yóò bá wa ṣe. Torí táwọn ọmọ Israẹli le jù bẹ́ẹ̀ ṣùgbọ́n at the end wọ́n bọ́nú ẹ̀. Ìjì lè máa jà ń tòótọ́. Ṣùgbọ́n bíborí ló máa kẹ́yìn ẹ̀. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti wà fúlẹ̀ prepare. Pẹ̀lú àwọn afàjúrà jagun kàǹkà kàǹkà bẹ́ẹ̀.
7: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́
5: òun lè ń gbọ́ yẹn. Ẹ máa bọ̀ níbi marathon fasting and prayer yìí ní 10th to 12th of July ní prayer center.

0: 9479.
1: Ṣèyí Abba College, Ijuodo. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbáradì fún ilé ẹ̀kọ́ gíga pé ètò ìgbaniwọlé ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú rẹ̀. O lè gba fọ́ọ̀mù rẹ ní orí ẹ̀rọ ayélujára www.seyiabacollege.com àbí kí o lọ sí Ṣèyí Abba College tí ó wà ní No. 1 Akinlọ́ọ̀sẹ̀ Abba Street, Badore, Ijuodo. Àbí kó o pè sórí tẹlifóònù yìí 08149779479. John Okungade,
2: olùkéde. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Mo wọ ọkọ̀ Taisi láti Old Garage lọ sí North Gate ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí. Mo gbàgbé àpò ńlá Black Sack ti Ready Made oríṣiríṣi wà nínú ẹ̀. Èyí tí mò ń tà sí ẹ̀yìn Taisi yìí. Mo fi àsìkò yìí rọ awakọ̀ Taisi yìí tàbí ẹni tí ó bá mọ̀ nípa ẹrù yìí kí ó pe nọ́mbà yìí 08032422720 lẹ́ẹ̀kan sí 08032422720 tàbí kí ó gbé ẹrù náà wá sí ẹ̀ka ìpolówó ọjà Àdàbà FM tí ó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division Police Station, Obadeshida Road, Àkúrẹ́. Ẹ ṣé púpọ̀.
3: As we celebrate a remarkable 60 years of grace and service for the people, join us as we celebrate the 60th birthday of His Imperial Majesty Alayeluwa Oba Dr. Ajibade Gbadege Shin Oguoye III, the paramount ruler of our land. Line up events for this special program are as follows. Friday, July 3rd, there will be a special Thanksgiving at our Central Mosque by 1 p.m. Saturday, July the 4th, is the Health Walk by 7 a.m. My football match at Rufus Giwa Sports Complex is on that same Saturday by 4 p.m. Thanksgiving service is at the Methodist Cathedral over by 10 a.m. on Sunday the 5th. The reception takes place at the Minders Resource Center or on Monday the 6th by 11 a.m. The royal father and the chairman on this event is Oba Dr. Adeyeye Nitoguchi, Ojaja the second, the honey of Ife. Oma celebrates a legacy of honor, wisdom, and royal excellence. IBSC, may your throne be strong, your reign expand, and peace overflow the land. Your strength be renewed like the eagle. Happy birthday, IBSC. The planning committee members, announcer.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí n ṣáà lè wá máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
4: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
8: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, sanwó díẹ̀díẹ̀, dá ìgbé ayé ìrọ̀rùn.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́
3: káṣá sọ pé o tí ì rà wọ́n àbí.
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707 454 3005.
4: CDK, sọ́yẹ̀.

0: guy, we don't detox in so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
1: Oh boy, you don't talk. How bad? You know the tire.
0: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
1: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
2: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke, da towo re le ni, koda, ti e kon sun lo ni.
3: Aba, ayo ko ti igbo ni, nipa 24/7 aba make sure, korojo gogun bile tawon okunrin bire fun gba gogo, akonse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo tinu rara, o ka gu eyin didun, ara riro, afogede gede jo ti ora danu, logo lo mo ya ba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nabda ki fun te dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Aje ki a ma ki gbogbo eyin ololufe wa ni bi ki bi te wa te ti na pani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyin bo ma so nkankan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba ma nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani lo loko ijo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun yala ofera nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wono di en ti o ni awon dukia ta ma si properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni CDCare kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju CDCare ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara le
7: eku dede woyi o eyin ara le oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbua ba ti a mo si CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
6: gas
7: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
6: kini o ko ma se pe fe gbe won mara o
7: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
6: ogoji
7: ose lati mo sanwo
6: mo be bi n pe se won kokoko so iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se
7: e seun olotu sheri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be lo bo se wa niyan sa
6: kini idi ti e fi se ba npe ka won kokoko san wule die e to di pe e gbe oja fun
7: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo san wo die so eni ti o mu osu merin to san wo kini keji fun okan wa ti bale lori pe
6: eleyi
7: yo le mo san wo lo to ti olotu en ti o si fe pe mo fe san wo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
6: se àwọn ni wọn lọ na kini oni wọn lọ ra nkan ti ba fẹ ni abi eyin le ra fun
7: se ri gbogbo nkan ti wọn fẹ ra patapata bi phone ati eronu la pẹ ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyin nile se wa ri toni moto de a mo fun wa lanfani ki wọn lọ wo ru moto tan ba fẹ color tan ba fẹ iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin ehe gẹgẹ bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin la mu rararara
6: nibo ni office yin
8: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
7: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leko ni ilu Eko be ni olotu
9: e pe CD Care sori number yi 070-7454-2995 lekan si 070-7454-2995
7: e ṣeun olotu
6: oro leti gbọn lati yenu ogbeni Abdulhakim Okola teje asoju CDK iwa na magore loni ko le bade to ni dukia
10: ore wa ki lo de to roju koko bayi
11: wo ore o su mi oje iya isese petan lori phone ni onu gbogbo abo da na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
10: ara nta nwo nu shop o gbo nipa CDK ni
11: CDK kini nje be
10: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodi do su mejila tabi ogoji ose
11: iro ni o
10: o to to han ni gbogbo awon kan elo nu le mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi yi ni sanwo re tan
11: ah o si riru eyo ti fi pamọ fun mi lati jo yi
10: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki wo na ma jaye CDK ni welemu ran to nilo ko ma sanwo were were lai ni ele kankan lori e ko si website wa cdk.app
12: CDK make life easy
13: lopo igba awon eyan ki mo bi data won se mantiti joton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
14: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
13: Se mi o so fun e.
14: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
13: Ero ibanisoro laso le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
14: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
15: Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.
16: Live it, my father.
17: Eddie ABA.
16: Eddie of 9, Adaban.
18: O ti npa ngbe oro Olorun ti o ni agbara oro Olorun ti sanra e ti npa igi kedariya pade prophet Dr. Tunde Fayeun ti jo Godly Hepzibah Beulah Global Ministry behind Comprehensive Health Center Isakumi kare akoko lori Adaba 88.9 FM lojojo Thursday lago marun role pe 08062436989 08062436989 Jesu ni Oluwa
19: ogo ni fun baba ati fun omo ati folorun mi mo ayo olorun aiku iwo loba ti agbega nitori pe ko so ba to dabi re eni kan soso ti wi be ti se be olorun to lana to lo ni to lola eni ti o se kolu eni ti o se biwo asoro kolu bi ogiri gbigbe awayin o nitori pe ilaji akoko duye iwo loba to mu wa laja awon ta jo dana odo ni a fi yo won a fi dupe ni a so wi pe o se tori pe ko so ba bi re olorun yin so wi pe ilaja koko odun yi o mo laja ninu ewu erun iku pelu idagiri anu mo ri gba o ogun ti gba won kan mi baba gbe oga to pe bawa o ba yin o aye alai more baba dupe ki la fe so wi pe aje aje wi pa dabara more je ni e olorun wa wa gbe oga nitori pe o mu wa ri ojo keji ninu osu to ni agbara osu keje osu asepe osu pipe osu edidi osu mojemo osu isemi osu irorun osu alaafia ayin nitori pe a lelomi bi ko se iwo ko seni ta ni leyin re iwo na lo je emene ta wa na fi ndun bo ba ni adake ki la fe se idi re ta fi mo pe wa wa lorin gbogbo eniyan ti be ni ipinle Ondo lo mo pe wa loruko omode ilu yi loruko okunrin loruko obirin loruko onile ati alejo ni ipinle Ondo awa wa dupe lorilede yi a dupe nitori pe o je korilede yi o da horo o ba je bi awon ta ti fe ni bibeli so wipe wa alaafia Jerusalem awon to fe yo serere ile to tumo si wipe awon kan wa alaafia ile yi awon kan wa alaafia ilu yi awon olukan wa irorun ilu yi ama ari oni baba ari oni eni ti an gbekele ari oni eni to se simile awon ari oni opo afeyinti adupe lo pele yi nitori pe ojo da oro dupe bo te je wipe jina le sibe oluwa dara ni oni pupo ni ipoju awon olododo oluwa mo be ati yo won awon yan tori po yo wa okun wa yo arun la rigba o idi re ti a fi mo pe wa loni bi awa ba ni egberun ahan olodumare ko to yin o a ka ni eni eje ta iyojo ti a ti la koja arun la rigba olorun pe awon woli aso wipo se ala anu julo aso wipo se oba awon oba ojikutu daso gbon boraba ba mi owo kembere bija oba ti ja fun ni nigba ti eniyan lara mo iwo nikan ni ku fun ni nigba ti eniyan leyan bibeli so wipe ibi ni eyin ro simi amo oluwa so di re nisisiyin oba to so bidire opa bidire so bidire wa dupe a lo nkan kan ta fe fun o ki la to ki la je ki la ni ta ni wa bi o si wo awa na o ba ma de yan a mo pe wa o loruko ijo Godly FC Babeola Global Ministry patapata lori omode ibe aso wipo se lori agba ibe aso po se lori gbogbo orilede patapata aso wipo se lori olori are ijoba ipinle adupe eleda ba o pe wa o
20: ami
19: Olorun ba badupe ayara abaramore jeniwa ayin o lori oyunnu ayin o lori aside adupe lori omo irese dupe lori okunrin Olorun ba opo e wa
20: amen
19: dari gbogbo go si odo re Olorun to to ba to ju ba lo ma joba lo
20: amen
19: lati laji akoko odun yi tati soro lori afefe oba ti o ja rogun idagiri ile ise yin ojo na o te wa so wa deni ti o le soro mo o je ko ro wa shaki Olorun adupe ayo ni baba ayo ni alaanu ayo ni alati leyin elera gba ope wa
20: amen
19: Olorun oro awa ti de wakati na to asiko na to iseju na to ba wa soro je ki orun oro si bayi fun duty gbare lo ki aye o le mo wipe soba bi Olorun silekun lana gbe ogo tuntun jare ka wa leyin o ninu oro oni oluwa ba wa pare
20: amen
19: hey ba wa pare
20: amen
19: oba to fi oro mu ete kuro ninu aye normally olori ogun Syria leyin iwe e meje osun kejere ete ese abuku e gati wa wi bi ninu aye ko wa to gbo mi lowo oluwa mu won kuro
20: amen
19: bo te fi ran mi ni ti asale lele o ni lo sure bó bá jẹ́ bẹ́ẹ̀ mo pa á ní àṣẹ ni bàbá tí ń gbọ́ mi yìí mọ̀mọ́ tí ń gbọ́ mi yìí kí ló sọ ọ́ dà láàbọ̀ ara kí ló sọ ọ́ dà ẹni tí ò pé àìsàn wo ló kọ́lé sínú àgbọ̀ ara rẹ tó ń bá yìí bó bá lè gbé ọwọ́ lé ibẹ̀ ní wákàtí yìí ó tá rán mi sí ọ náà ni wípé orísun iná kò tí jáde iná kò tí jáde iná kò tí jáde iná kò tí jáde iná kò tí jáde iná kò tí jáde mo pa á láṣẹ yàrá bínú àyànmọ́ èyí tó parapọ̀ tí ìka ènìyàn fi sọ wípé àwọn wà ń bẹ̀ tó wá fi sọ ayé rẹ di korofo lọ́wọ́lọ́wọ́ yìí ní ìṣẹ́jú yìí mo pa á láṣẹ yàrá náà ó yẹ kó gbin iná sọnù yàrá ilé èèyàn táyé fi ọ́ sí tó wá fi sọ ọ́ di ẹni tí ò mele tó lè ṣe yàrá yìí mo pa á ní àṣẹ yàrá náà ní wákàtí ní ìṣẹ́jú yìí ó yẹ kó gbin iná sọnù bàbá gbọ́ ní àṣálẹ̀ ọ̀rọ̀ agbára la fi rán mi sí ọ a máa ní kọ́kọ́ súre fún ọ mo wí agbára tí ó sọ ayé rẹ di eléyìí tí ò pé ipa tó sọ àyànmọ́ rẹ di eléyìí tí ò nítumọ̀ tó jẹ́ pé bó ti dùn láàárọ̀ ló ń dàrú lọ́sàn ẹ̀mí kàmí tó fọwọ́sowọ́pọ̀ lábẹ́ ọ̀run àwọn tó tawọ́ dínà tán ló ní lọ bíbélì mi sọ fún mi wípé ó ti wo òwú aláìtakùn ó sì yí ẹyin paramọ́lẹ̀ ó ní iṣẹ́ ibi wọn padà sí wọn látàrí gbogbo iṣẹ́ ibi àwọn ènìyàn búburú lórí ayé rẹ bàbá àti mọ̀mọ́ lórí ayé mi àti rẹ lónìí gbọ́ bí afẹ́fẹ́ yìí ti ń gbé rìn iṣẹ́ wọn lónìí kó padà sí wọn láyà kọ́ pọ̀ fa ènìyàn búburú padà sóka aya wọn ọfà wa bínú ògo wọn yóò yá kó padà sí wọn láyà ẹni tó dúró tó pera ẹ̀ nìkan tí ò jẹ́ tó wá ṣe bí ẹni pé òun jẹ́ alágbára nítorí ìtẹ̀sán ògo rẹ tó lòun ti mú ọmọlẹ̀ tó wá lò ń lọ pé àfi tó bá kú ẹgbọ́n júdásì ṣe bí bóun bá ti ta jésù pé iṣẹ́ ìgbàlá parí ni láì mọ̀ wípé ọ̀nà sí ìgbàlá gangan ni lẹ́yìn ọ̀rọ̀ méje ní kávárì ògo tuntun tẹ̀lé ni mo pa á láṣẹ lónìí bàbá mama ti gbọ́ mi yìí ògo tuntun ayé mi àti rẹ ó yá kó fọhùn jáde ayé tó rò pó tán ẹ̀sìn tán jòkóde lórúkọ jésù ó yá ẹ̀mí mímọ́ kó dójú tiwọn gbọ́ bàbá gbọ́ mama ó pè fún ayọ̀ ìgbà ọ̀tún ó yá kó fọhùn jáde olórí ayọ̀ ó yá gbé iṣẹ́ rẹ dìde ọlọ́run ayọ̀ gbé iṣẹ́ rẹ dìde aláṣẹ ayọ̀ gbé iṣẹ́ rẹ dìde gbọ́ bàbá aṣálẹ̀ ara mi sí ọ ni láti godly fc babiola global ministry ní sakumi ní kàrí àkókò orúkọ tèmi ni prophet dr tunde fayel gbọ́ iná ohun tí a fi rán mi sí ọ náà ni wípé ò ní dẹni ìtàn ṣùgbọ́n wá wo kó mọ̀ bá dẹni ìtàn òun náà ni wípé o nílò ibòji níbi gíga o nílò ibòji ní ibi gíga bíbélì mi sọ wípé ẹni tó ń gbé bí kọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìjì olódùmarè ò nílò ibòji níbi gíga bó ló ṣe fẹ́ ṣe ọ̀nà wo ló fẹ́ gbé gba ṣíṣẹ̀ wo ló fẹ́ gbé tí ibòji ibi gíga yìí yóò fi jẹ́ tirẹ̀ bàbá gbọ́ mama yìí gbọ́ a nílò rẹ̀ kí wọn náà kó nílò ibòji níbi gíga ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà wo lèèyàn gbà ní ibòji níbi gíga ẹni bá ní kristo ó ní ibòji níbi gíga ni torí pé ẹni gbé ibi kọ̀ọ̀kan ọ̀gá ògo yóò máa gbé abọ́ òjìjì olódùmarè bí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n wò mí dáadáa bàbá wò mí dáadáa màmá ibi gíga yẹn àyè gíga kan bẹ́ẹ̀ fún ọ ìpele gíga yẹn àyè gíga kan bẹ́ẹ̀ fún ọ bó o bá ti léèyàn níbi gíga ẹgbọ́n joseph nígbà tó pàdé olórí agbọ́tí ó mọ̀ wípé inú túbú kìí ṣe àyẹ̀wò bó tiẹ̀ jẹ́ wípé a fi jẹ olórí àwọn ẹlẹ́wọ̀n gbogbo ṣùgbọ́n mọ̀ wípé ọ̀tọ̀ lọ̀rọ̀ ipò tó ń wá yìí kìí ṣe ipò tó tọ́ sí òun ó wá béèrè fún ipò tó yàtọ̀ ó béèrè fún ibòji ní ibi gíga ó sọ fún olórí agbọ́tí ní ọjọ́ náà wípé sọ̀rọ̀ mi fún fáráò ò ní sọ̀rọ̀ mi fún fáráò jẹ́ kí fáráò mọ̀ wípé èmi náà nílò ibòji lọ́dọ̀ rẹ̀ mo nílò kí fáráò dáàbò bò mi mo nílò kí fáráò gbẹ́jọ́ mi rò èmi náà nílò kí fáráò gbọ̀rọ̀ mi rò mo nílò kí fáráò dá sí ọ̀rọ̀ ayé mi nítorí pé bá a bá rẹ ni bá náà ọ̀nà ọlá kìí yábọ̀rọ̀ gbọ́mídára bàbá onílò ìbòjì ní ibi gíga láì jẹ́ wípé ó ní ẹnìkan tó wà lókè àti gòkè máa ṣòro dárì bẹ́yàn bá rẹni fáwọ́ rẹ̀ sókè yorùbá ń bọ̀ wọ́n ní àtàrẹ́rẹ́ ẹni dún ìdí rẹ̀ ṣe òun náà wá fòbùrò sẹ̀sìn òbùrò ìbára ẹni dún ìdí rẹ̀ ṣe ìbásunwọ̀nsunwọ̀n ju atáre lọ gbọ́mídára sà ó nílò ẹnìkan báyìí tó lè fà á lọ́wọ́ sókè pé ká lọ ó nílò ẹnìkan tó lè dì ọmú lónìí pé ká máa nì síwájú ò nílò ẹnìkan tí ọwọ́ rẹ̀ bá kan ọwọ́ rẹ̀ tí wọn náà yóò pàtẹ ògo tuntun ó sì dá mi lójú wípé àsìkò ti tó tí ìwọ̀n náà yóò kọrin ayọ̀ àsìkò náà ti tó tó kọrin ọpẹ́ wákàtí náà ti tó kọrin ògo nítorí pé báyé ti ẹ̀rọ pé wọ́n ní ipá wọ́n ti ẹ̀rọ pé wọ́n ní agbára wákàtí náà tó tí a ó so ọ̀pọ̀ mọ́ ènìyàn tó wà lókè jẹ́ wọn tí ìwé àṣàyà orí kejìlélógún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún kí ló sọ.
20: báyìí ni olúwa.
19: yes.
20: olúwa àwọn ọmọ ogun wí.
19: olúwa àwọn ọmọ ogun rán mi sọ ní àṣálẹ́ yìí wípé kíni.
20: pé lọ.
19: lọ.
20: tọ olùtọ́jú yìí lọ.
19: tọ olùtọ́jú yìí lọ.
20: àní tọ sẹ́gbọ̀n lọ.
19: sẹ́gbọ̀n tọ́ lọ.
20: tí ṣe olórí ilé.
19: ẹni tí ṣe olórí ilé.
20: sì wípé.
19: ẹ o.
20: kí ni o ní nìyí.
19: dádì ìwọ náà ló lórí ẹbí yín ayé ló pa kádàkádà tó wá dẹni tí ń tọrọ a ò dá ọ ní alágbe a ò dá ọ ní ẹni tí ń tọrọ a ò dá ọ ní olòṣì a ò dá ọ ní ẹni tí ò tẹgbẹ àmọ ó ní kó bèrè wípé kí ló ní níhìnyí nítorí pé kí ni yẹs.
20: àtúntà ló ní níhìnyí.
19: ta ló tún wá ní níhìnyí ọ̀rọ̀ yìí náà ni a sọ nínú genesis chapter 19 fún arákùnrin kan tí a pè ní lot ní verse 12 wípé ágẹ́lì náà sọ fún kíni ágẹ́lì sọ fún.
20: àwọn ọkùnrin náà sì wí fún lọ́ọ̀tì pé.
19: wọ́n wí fún lọ́ọ̀tì pé.
20: ìwọ ní ẹnìkan ní yìí pẹ̀lú.
19: ìjọ ní ẹnìkan ní yìí pẹ̀lú.
20: àna rẹ ọkùnrin.
19: bóyá àna rẹ ọkùnrin.
20: àti àwọn ọmọ rẹ ọkùnrin.
19: tàbí àwọn ọmọ rẹ ọkùnrin.
20: àti àwọn ọmọ rẹ obìnrin.
19: tàbí àwọn ọmọ rẹ obìnrin.
20: àti ohunkóhun
19: tí o bá ní ní ìlú yìí.
20: mú wọn jáde.
19: àkókò ti tó láti gbé wọn jáde nítorí pé kíni àsìkò ní gbogbo nǹkan láyé ìgbàsí ní gbogbo nǹkan láyé dádì o nílò ẹnìkan tó yóò jẹ ìbòjì fún ọ ní ibi gíga bẹ́ẹ̀ ni sà ẹ sà àìlára ó máa ń jẹ èèyàn níyà ìyá ìlẹ́nìyàn máa ń jẹ̀yàn gan ó jẹ̀yàn ju ìyá oúnjẹ lọ ó jẹ̀yàn ju oko lọ nítorí pé nígbà tí ènìyàn bá lẹ́yàn ó mọ̀ tí rẹni fẹ̀yìntì ẹ gbọ́ mi dáadáa sà ó ní ìjẹ́ wọ́n ní ẹnìkan ní ìhìn yìí nítorí pé a fi lọ́ọ̀tì ṣẹni gíga fún wọn ó wá nílò ìbòjì níbi gíga lọ́ọ̀tì la fi ṣe ìbòjì fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbọ́ lọ́ọ̀ ní bàbá tí ń gbọ́ mi ìwọ náà ní bá jẹ́ ìbòjì ẹbí rẹ̀ bí ò bá jẹ́ ogun ṣùgbọ́n dá mi lójú pé òpin dé bá ogun náà lónìí ogun tí ń ja àyànmọ́ rẹ òpin débà lónìí.
20: mami jesu.
19: agbára tó lò ní débẹ̀ ẹ gbọ́ mi dára sà ó ní kíyèsí sà ìwọ nílò ìbòjì ìbòjì ní ibi kíni o ní ibi gíga yẹs.
20: tí o fi wá ìbòjì ní ibi.
19: tí o fi wá ìbòjì ní ibi.
20: bí ẹni tí ó wà ní ìbòjì fún ara rẹ ní ibi gíga.
19: ẹ sà gẹ́gẹ́ bí ẹni tí ó wá ìbòjì fún ara rẹ kì í ṣe ìbòjì ìbòjì fún ara rẹ ní ibi gíga dádì ìbòjì ń bẹ ní ibi gíga ìwọ̀nba ènìyàn tó mọ̀ ní ìbòjì tó ní ibi tó mọ̀ yàn dé ibẹ̀ náà ni àyè gbà ọ́ dé dádì ẹni bá mọ ààrẹ orílẹ̀-èdè àyè gíga ló gbà á tó bá lè ní ẹni bá dẹ̀ ti mọ kánsẹ́lò àdúgbò ibi tó mọ̀ yàn dé náà ní ìbòjì tó ní ibẹ̀ ló dé dúró bẹ́ẹ̀ ni ààbò rẹ dájú dé dúró ìwọ̀nba ènìyàn tó ní ni wọ́n bá ààbò tó ní ó ní ṣe pẹ̀lú ìpẹ́lẹ́ ènìyàn tó mọ̀ àwọn tó ń jẹ àǹfààní orílẹ̀-èdè lè ní ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn àwọn ènìyàn tí wọ́n mọ̀ ní ibi tí ìbòjì ènìyàn bá wà òun náà gangan ibẹ̀ gangan ní ìfọ̀kànbalẹ̀ rẹ̀ wà mo máa ń sọ mo ní wọ́n ní kò níṣẹ́ àwọn kan wà tó pé ká tó graduate lórílẹ̀-èdè iṣẹ́ ti ń dúró dè wọ́n àwọn kan tiẹ̀ ṣiṣẹ́ wọ́n kàwé wọ́n sì ń gbowó oṣù bẹ́ẹ̀ sì rẹ̀ ibẹ̀ lẹlòmíì ti ní certificate ogún ọdún dání tó sunkún lé lórí tí ò rí iṣẹ́ nítorí kíni kò rí ìbòjì ní ibi gíga ni dádì ẹ gbọ́ ìpẹ́lẹ̀ kan wà nínú ìrìnàjò àyànmọ́ rẹ tó jẹ́ ìpele ògo ìpele ìyanu ìpele àánú ìbòjì ní ibi gíga yẹs kí ló sọ.
20: wọ́n sì gbé ibùgbé fún ara rẹ̀ nínú àpáta.
19: ẹ wá gbọ́ báyìí ó wá lọ fira rẹ̀ pamọ́ níbi tí ayé ò lè dá sí níbi tí ọwọ́ ayé ò ti lè ka ẹ wá wò ó nígbà tí ènìyàn bá wá rí oore ọ̀fẹ́ láti rí ìbòjì ní ibi gíga àwọn àyípadà ńlá kan máa bá ayé rẹ̀ ní kété tí joseph déwájú pharaoh tí ó rí ìbòjì ní ibi gíga tí pharaoh fi ṣe igbákejì ohun tó ṣẹlẹ̀ tẹ̀lé ni pé pharaoh sọ fún wípé kọ́kọ́rọ́ orílẹ̀-èdè yìí mo fi lé ọ lọ́wọ́ kìkìdá ìtẹ́nìkan lèmi ò fi jù ọ lọ bó bá jẹ́ bẹ́ẹ̀ ohun tó bá darí la darí ohun tó bá tọ́ la tọ́ ohun tó bá wí la wí ohun tó bá sọ la tẹ̀lé ó bá wá wò ó kí ni ẹsẹ̀ kejì lé ní ogún wá sọ. Yes.
20: Yóò wẹ̀ ọ́ lé ewé bí ẹni wé lẹ́wà ní.
19: Ẹsẹ̀ kejì lé ní ogún 22. Yes.
20: Ìṣíkà ilé Dáfídì.
19: Ìṣíkà that is kọ́kọ́rọ́ níjọ́ tí ènìyàn bá ti rí ààbò ní ibi gíga níjọ́ tí ènìyàn bá ti rí ìbòjì ní ibi gíga nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni wípé òun ni gbogbo ẹbí ẹ̀ yóò wá máa sáré tọ̀ gbogbo ẹbí Joseph wọn kúrò ní Kánaánì wọn padà wá sí Egypt nítorí pé ààyè ti gba Joseph ní Egypt ẹ wo gbogbo ẹbí Esther náà padà wá rí ààyè ní ilẹ̀ ìlú tí Esther ti di ayaba dáàdì ní kété tí ààyè bá ti gbà ọ́ tí wọn náà bá ti rí ìbòjì ní ibi gíga gbogbo ẹbí rẹ ọ̀dọ̀ rẹ náà sáré bọ̀ kò sí ọgbọ́n tí wọ́n lè dá sí ìwọ ni ìgbẹ́kẹ̀lé wọn ìwọ ni ìfọ̀kànbalẹ̀ wọn ìwọ ni ìsinmi wọn ìwọ ni ìfojúsọ́nà wọn bíbélì sọ fún wa pé ìfojúsọ́nà ẹ̀dá ó dúró de ìfarahàn àwọn ọmọ ọlọ́run dáàdì ǹjọ́ mọ̀ pé àìtí ìdìde rẹ ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹbí rẹ ó ti jẹ́yàn ǹjọ́ mọ̀ pé àìtí ìdìde rẹ ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ kó ti lo kádàrá wọn kan rí lò ó dìgbà tí wọn náà bá rí ìbòjì ní ibi gíga kí gbogbo àwọn tá a gbé lé ọ ká rẹ sí ọ kí inú wọn ó tó dùn kí ayọ̀ wọn ó tó kú kí ìfọ̀kànbalẹ̀ tó jẹ́ ti wọn ó dẹ̀ dá mi lójú wípé ìwọ náà ó láyọ̀ láyè ó sì ní ìdùnnú tí o ti wá gbọ́ báyìí ó túmọ̀ sí pé ògo agboolé yín èjìká rẹ̀ là á gbélé ògo ìran rẹ̀ èjìká rẹ̀ là á gbélé ògo mọ̀lẹ́bí rẹ̀ ògì èjìká rẹ̀ là á gbélé ó á yọ ìdílé rẹ̀ ọwọ́ rẹ̀ ni ó wà ó dájú wípé ìtàn ayé rẹ̀ ìtàn ògo rẹ̀ ìtàn ìdùnnú rẹ̀ ìtàn ẹbí rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní fọ̀n báyìí nítorí pé ó ní òun ó gbé ìṣíkà yìí kọ́kọ́rọ́ ńlá ní jẹ́bẹ̀ kọ́kọ́rọ́ agbára ńlá ti ìdílé Dáfídì ti ìdílé bàbá rẹ̀ nígbà tí wọ́n bá ti rí ìbòjì ní ibi gíga a ó gbélé èjìká rẹ̀ ẹbí rẹ̀ ọ̀tún yóò pè ọ́ ẹbí rẹ̀ òsì yóò pè ọ́ mọ̀lẹ́bí rẹ̀ ìwọ ni wọn ò mọ ránṣẹ sí ìwọ náà ló mọ pàṣẹ nítorí pé nípa àṣẹ ẹnu rẹ láwọn máa ṣàkóso gbogbo ènìyàn kí ló wá sọ. Yes.
20: Yóò sì ṣí.
19: Ó sì ṣí máa gbọ́ ó túmọ̀ sí pé n tó bá wíwọ̀n ní kó padà sí ọ lẹ́nu ó ní ìwọ yóò sì ṣí bó bá ti ṣí báyìí kí ni ó tẹ̀lé.
20: Kò sí ẹni tí yóò tì í.
19: Ó ti di láéláé kò sẹ́ni tó lè tì mọ́ nítorí pé ó ti rí ìbòjì ní ibi gíga bó bá ti wá ṣí kò sí ẹ̀dá àlàyé kan báyìí tó lè ní agbára láti sọ wípé òun tì í bẹ́ẹ̀ sì ni. Yes. Nígbà tó bá sì tì. Yes.
20: Ó sì tì í.
19: Tó bá tì.
20: Kò sí ẹni tí yóò sì.
19: Kò sí àbá tó bá ti dá ọ̀fẹ́ ṣẹ̀múlẹ̀ ni àṣẹ lọ bá ń pa ìran ọba kan kì í dábàá ẹgbọ́n mi dáadáa ìjòyè ní dábàá àṣẹ ń tọba ẹgbọ́n mi látòní lọ ìtààyàn mọ́ rẹ yí padà nítorí pé a wá ìbòjì fún ọ ní ibi gíga a tún ìtà ayé rẹ kọ aṣọ́dolú ọmọ aṣọ́dológun ọmọ aṣọ́dọ aláàánú ọmọ aṣọ́dọ kìkì agboolé yín lónìí aṣọ́dí ọ̀dúndún ọmọ aṣòdédèrò òdékílékún látòní lọ nítorí pé ìṣíkà ilé bàbá rẹ ó ti ń bẹ ní èjìká rẹ gbọ́mi dáadáa nítorí pé a ti fún ọ ní ìbòjì ní ibi gíga bí a bá wá rí ẹnikẹ́ni tó ń gbọ́mi ní àṣálẹ̀ yìí tí agbára ka alálẹ̀ ilé bàbá rẹ sọ pé òun ò ní gbà kò débẹ̀ nítorí pé nínú àwọn ohun tí ẹ jẹ́ kéèyàn dé bí ibòjì níbi gíga yìí ègún ìdílé a máa wà mẹ́ ìpèrè a máa wà mẹ́ ọfà ìdílé a máa wà mẹ́ ìfàsẹ́yìn a máa wà mẹ́ àṣìṣe a máa wà mẹ́ àná tó lòdì a máa wà mẹ́ ìjákulẹ̀ a máa wà mẹ́ àmọ́ èyí yòówù kó jẹ́ mẹ́ gbọ́ lónìí ọ̀rọ̀ olúwa rẹ ní ẹnu mi ògbà agbára alátakò tó dúró gẹ́gẹ́ bí àtakò àyànmọ́ rẹ agbára náà lónìí ògbìn iná sọnù.
20: Àmì Jésù.
19: Bàbá rẹ̀ ni tó lòun nígbàsẹ́ mo ní ògbìn iná sọnù.
20: Àmì.
19: Bàbá rọwọ́ tó kọ̀wọ́ tójò gangan la fi ń dá ọ dúró bàbá rẹ̀ ipá tó kọ ipá tójò la fi ń dì ọ lọ́nà lórí òyà ògbìn iná sọnù.
20: Àmì Jésù.
19: Mo pa á ní àṣẹ ni bàbá yìí ó ti gbìyànjú bí ènìyàn ó ti sapá bí ènìyàn ó ti làkàkà bí ènìyàn àmọ́ wọ́n ní wọ̀n nígbà wọ́n ní wọ̀n níjà kó débẹ̀ aṣílẹ̀kùn fún ọ lónìí lórúkọ ọlọ́run ti bàbá ti ọmọ ti ẹ̀mẹ́ mọ́ ìbòjì ibi gíga yìí ìbòjì ibi gíga yìí ó yà kọjá lọ síbẹ̀
20: àmì Jésù
19: ó ní kó kọjá lọ síbẹ̀ gbogbo agbára tí ń rí ọ ní ìpà tí ń já ọbọ lónìí ó yà kó gbin iná sọnù
20: àmì
19: gbogbo ipá àìrí gbogbo mọ́jọ̀mọ́ àìrí èyí tó ń rí ọ nípa tó fa owó aago rẹ sẹ́yìn lónìí ó yà kó gbin iná sọnù
20: àmì Jésù
19: àfà ọ́ dìde kúrò ní ipò ojú kan asọ́dẹ ní òkè àtìmọ́lẹ̀ rẹ̀ ìyẹn tó gẹ́ èyí tó ṣẹ̀wọ̀n ògo èyí tó gẹ́ èyí tó ṣẹ̀wọ̀n oríire tó gẹ́ látòun lọ ó yá jáde sínú gbangba orí pé ayé ń dúró dè ọ́ wọ́n retí rẹ̀ ní gbangba ọmọ ọba ni ọ́ ayé ń wá lórí ìtẹ́ ògo dúró dè ọ́ bàbá àti mi àti ọ́ ìrànlọ́wọ́ tá a nílò láti gòkè lónìí ó yá ó ṣì kalẹ̀ bẹ́ẹ̀ ó tó kàn nílò láti ṣe ni pé dájẹ́ sùmọ̀ nítorí pé kíni àwọn tí ó mọ ọlọ́run wọn yóò ṣe akin wọ́n sì ní ọkàn akin wọ́n sì ní ìgógun àsìkò ti tó fún ọ láti ní ọkàn akin wákàtí náà tó fún ọ láti múra lé má wo àná o ti ṣubú láàrin gbàgbé tàná wọ́n múra tòní pé dandan mo gbọ́dọ̀ dìde tàná ti kọjá lo ohun tó ṣẹlẹ̀ lánàá ti kọjá wọ́n múra lónìí pinnu wípé òní mi ó gbọ́dọ̀ sọ̀rọ̀ tuntun pinnu lónìí pé òní mi ó gbọ́dọ̀ gbé ìtàn tuntun jáde ìwọ náà gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí akọni gba jésù ní olúwa àti olùgbàlà fi ayé rẹ fún gba sínú ayé rẹ lónìí jẹ́ kí kristu wọnú ayé rẹ wá jẹ́ kí ẹ̀mí mímọ́ jọba inú ọkàn rẹ fi ayé rẹ fún màá ní olúwa màá ní ọ̀nà ìrúgbó jẹ́ kí a fi agbada rọrùn wẹ̀ ọmọ kọ́ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀ jẹ́ ká gbàgbé àṣẹ ká padà sínú kristu nítorí pé òun ló lè ṣe òun ni ọba afinimọ̀nà ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti iyì kò sẹ́nikẹ́ni níbikíbi tó lè wá sọ́dọ̀ ọba bí kò ṣe nípasẹ̀ mi nínú kristu náà ni iyè wà iyè náà òun náà ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà wá mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ láàárín òkùnkùn bàbá òkùnkùn òsì lè borí rẹ̀ mi ìmọ̀ọ́rọ̀ òkùnkùn ti ń bẹnu agbolé rẹ̀ mi ìmọ̀ọ́rọ̀ òkùnkùn ti ń bẹnu ẹbí rẹ̀ láti òní lọ bó bá lè fàyè rẹ̀ fún jésù tó gbanolúwà tó lùgbàlà ó sì rí ìtàn ọ̀tún kọ àyànmọ́ rẹ̀ yóò dìde ogun rẹ̀ yóò sì fọ̀ ìgbà tuntun yóò bẹ̀rẹ̀ nínú ayé rẹ̀ ó sì di ẹni ńlá ó ti rí bẹ́ẹ̀ fún ọ wá gbọ́ bàbá sànẹ̀ tó ń bọ̀ ni sànẹ̀ àkọ́kọ́ nínú oṣù keje ó wà fún ìfòróróyàn ńlá ìwọ náà wá gbà róró láti rí ìbòjì ní ibi gíga wá gbà róró yìí tó pé bàbá fòró ẹ̀yàn ọ àti dé ibẹ̀ máa ṣòro ó ní ìgbà mọ̀ tí a gbẹ ẹrù kúrò ní èjìká rẹ àti àjàgà kúrò ní ẹrù rẹ nípa ìfòróyàn ọ bá àjàgà jẹ ìwọ wà sínú ìpàdé ńlá nínú ìjọgọ́lé fc bá beulah global ministry èyí tó bá súnmọ́ jùlọ ó sì lè pè bó bá jẹ́ ti ẹ̀kọ́ tàwa náà tó wà lẹ́yìn comprehensive health center ní ìṣàkúnmí ló lè wá gbìyànjú kó wà kó wá gba òróró agbára yìí òróró ti fi níyàn nítorí pé òróró ọlọ́run a máa mú ìyàtọ̀ wá òróró a sì máa sọ ní dọ́bà òróró a máa sọ ní dẹ́ni òkè òróró a máa gbórí ẹni sókè òróró a sì máa tú ìtẹ́ ẹni sọ àwọn èèyàn tó bá wá yọ yóò mọ̀ pé ó ní ọlọ́run gbìyànjú bẹ́ẹ̀ gbéṣẹ̀ wá kristu wá bàbá ọlọ́run pàdé arúgbó ọjọ́ dúró dè ọ́ bàbá ó dúró dè ọ́ màmá ó sì fẹ́ ṣe òun lánàá ayé rẹ má dágunlá má dágunlá má jọ pẹ́ jù ọjọ́ ìsinmi tó ń bọ̀ ni ìdédé aago mẹ́jọ àárọ̀ nìsín bẹ̀rẹ̀ wá kí ìwọ náà wá rí ọwọ́ ọlọ́run kó wá rí ìyanu olódùmarè ó dá mi lójú pé o ò ní kábàámọ̀ pé kí ló ṣe lè ṣe ògo tuntun yóò sì tẹ̀lé ìtàyànmọ́ rẹ yóò fọ̀ wọ́n fà á lọ́wọ́ sókè wọ́n sì gbé ẹ dìde ìpele tó kàn ní ibi gíga ilẹ̀kùn bẹ̀ yóò ṣí fún ọ ẹni tó rò pé ò ní rògbò ìlò ojú yóò sì tì í ayọ̀ rẹ yóò kún bàbá gbé ìgbésẹ̀ kó wá ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ ó dá mi lójú pé ó rí àánú gbà ayọ̀ rẹ ti kún bẹ́ẹ̀ ló sì ti rí má gbàgbé o jésù ni olúwa fóònù nọmbà mi lẹ́ẹ̀kan sí 08062436989 6989 08062436989 jẹ́ ìtumúlẹ̀ kan sí 08062436989 bàbá màmá tó ń gbọ́ mi yìí má dágun lásì ọ̀rọ̀ ọlọ́run ó nílò ìbòjì ní ibi gíga ó nílò ìrànlọ́wọ́ ńlá tí ó fà ẹ́ lọ́wọ́ sókè ó nílò àánú tí ó ṣílẹ̀kùn fún ọ ọba tó jù bẹ́ẹ̀ lọ yóò ṣílẹ̀kùn àánú fún ọ arúgbó ọjọ́ yóò sì gbé ẹ dìde ìtànṣán yìí ò sì ní wọmi bẹ́ẹ̀ ló ti rí God bless you.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: On your track, set,
2: wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára, àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: pumping it up on Adaba FM.
1: Da Olorun re mo. Da Olorun re mo ni eto waasu. To fi Olorun fun gbogbo eniyan. Lati enu iranse Oluwa, aje rere Matthew igbesele Oluwa mosebi. Oluso agutan ti ijo Noyo God Chapel. Awa ni plus 7 and 8 Ayoka layout. Ni ile funfun Balau. Ebe Algon Hospital. Opopona to wa leyin Ibadan Grammar School, Malete Ibadan. Atoto tutu to lati gbo eto da Olorun re mo. Oro fun gbogbo eniyan lati mo Olorun. Lati enu baba wa ninu Oluwa. Aje rere Matthew igbekele Oluwa mosebi. Ki Olorun ki o bo yin bi e se n tati si oro na.
2: Enta tele ninu ola re ta ninu ogun re to wa saye ta de mole na ta le tu padan ni Jesus to lo ti pese sile fun wa iwa ti agbagbo aba anu pade iwa ti agbagbo aba sego pade bi igbagbo ti tesiwaju na nayo ninu re lanin ni mole asinu kokumo foko to fi emeji si foko to foko kan si ta mo pe ni mole lo ti ri pe lo ti pese mole fun nitori pe bi gba kristi gbo ni jewo re iroru ku ada a pe ni mole lo ti ri o sinu aye mo ogun olo ti wa ewa lati wa agbara ti wa ni sadabo fodo sasilomi oluwa ti pese imole ta le imole na bi ba se kristi foko to gba gbo amo gbo ri ni imole foko to se mere amo pe ni otuto ni otupa ti ki ku otupa ti ki ku ti o le ku lo ni ninu re mọlẹ tí ó lè kú lórí inú rẹ mọlẹ ayérayé ni tí ọkọ tó mọ wípé òun pa kristi pọ yóò máa dúpẹ ní òun tó bá pàdé lọdọ jésù kristi ìgbà tó bá pọ òfin ọlọrun mọ tó nífọ ọmọdé kejì rẹ tí ó lè ségesège tí ó gbé bó tẹlé ayọ rẹ yóò máa di púpọ ìbànújẹ yóò fò lọ ẹkú yóò fò lọ nítorí pé ó wà nínú ìmọlẹ ó sì ní òkùnkùn ó sì ní abara méjì kò sẹsẹ lọwọ rẹ kò sí wàbùkù lọwọ rẹ ayọ ní tọlọrun ǹjẹ o ti dúpẹ fún ìmọlẹ tí mo rí inú ẹ lọsàtú lóru ǹjẹ mo dúpẹ fi pèsè tún láti pèsè òtùpà sílẹ̀ fún mi orúkọ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ tí mo gbá mú tó jẹ́ fún mi bí idán tó pa mí mọ́ nínú ewu ayé tó kó mi ọ nínú ìdààmú ayé tó kó mi ọ nínú ìwà nínú ìwà bíní pé àwọn àbíní ẹ̀ ní nígbà tí mo ní ìdáyé sí gbogbo ọkọ ènìyàn tí mi bá ti yẹ̀ kò jẹ́ ìdímọ̀lẹ̀ ọlọ́run ni ìní òtùpà lọ́wọ́ mo ti rí gbogbo àwọn tó bínú gbogbo àwọn tó kó ra mi àwọn ọ̀dàlẹ́ ni ní iyọ̀ wọ́n èrògbà wọn ò dàsọ àbáwọn ò dàsọ òtún ọgbìn lọ́ká tó gbé èmi ò léjè sẹ́nikẹ́ni ní ìbáṣe gbogbo dé sẹ́ni ẹ̀fẹ́ mọ̀ wọ́n ṣe àti dúpẹ́ tó pé jésù ni mọ́lẹ̀ wà ẹ̀dọ́ gbàgbọ́ tìkútìyè lọ̀rọ̀ léyìí bó bá gbà gbọ́ iṣẹ́ tó ṣe tó fẹ́ jẹrẹ wẹ̀ mọ́ oníforíṣi onífàyàrá ó kú ẹ̀ṣẹ̀ yìí lọ onú omi jẹ́ rẹnu ó sẹ̀gẹ́ ológo ikú tó bá tí wọ́n ti kú òní ìmọ́lẹ̀ olótùpá olúwa ti pèsè sílẹ̀ fún wa tẹ̀lé gbé gbogbo ìgbà tí mo ti rìn àjò ìgbàgbọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọ̀rọ̀ ọlọ́run ni mo gbéga jo gbogbo lọ akọwa be gbe ke sumo sugbo olorun gba break lati sumo won lati se o to se ibe ba won se lati ra jo to ibe ba won ri mi fe fi ra mo ke be olorun o be ke bi iranse olorun ti wa agutan to so ni kakiri mi fe ran pe ah ti e ba ti ri be de je be be e ni lo si ra jo ka do olorun mo lura gbele mi lowo kisi ti mo da mo ti mo ri ninu ogo re ti mo ri ni imole na to lati pese sile fun mi ore re opoloko aya mi ife re opoloko aya mi ti mo safere lo sati lorun ilu fe mo won e to ri ninu jesu o ri ninu imole ise ninu iye meji se ninu adogba se ninu abuko se ninu aba won ṣùgbọ́n tó rí ní òdodo irúfẹ́ ti ọlọ́run a ní ìfọkànbalẹ̀ adáṣeyọrí aláfọkànbalẹ̀ adáṣeyọrí pé wọ́n pa tó pé sókàn ya rẹ tó tọkọ pé wàrí èrè ẹ̀jẹ̀ pé ìmọ̀lẹ́ ti dé òkú ti parada ìmọ̀lẹ́ ti dé wàrí ti dópin ìmọ̀lẹ́ ti dé àgàgà yìí ti fi gbọ́wọ̀ ó ti bọ́ kúrò lọ́wọ́ rẹ ẹ̀ tó wù ẹ̀ tó mọ́ ara fuye e se bi pa tori je ara oko abale e se wa se tori se ani si mi olorun si le pese o ba jo lo soso olorun aye ko rorun fun o a fi fe han pe ogo ti o gbe dani ti o ni o je wa agbara fun o pe emi olorun re a se ba dire pa ti o ti dupe pe jesu ni mole ti lati pese fun o ṣé ti dúpẹ́ pé jésù ni ìmọ́lẹ̀ rẹ olótùpá rẹ olúwaṣẹ́gun fún mi nígbà tó bá gba jésù gbọ́ wàá mọ̀ pé ìgbé ayé ayàtọ̀ ìrìnàjò ayé ayàtọ̀ olùbáfarẹ̀ ṣerú lọ́dọ̀ àwọn wòlíì rẹ lọ́dọ̀ àwọn oríṣiríṣi oṣù lọ́sẹ̀ mẹ́rin tẹ́ta nígbà tó bá sọ lọ ṣe tó múlò tó jólóòótọ́ sí ara rẹ jólóòótọ́ sẹ́lẹ́dà rẹ wàá mọ̀ pé olùdíní ìmọ́lẹ̀ tó pòfò ọlọ́run mọ́ àgbo ìrìnmọ́lẹ̀ ìpòfò ọlọ́mọ darágbára ìpòfò ọlọ́mọ gbogbo pé ọ̀rọ̀ tó pamọ́ yóò máa ṣàmọ̀nà rẹ̀ ọ̀rọ̀ tó pamọ́ yóò máa ṣàmọ̀nà rẹ̀ ìmọ̀ gbogbo yí ọ̀ ìjòrí bẹ́ẹ̀ lẹ́yìn ọgbẹ́ tí ò ní tìwọ́n ń dún ṣọ́ọ̀ṣì ọgbẹ́ ara rà ń dún ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n àdúgbò tiẹ̀ ní ilé john johannes chapter 1 verse 29
3: níjọ́ kejì johannes orí jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀
2: ó
3: wí pé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tó kó ẹ̀ṣẹ̀ ayé lọ
2: wo ìmọ́lẹ̀ ti dé ògo ti dé níjọ́ kejì johannes orí jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sì wí pé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni ti kó àṣà yìí lọ wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ti kẹṣà yìí lọ mo bá yẹ pé ló wò ó àwọn ọmọ ti kẹṣà yìí lọ tápé ló gbà á gbọ́ òròrú púpàdà kó ẹṣẹ sílẹ̀ ó ti kẹṣà yìí lọ ìmọ́lẹ̀ ti dé láti kẹṣà yìí lọ alágbára ti dé láti kẹṣà wá lọ wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tó kú ẹ̀ṣà yìí lọ ó ti dé o ó mọ òní kristi jẹ́ ó gba agbọ́ tọkọtọkọ jẹ́ ó simire jẹ́ ó ṣàfẹ́rí rẹ̀ níjọba rẹ̀ wípé níjọ́ kejì johannes rí jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sì wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí kú ẹ̀ṣà yìí lọ ẹ tó rí ìbànújẹ́ yẹn lọ ẹ tó rí òṣì yẹn lọ ẹni kó wò ó ó ti dé o ọ̀rọ̀ tó gbọ́ ṣó fi síse ṣó múlò kó lè kẹsẹ̀ yẹn lọ ẹ tó kẹsẹ̀ ló lè mọ pẹ́ dù ẹ tó rí orúkọ ló lè mọ pẹ́ dù ẹ tó gbàdúrà ló lè mọ pẹ́ dù pé ìmọ́lẹ̀ ti dé ibi tí ìmọ́lẹ̀ bá òkú á jìnà síbẹ̀ ogun le wọlẹ̀ bẹ́ẹ̀ ìṣòro le wọ́mọ̀ bá bọ́bí sọ́dọ̀ wọlé ẹ̀bùn bọ́n bọ́bọ̀ àríran kéré dé ní àrí tara ti àrí báyìí ṣọ́ tẹ̀ mí nínú àgọ́ ara rẹ̀ wò ó mọ̀ pé oníṣì ni pé jésù ó ti wọnú ọkọ̀ rẹ̀ ìrùkẹ́rọ̀ ni ó ti bu kúrò ìdààmú ni ó ti bu kúrò ìpáyà ni ó ti bu kúrò àṣẹlẹ̀ ni ó bu kúrò ẹ̀sìn bàbá yìí ti bu kúrò bó bá gbà á gbọ́ nítorí pé òun ẹlẹ́dàá rẹ̀ ó mọ ẹ̀ní rẹ̀ jù ọ lọ olóyè bá ṣe olóyè sọdá ṣẹ́gun jẹ́ kí ìbọ́lẹ̀ kó wọlé lẹ́nìí gbà á wò ó ọ̀dàgùtọ̀ ẹtí kẹsàáyé lọ ṣé o dúpẹ́ ẹn tí ó bá tọwọ́ tẹsẹ̀ ló lè dúpẹ́ pé ìmọ́lẹ̀ ti bá mi gbé ìmọ́lẹ̀ ayérayé ni ìmọ́lẹ̀ ti bá mi gbé nígbà tí mo gbà á mo ṣe sọ pé tí dènà kejì ọmọ mi wọ́n máa jòrò ọ̀fẹ́ ẹ̀ lọ wọ́n máa gbàdúrà fún ọjọ́ ṣàtúndòrò nítorí pé orí ọ̀fẹ́ ti bẹ nínú jésù aláìlábà wọn ni aláìlábùkún ni òṣèlú yẹlé nígbà tí ó wẹ ọkàn mi mọ́ tí mo rí ìdáláre gbà gbogbo ara mo fi kéde rẹ̀ gbogbo ara mo fi jẹ́wọ́ rẹ̀ gbogbo ara mo fi sòótọ́ fáwọn ènìyàn tí pé ẹni tí mo gbàgbọ́ ni ìmọ́lẹ̀ ńlá ni ògo ńlá ni ẹni tí ó kú ẹsẹ̀ mi lọ ni nígbà mo wà lọ́dọ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ bó ti ẹ̀dá o lè rántí rẹ ṣùgbọ́n pé mo tẹ̀ bólúwa sọ̀rọ̀ tí mo gbọ́ olúwa ó jẹ́ oyé mi pé mo láti yára mi sọ́tọ̀ mo ní máa nípa láti kò fi ọlọ́run mọ́ láti dín fún ọmọdé kejì láti ṣòro fún ọmọdé kejì láti dùgbà lọ́mọdé kejì bí olúwa bá lè dùgbà bá lè fi ìgbàlà hàn mí.

0: gbogbo aṣọ tó ní ṣe owó kò lọ ni okòlera bàtà ṣe owó kò lọ ni ojàyé ayé ló ti da ìjàyé yìí òní kò lọ àwọn tí èmi pa tí a jẹ tó ní fúnra wọn máa rántí rẹ ọmọ pé gbàtí jésù pé gbàtí èmi pa tó gbẹgbẹ mi ṣòfún láṣọ ṣòfún lómi mu jésù ò sọ pé mi pa ebi ogun owó sọ pé wà ní òwò àwọn tó wà ní sàkání rẹ nítorí kàṣí ìmọ̀lẹ́ ni bó bá ṣe yẹ o jẹ́ ìmọ̀lẹ́ ọlọ́run yẹ pé o ti gba ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ tó ń pèsè fún ọ o ti rí ìdánigbà o sì sọ kó tọ̀ mọ́lẹ̀ sọkọ mọ̀ nìkejì rẹ pé bàbá yìí lóòótọ́ lọ́wọ́ sáyé bàbá yìí lóòótọ́ lọ́wọ́ kẹsẹ̀ mi lọ bàbá yìí o dà mí láre bàbá yìí o ṣẹ́gun fún mi bàbá yìí o mọ ìdìbò àlẹ́ bàbá yìí o fún mi ọmọ o fún mi lóye o fún mi lágbára láti ṣògùn tí mo fẹ́ màá tàkẹ́lẹ́ sí ẹ̀ṣẹ̀ màá tàkẹ́lẹ́ sí wọn bàjẹ́ àná ṣe kéde ọ̀wá ńlá fún mi lágùtọ̀ tí kẹta ẹ̀ ó ń bọ òṣìdẹ ìmọ̀lẹ̀ láti ǹjẹ́ àkíyèsí ǹjẹ́ àṣàgbéyẹ̀wò rẹ̀ à ń gbé kírísì àmọ́ iṣẹ́ tó ṣe ẹni tó ronú pàdà ló mọ iṣẹ́ tó ṣe ẹni tó ṣọkọ̀ àpàdé ló mọ iṣẹ́ tó ṣe ẹni tó gbàgbé lẹ́sẹ̀ ló mọ iṣẹ́ tó ṣe pé mo mọ bíbélì mo lè ka bíbélì láì jòlù ṣe ò tí mọ ọlọ́run ò tí mọ kírísì òun ẹ yóò tí mọ kírísì àtijọ́ àti ló mú ẹ débẹ̀ kì í ṣe fún ìgbàlọ́mọ ìkejì ìmọ́lẹ̀ òde alábàárà méjì ló jẹ ó jẹ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ọkọ̀rẹ́ kò sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀rù mẹ́bọ̀ wọ́n bí ìmọ́lẹ̀ ní bá dé wà á dẹni tí tayọ bí òkèrè bá fara hàn wà á dẹni tí tayọ bí òkèrè fẹ́ bá dé wà á dẹni tí tayọ wà á dẹni tí tayọ ìbòlódé tí ìmọ́lẹ̀ tí ò ti fara hàn òkú àwọlẹ̀ ní òkú àwọlẹ̀ ní níwọ̀n ìgbà tọwọ́ ẹ mọ́ tọkọ ẹ mọ́ ó máa bọ́lá fún ẹni nítorí pé àgọ́ ti gbé wọ́n ti di mímọ́ níwájú ọlọ́run o ti gbé ìmọ́lẹ̀ náà wọ̀ tí ò lábòbí tí ò lábà Isaiah 53:6-7.
1: Olúwa sì ti mú àṣedéédé wa kó gbogbo pàdé lára rẹ̀.
0: Olúwa sì ti mú àṣedéédé wa gbogbo padà
1: pàdé
0: lára rẹ̀. Gbogbo àṣedéédé wa ó ti mú pàdé lára rẹ̀ gbogbo àṣedéédé olúwa sì ti mú
1: gbogbo
0: àṣedéédé wa gbogbo pàdé lára rẹ̀. Àṣedéédé rẹ̀ ó ti wà lára Kristo. Ìwà àbàjẹ́ rẹ̀ ó ti wà lára Kristo. Ìlọ́tí ó pa ó ti wà lára Kristo. Ìgbésẹ̀ ó ti wà lára Kristo. Ó ti mú pàdé lára Kristo. Ìjẹ́ onípẹ́ ìjẹ́ onípẹ́ ìjẹ́ onípẹ́. Ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni gbala ọ̀fẹ́ ni wo sọ gbogbo àṣedéédé wa ló mọ́ pàdé lára rẹ̀. Ọ̀rìn kò lè pago ọ̀rìn kò lè pe ewúrẹ́ gbogbo àṣedéédé wa gbà tó ti rọrùn kú àdà a fi pàdé lára Kristo. Ẹsẹ̀ keje wípé
1: ajẹ́niyà
0: a
1: sì pọ́n lójú
0: ṣùgbọ́n
1: òun kò yẹnu rẹ̀ a mú wá bí ọ̀dọ́ àgùntàn fún pípa àti bí àgùntàn tí ó yáa di níwájú olùrẹ́rùn rẹ̀ bẹ́ẹ̀ ni kò yẹnu rẹ̀.
0: Títorí tèmi ti rẹ ajẹ́niyà a pọ́n lójú ìbójú wo lè ṣe bá pàdé báyìí ẹ máa fọwọ́ bàbá yẹn ti lé jù ọ̀rẹ́ yẹn ti lé jù ẹsẹ̀ ṣáá lójoojúmọ́ ni nígbà tí ẹsẹ̀ tó dínà àdúrà rẹ ṣé mèlè sọ fún wọn níwọ̀n tí ìwà àbàjẹ́ tẹ́mẹ̀rẹ́ tó dínà àdúrà ṣé mèlè sọ fún ẹ ó gbilẹ̀ sí ni nígbà tó bá gbilẹ̀ sí ọmọ agbilẹ̀ nínú amọ́jú ẹ lọ jùwọ́ kó lè ronú padà kọ́mọ kó má gbẹ̀gù lọ́wọ́ rẹ kó má dàbí lọ́wọ́ rẹ ajẹ́niyà ajẹ́ kírísìníyà apọ́n lójú ṣùgbọ́n kò yá ẹni rẹ̀ sọ̀rọ̀ nítorí ìfẹ́ tó ní sí wa pé iṣẹ́ ọwọ́ rẹ̀ làwa ń ṣe ajẹ́ ní àpọ́nlójú nítorí ìfẹ́ tó ní sí wa kò yanu rẹ o àmùhùn bí ọ̀dà àgùntàn fún pupa bí ọ̀dà àgùntàn fún pupa bí ọ̀dà àgùntàn fún pupa bí ọ̀dà àgùntàn fún pupa.

0: pàdé ọ̀rọ̀ láti ọ̀dà bá pàdé ta ń bínú ta ń kun èmi ló fi ṣe wàásù èmi ló fi ṣe wàásù bí bàbá bá dá ta ló fẹ́ fi ṣe wàásù ìwàásù tó gbọ́ gbọ́ fi ọ̀ṣọ́ wọ́n fẹ́ yọ nínú ọ̀fìn ni wọ́n fẹ́ yọ nínú ìbànújẹ́ rẹ ni ògbóná ògbó bàjẹ́ tí wọ́n lọ pé kókó kọ sílẹ̀ ni ìdí ẹ̀ tí jésù wá sáyé ni apọ́n lójú ajẹ́níyà apọ́n lójú ṣùgbọ́n ògbó yanu rẹ̀ a mú wa bí àgùntàn pupa àti bí àgùntàn tó yàdí níwájú olùrẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ ni ìyanu rẹ̀ fíkọ́ àtẹ̀bí ti rẹ̀ olùyọ̀dẹ̀ ẹ̀fọ́ wa láti ràn wá padà láti ràn wá padà láti ràn wá padà ìyàbẹ̀rẹ̀ ló jẹ́ ṣe bí èrè ẹ̀ṣẹ̀ tá à ń jẹ́ láti pé à ń jìyà ṣe jésù ṣó ló ṣẹ̀ ogun ló ṣẹ̀ àwọn ló ṣẹ̀ ó wá ọlọ́rọ̀ mọ̀ wá sáré láti wá gbà wá là ẹ̀ṣẹ̀ wa ló ń bi wá lérè ìwà àbájá sẹ́gbẹ́rẹ́ ló bi wá lérè àṣẹ tó bi wá lérè ló bi wá lérè àwa ń kéré rẹ̀ bí ò bá ké lọ́sàn wá ké lálẹ́ ọkùnrin lálẹ́ ó wá kéré gbé báyìí òtítọ́ ò sí mọ́ ìwà àbájá ló wù à ń tọrọ wa jẹ à ń tọrọ wa jẹ kò sí ìfẹ́ mọ́ ọ̀gbìn ló kù àdúrà sí ọlọ́run mọ́ àdúrà sí ọlọ́run mọ́ ṣùgbọ́n ẹni tó wá fún gbàlà wa ìmọ́lẹ̀ ẹni àjòótọ́ mọ́ ajẹ́níyà apọ́n lójú ṣùgbọ́n kò yanu rẹ̀ a mú wa bí àgùntàn ọ̀dọ́ àgùntàn fún pípa àti bí àgùntàn tó yanu níwájú olùrẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ ni yanu rẹ̀ àgbọ̀lọ́gbọ̀lọ́ ẹ bá ṣe ni bàbá fi wá ṣe wàásù ṣe mo bẹ́ẹ̀ délé ṣáàjọ jẹ́ àṣẹmú ẹ̀mí wọn lóṣù lóṣù tàṣírí rẹ̀ kó lè ronú padà nì kó lè tí wọ́n ẹ ṣe nì ẹ wá wẹ̀ tó wá ti torí tiwa apọ̀ lójú ajẹ́níyà aláṣẹ ìgbàyàwó wa kò jẹ́ wa ní gbèsè ṣùgbọ́n yóò lọ kọ́ra rẹ̀ láti kú fẹ́ ṣẹ̀ wa ó mú mọ́lẹ̀ wa ìjà àgbà olúwa ó ti pèsè rẹ̀ fún mọ́lẹ̀ wa pé òní ó gbà wá jà kíyèsí jà nání rẹ̀ ẹni bẹ́ẹ̀ mọ̀ wọ́n ẹ ò bita bara wa délé nì nígbà ìṣèdodo wa nígbà ìwà àbájẹ́ wa nípa iye méjì bó bá rìn náà lọ́rùn òní àní máa ṣáká kiri bó bá rìn náà lọ́rùn òní máa wọ̀ síwòsì ọ̀rọ̀ náà tó jó lè ṣe yẹ òyà wa yí ọ wà wá da lágbára ọkọ̀ á ṣe kéde ọkọ̀ á.
1: Dá ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ New York God Chapel ní àṣẹṣe gbọ́tọ́. A wà ní +7 & 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Argon hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn grammar school Mandete Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9:00 to 12:00 fún ìjọsìn tó ní bùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.
2: Ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dùndú létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ó ń gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ló ti fọwọ́ sí pípèsè bíi bílíọ̀nù 111 náírà fún bíbẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀nà oníbùsọ̀ 75 láti Akwamba sí oríta Jos nínú ọ̀nà tó ti Akwamba lọ sí Jos lọ sí Bauchi lọ sí Gombe lọ sí Biu dé Maiduguri. Mínísítà fọ̀rọ̀ òde David Umahi ló kéde yìí lásìkò tí wọ́n bẹ̀rẹ̀ àṣẹ náà ní Akwanga nípínlẹ̀ Nasarawa. Umahi ṣàlàyé pé owó ọ̀hún ni wọ́n fọwọ́ sí fún títètè san fún agbaṣẹ́ṣe láti bẹ̀rẹ̀ iṣẹ́ náà tó ṣàlàyé yìí gẹ́gẹ́ bí ara ètò ìjọba àpapọ̀ láti pèsè àwọn àkè ìlú amúlùdùn. Ọ̀nà aláàdọ́jọ ibùsọ̀ náà ni yóò gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ní àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè yìí àti ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí tí wọ́n sì retí pé yóò mú ìgbéga bá òwò ìbáṣepọ̀ àti yóò pèsè iṣẹ́ bẹ́ẹ̀ sì ni yóò sì mú ìgbéga bá ọ̀rọ̀ ààbò. Mínísítà náà sọ pé iṣẹ́ ọ̀hún ni ó tún ṣàtìlẹ́yìn ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìbáṣepọ̀ láàrin àwọn ìlú sílùú lágbègbè ọ̀hún. Mínísítà ìmójú ìdàgbàsókè àwọn ọ̀dọ́ Ayọ̀dẹ́lẹ̀ Ọláwáńdé ló ti sọ pé ìjọba àpapọ̀ ló ti fọwọ́ sí àgbéyẹ̀wò àti àtúnṣe sí ìlànà àjọ tí ń bójútó àwọn ọ̀dọ́ ti ṣiṣẹ́ sìn èyí tí fífi aṣọ àdìrẹ rọ́pò aṣọ kakí èyí tí wọ́n lò. Ó ṣàlàyé pé ìgbésẹ̀ náà ń bẹ lójúnà àti mú ìgbéga bá àwọn aṣọ ilé wa láti mú ìgbéga bá ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ọláńdé wá ṣàlàyé pé àwọn ọ̀dọ́ ti ṣiṣẹ́ sìn náà ni wọ́n máa gbé lọ sí agbègbè yìí tí wọ́n ti iṣẹ́ wọn jẹ mọ́ àti ẹ̀kọ́ tí wọ́n kọ́ dípò bí wọ́n ṣe ń gbé wọn ní lásìkò tí a wà yìí. Ó ṣàlàyé pé àtúntò náà ni ó tún mú kí iṣẹ́ náà kí ó lè ṣiṣẹ́ dáadáa lórílẹ̀-èdè yìí. Mínísítà ọ̀hún ló sọ pé ìjọba ló tún ṣàgbéyẹ̀wò ìlànà èyí tí ó ń jẹmọ́ ti ọ̀rọ̀ ààbò tó sì fi kún pé àwọn ọ̀dọ́ ọ̀hún ni wọ́n máa gbé lọ sí agbègbè èyí tí wọ́n bá mọ̀ dáadáa. Ó wá ṣàlàyé pé àwọn ológun yóò sì tẹ̀síwájú láti kó ipa nínú ọ̀rọ̀ àwọn àjọ ọ̀dọ́ tí ń ṣiṣẹ́ sìn náà. Ìjọba àpapọ̀ tẹnumọ́ ìfẹ́ rẹ̀ láti mú kí ìbáṣepọ̀ kí ó yí sí pẹ̀lú àjọ ọ̀rọ̀ oúnjẹ lágbàáyé láti mójútó ọ̀rọ̀ ààbò oúnjẹ àti láti mú ìgbéga bá ìrànlọ́wọ́ fọ́mọnìyàn àti ọ̀rọ̀ ìdàgbàsókè jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Èyí jẹyọ nínú ọ̀rọ̀ iléeṣẹ́ ọ̀rọ̀ òkèèrè lẹ́yìn ìpàdé láàrin mínísítà fọ̀rọ̀ òkèèrè Bianca Odumegwu Ojukwu àti aṣojú àjọ tí mójútó ọ̀rọ̀ oúnjẹ lágbàáyé lórílẹ̀-èdè Nàìjíríà Catherine Goos. Àwọn ikọ̀ méjèèjì náà ṣàgbéyẹ̀wò ìbáṣepọ̀ lórí ọ̀rọ̀ ààbò oúnjẹ tí ó dára àti ọ̀rọ̀ ìrànlọ́wọ́ ọmọnìyàn pẹ̀lú ìdàgbàsókè pẹ̀lú mínísítà náà tí ó sì yòǹbo àjọ èyí tí mójútó ọ̀rọ̀ oúnjẹ lágbàáyé náà fún tẹ̀síwájú àti ṣàtìlẹ́yìn fáwọn tó kù díẹ̀ káàtó láwùjọ. Ìjọba àpapọ̀ ló tún pinnu ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ojúgbà rẹ̀ nílẹ̀ òkèèrè láti mójútó àwọn nǹkan tí ń fa ìṣòro àìtó oúnjẹ nípasẹ̀ ìgbékalẹ̀ àánú ọmọnìyàn ìdàgbà àti àwọn ìlànà míì lójúnà àti mú ìgbéga bá ìgbé ayé rẹ̀ àwọn èèyàn àti ọrọ̀ ajé. Ìjọba àpapọ̀ ló ti ṣàdínkù owó orí lórí àwọn ọkọ̀ tuntun àti àwọn ọkọ̀ tòkúnbọ̀ láti mú kí kíkó àwọn ọkọ̀ náà kí wálé kí ó bà lè dínwó pẹ̀lú ìgbékalẹ̀ ìlànà tuntun lórí ọ̀rọ̀ owó orí láti mú ìgbéga bá ìyà àyíká wa. Àjọ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà ló sọ pé ìlànà náà ló ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kejì ọdún 2026. Lábẹ́ ìlànà tuntun náà owó orí ọkọ̀ tuntun ni àdínkù bá láti ìdá 20-10 tí owó orí ọkọ̀ àlòkù tó jẹ́ tòkúnbọ̀ yóò sì kúrò ní 15-5%. Owó orí lórí àwọn ọkọ̀ elérò tí wọ́n ti kọ́ tán ni yóò jẹ́ pé wọ́n ti dínkù láti bí 50-30%. ìjọba àpapọ̀ ló tún kéde pé wọ́n tún ṣàdínkù owó orí lórí àwọn ìkéèlò kòṣémánì tó jẹ́ pé owó orí lórí ìrẹsì ni àdínkù ti bá di ìdá 57.5% tó sì jẹ́ pé lórí epo pupa ó ti di ìdá 28.5%. Owó orí lórí àwọn ìkéèlò iṣẹ́ ọ̀gbìn àti ti àwọn ilé iṣẹ́ ni wọ́n ti yọ kúrò tó sì jẹ́ pé àwọn tí ń kó àwọn àjákù àwọn nǹkan lórílẹ̀-èdè tí wọ́n kó lọ òkè òkun ilé òfin ti dè láti bá dé ṣàtìlẹ́yìn àwọn ilé iṣẹ́ èyí tí ń tún lò lórílẹ̀-èdè yìí. Àjọ Grassroots Movement for Tinubu GMT ló ti kéde abala kẹta ètò jíga aṣíwájú àti ẹlọ sọlọ́jà rẹ̀ gẹ́gẹ́ bí ara ìkìtìyàn láti mú àtìlẹ́yìn bá yíyàn padà ààrẹ Bọ́lá Tinubu ṣáájú ètò ìdìbò ọdún 2027. Níbi ìpàdé àwọn tó níṣe nínú àjọ náà olùdarí àgbà wọn Ìsàkà Yusuf Ogunléyè ṣàlàyé pé abala kẹta náà ni ó mú dé àwọn ìjọba ìbílẹ̀ èyí tí wọn ò tí jàǹfààní rẹ̀ tẹ́lẹ̀ nínú abala àkọ́kọ́ àti tìkejì tètò náà ti wáyé. Ètò jíga aṣíwájú náà ni ó pèsè ètò ìlera ọ̀fẹ́ fún àwọn tó kù díẹ̀ káàtó tí ètò ẹlọsọlọ́jà yóò sì jẹ́ ètò ìrónilágbára fún àwọn obìnrin ọlọ́jà láti lè ṣàtìlẹ́yìn owó wọn. Ogunléyè Wayombo mínísítà fọ́rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjẹ́ Òjó fún ṣíṣe onígbọ̀wọ́ ètò náà jákèjádò ìpínlẹ̀ Ondo. Akọ̀wé ikọ̀ náà Rashid Badmus ló tẹnumọ́ pé ikọ̀ náà ni yóò kùn kó tó bí 1,000,000 ìbòjọ fún yíyàn padà ààrẹ Bọ́lá Tinubu lásìkò ètò ìdìbò yan ààrẹ ọdún 2027. Àwọn tó ní ṣe níbi ìpàdé náà ni àwọn aṣáájú ẹgbẹ́ GMT, àwọn olùmójútó wọn láwọn wọ́ọ̀dù jákèjádò ìjọba ìbílẹ̀ 24 ti ń bẹ nípínlẹ̀ Ondo. Ẹgbẹ́ àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Èkìtì ńlá ti kí gómìnà Abiodun Oyèbáńjì kú oríire yín àpadà rẹ̀ fún sáà kejì. Nínú ìpàdé rẹ̀ tó wáyé lọ́gbọ̀njọ́ oṣù kẹfà ọdún, àjọ àwọn ọba náà iná Yombo ipò lórí gómìnà náà àṣeyọrí rẹ̀ àti ọ̀wọ̀ tó ní sáwọn ọba àlàyé tán ṣàlàyé rẹ̀ gógójà rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ó yáyì tó sì di gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ náà èyí tí wọ́n dìbò fún sáà kejì rẹ̀ léraléra. Ọba àwọn ọba àlàyé náà wáyé òǹbo bí wọ́n ṣe ṣe ètò ìdìbò ogúnjọ́ oṣù kẹfà ọdún 2026 náà ní àlàáfíà tán ṣàlàyé pé ètò ìdìbò náà wáyé láìsí rògbòdìyàn tàbí gbọ́nmi sí omi ò tó kankan tán sì ṣàlàyé pé kò sí ọ̀rọ̀ à ń ṣẹ̀rù nínú rẹ̀. Wọ́n á yòǹbo àjọ ètò ìdìbò, àjọ aláàbò, àwọn olùmójútó ètò ìdìbò, àwọn ẹgbẹ́ òṣèlú àtàwọn tó ní ṣe lórọ̀rọ̀ òṣèlú náà fún rírí pé ètò ìdìbò náà wáyé lọ́nà tó yáyè. Àjọ àwọn ọba náà wá rọ àwọn tó díje pẹ̀lú rẹ̀ láti ṣàtìlẹ́yìn gómìnà náà nítorí ìfẹ́ ìdàgbàsókè ìpínlẹ̀ Èkìtì tán sì pinnu ìtẹ̀síwájú àdúà àti àtìlẹ́yìn fún ìjọba rẹ̀. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ti ń bẹ Lábújá ló ti fòǹtẹ̀ lu olórí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìyẹn ààrẹ tẹ́lẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ìyẹn David Mark gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ náà. Ilé ẹjọ́ náà ni ló tú ẹjọ́ èyí tí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ni ìyẹn Lekki Adigunjide tí ó pè lórí ọ̀rọ̀ olórí ẹgbẹ́ òṣèlú EDC ọ̀hún. Nígbà tí ń dájọ́ náà adájọ́ Musa Liman ló dájọ́ pé ẹjọ́ náà ni ò lẹ́sẹ̀ lẹ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abẹ́nu ẹgbẹ́ òṣèlú tó ṣe tí ò yẹ kó délé ẹjọ́ rárá. Adájọ́ náà wá ṣàlàyé pé aṣòfin ọ̀hún ló kùnà láti lo ìlànà ìpẹ̀tùsáwọ̀ nínú ẹgbẹ́ kó tó di pé ó sáré wá síwájú ilé ẹjọ́ láti gbẹ́jọ́ náà wà bẹ́ẹ̀. Ilé ẹjọ́ náà ló tún dájọ́ pé yíyọjú ètíyányàn ilé ẹjọ́ náà tún wá ṣàlàyé pé yíyan tí wọ́n yàn David Mark gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà lórílẹ̀‐èdè yìí àti Rauf Aregbesola gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú ADC ló bá òfin wa mu tó sì bá òfin ètò ìdìbò orílẹ̀‐èdè yìí mu. Adájọ́ Lima ló wá tu ẹjọ́ náà ká. Bákan náà ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ti ń bẹ Lábújá ló ti sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 22 oṣù keje ọdún nínú ẹjọ́ ẹ̀tọ́ ọmọnìyàn oní bílíọ̀nù 10 náírà èyí tí òǹṣeré oníṣe ní Emeka Ike tí ó pe àjọ ètò ìdìbò àti Lérè Ọláyinka tó jẹ́ òṣìṣẹ́ ètò ìròyìn fún mínísítà fágbègbè olú ìlú orílẹ̀-èdè yìí. Ilé ẹjọ́ náà ni ó gba pé wọn ó sún ẹjọ́ náà síwájú láti fààyè gba kí àjọ ètò ìdìbò èyí tí kò sí nílé ẹjọ́ kí ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú àti wá síwájú ilé ẹjọ́ náà. Emeka Ike ló pe ẹjọ́ náà lórí pé wọ́n sọ nípa ìwé ìdìbò ni ori ero amayelujara to si salaye pe iroyin na ni won gba lori ero amayelujara ajo eto idibo lai gba ase lowo ohun o so pe owo itaran bilionu mewa naira na ni o n bere fun ki won si yo nkan ti won gbe jade lori ero amayelujara na kuro be si ni kan toro aforiji lori oro pe won te awo tohun loju ajo eto idibo lo ni ko si ẹrin kankan to tọwọ bọ ojopo ẹrọ amayelujara wọn to si ṣalaye pe iṣẹlẹ naa waye nitori lilo ti won o lo iwe idibo naa lọna to tọ eyi to fa ki won ri lori ẹrọ amayelujara to si ni ko si akọlu kankan to ba ojopo ẹrọ amayelujara rẹ ilejọ naa wa paṣẹ fajọ eto idibo ipe ki won fun won ni iwe ipejọ ki won si wa sibi ipejọ eyi ti n bọ ẹlẹ́rìí àjọ efcc ló ti sọ fún ilé ẹjọ́ gíga ti ń bẹ̀ lágbègbè olúìlú orílẹ̀-èdè yìí kan pé kò sí ẹ̀rí pé gómìnà tẹ́lẹ̀ fúnlé epo ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè gọ́wọ̀n emefiele ló jàǹfààní nínú owó tó tó bíi mílíọ̀nù mẹ́fà àbọ̀ dọ́là èyí tí wọ́n lu jìbìtì rẹ̀ nílé ìfowópamọ́ àgbà náà ẹlẹ́rìí ohun tó sì jẹ́ alákòóso fàjọ ọlọ́pàá òpósí apò ẹlòhò ló ṣàlàyé lásìkò tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò pé àwọn olùwádìí rí i pé kò sí ẹ̀rí tó so emefiele mọ́ ọ̀rọ̀ owó ọ̀hún ó sọ fún ilé-ẹjọ́ pé gómìnà ilé ìfowópamọ́ àgbà tẹ́lẹ̀ náà ló ní kò sóòótọ́ nínú póun fọwọ́ sí ọ̀rọ̀ ìgbékalẹ̀ owó náà ẹlẹ́rìí náà tún ṣàlàyé pé emefiele ló tún sọ pé kò sóòótọ́ nínú póun gba ìwé kan látọ̀dọ̀ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó ti sọ̀rọ̀ pé kì í ṣe òun ni òun fọwọ́ sí irú ìwé bẹ́ẹ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí dss ló ti gbé àwọn èèyàn márùn-ún kan lọ sí iwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Àbújá lórí ẹ̀sùn pé wọ́n fi ìròyìn pamọ́ níbi nípa ibi tí gómìnà àná nípínlẹ̀ Bayelsa tó ti jẹ́ mínísítà àná ìyẹn ti Receiver tí ó wà èyí tí wọ́n ní ó lọ́wọ́ sí ọ̀rọ̀ ìtẹ́ àti dojú ìjọba ààrẹ Bọ́lá Tinubu bolẹ̀ àwọn olùjẹ́jọ́ náà inú wọn wá síwájú adájọ́ Peter Lefu lórí ẹ̀sùn méjì tó jẹ mọ́ ọ̀rọ̀ ìgbìmọ̀pọ̀ àti lílọ́wọ́ sí ọ̀rọ̀ ìdìtẹ̀ sórílẹ̀-èdè ẹni fún gbígbé ìròyìn pamọ́ nípa ibi tí ẹni tó fi ń wá náà tí ó wà èyí tó tako òfin orílẹ̀-èdè yìí gbogbo àwọn márùn-ún ló sì ní wọn ò jẹ̀bi agbẹjọ́rò wọn wá bèrè fún ìdásílẹ̀ wọn tó sì ṣàlàyé pé wọ́n ti bẹ látìmọ́lé láti ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2025 ilé-ẹjọ́ náà wá gba ìdásílẹ̀ wọn ní mílíọ̀nù 5.5 ẹni kọ̀ọ̀kan pẹ̀lú onídùúró méjì níye kan náà tó sì pàṣẹ pé kí wọ́n tì wọ́n mọ́ ọgbà ẹ̀wọ̀n akùjé títí tí wọ́n fi mú ọ̀rọ̀ ìdásílẹ̀ wọn náà ṣe títí tó sì sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 12 oṣù keje ọdún ìlàrámọ̀kẹ́ láti ròyìn láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́ nínú ròyìn ilé ti gbọ́ ìròyìn ilẹ̀ òkèèrè tá a gba amúlùúdùn àti ti aré ìdárayá.

0: awolu solu dero pese.
1: Nino to nipa iroyin nipa iroyin nipa lati le okere e je ki ya darapo mo opeyemi joda lati mu iroyin na wa fun yin.
2: Oh, sorry, ìròyìn ilẹ̀ òkèrè láṣàlẹ̀ tòní. Àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè South Africa ni wọ́n ti fi kélé òfin gbé àwọn èèyàn tó tó bíi 500 lásìkò ìwọ́de ìfẹ̀hónúhàn tako àwọn aṣàtìpó lórílẹ̀-èdè ọ̀hún, eléyìí tí wọ́n ní ó ń lọ wọ́ọ́rọ́wọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó yí padà bìrí tó sì di ìtàpóró gan láwọn agbègbè kan níbi tí wọ́n ti ní wọ́n ń kó àwọn ẹrù ẹlẹ́rù tí ẹnìkan tó sì tún gbẹ̀mí mì. Àwọn aláṣẹ wọn fi léde wípé ìfẹ̀hónúhàn ọ̀hún lọ wáyé káàkiri àwọn agbègbè tó tó bíi 100 níye níbi tí àwọn àjọ ìlú kan ti ṣe agbátẹrù rẹ̀ tí wọ́n sì ń bèrè fún òfin eléyìí tó lágbára lórí àwọn tí ó ń wọlé sí orílẹ̀-èdè náà àti gbèdéke kó wà fún àwọn tí ò níwèé ìgbélùú láti kúrò ní orílẹ̀-èdè wọn. Iléeṣẹ́ ọlọ́pàá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìfẹ̀hónúhàn ọ̀hún ló ń lọ wọ́ọ́rọ́wọ́ ṣùgbọ́n tó yí padà tó sì di ìtàpóró gan àti bí wọ́n sì ti ń kó àwọn ẹrù ẹlẹ́rù láwọn apá ibìkan. Wọ́n ní Western Cape àti Eastern Cape iná ni wọ́n ti fi kélé òfin gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ààrẹ Cyril Ramaphosa ò ní lóòótọ́ òun náà ni àwọn èèyàn ni wọ́n ń kọminú lórí ìwọlé àwọn èèyàn kan sórílẹ̀-èdè ọ̀hún láì ní ìwé ìrìnnà tó sì sọ di mímọ̀ wípé eléyìí náà tún ṣe àkóbá fún àwọn iṣẹ́ wọn àti wípé ó tún ṣe ìkìlọ̀ pé wọn ò ní gbà lórí ọ̀rọ̀ kí àwọn èèyàn kí wọ́n máa lu òfin lórílẹ̀-èdè ọ̀hún. Ó kéré tán èèyàn 13 ló ti gbẹ́mí mì nígbà tí àwọn tó tó bíi 96 tí wọ́n sì farapa nígbà tí orílẹ̀-èdè Russia tó ju àdó olóró eléyìí tó lágbára sí Kiev ti solúlù ilẹ̀ Ukraine. Ńṣe ni ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí lọ́ba ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ bẹ́ẹ̀ ni ó mú kí àwọn èèyàn kí wọ́n ní kójú ọmọ ríbi gbogbo ara lóògùn ẹ̀ kódà tó fi máwọn ọmọ kéékèèké tí wọ́n ń wábi tí wọn yóò ṣàpamọ́ sí. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Ukraine wọ́n fi léde wípé orílẹ̀-èdè Russia ló ju àwọn àdó olóró èyí tó tó bíi 96 sí orí ilẹ̀ wọn. Ààrẹ orílẹ̀-èdè Ukraine ọ̀hún Volodymyr Zelensky ṣáájú ló ti kọ́kọ́ ṣe ìkìlọ̀ lórí ìkọlù eléyìí tó ní ó fẹ́ wáyé ọ̀hún tó sì ní ohun ọ̀lọ́ sí orílẹ̀-èdè Ireland eléyìí tó fẹ́ lọ tẹ́lẹ̀ mọ́. Látàrí ìkọlù náà orílẹ̀-èdè Ukraine ló jẹ́ pé ó ti wá tún ra wẹ́ẹ̀bẹ̀ sí àwọn orílẹ̀-èdè lágbàáyé láti tètè pèsè àwọn nǹkan ìdáàbòbò tí wọ́n lè fi dáàbòbò àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún lọ́wọ́ ìkọlù orílẹ̀-èdè Russia. Wàyí o, bákan náà lórílẹ̀-èdè Russia ni wọ́n fi léde wípé ìkọlù tí wọ́n ṣe ọ̀hún ló jẹ́ ìkọlù ìgbẹ̀san lórí ìkọlù àkọ́kọ́ tí orílẹ̀-èdè Ukraine tí wọ́n ti ṣe sí wọn tẹ́lẹ̀. Ẹwẹ̀ Qatar ló ti sọ dúnmọ̀ pé gbogbo nǹkan ló ti ń lọ bó ṣe tó àti bó ṣe yọ báyìí lẹ́yìn ìbásọ̀rọ̀ tí wọ́n ti ní pẹ̀lú orílẹ̀-èdè America àti orílẹ̀-èdè Iran ní Doha gẹ́gẹ́ bí wọ́n ti gbájúmọ́ ọ̀rọ̀ àdéhùn àgbọ́yé eléyìí tí wọ́n fọwọ́ sí lọ́jọ́ 17 oṣù kẹfà ọdún tá a wà yìí. Orílẹ̀-èdè Iran ló ní ìṣe ni wọ́n gbé ìlànà kalẹ̀ láti bá Washington sọ̀rọ̀ lórí ọ̀nà àti lè yanjú bí wọ́n ti ń tàpá sí àwọn àdéhùn tí wọ́n ti kọ́kọ́ fọwọ́ sí tẹ́lẹ̀. Tehran ló tún fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti fi ẹ̀hónú hàn fún àjọ ìṣọ̀kan àgbáyé lórí ìdúnkùkùlajà orílẹ̀-èdè Israel tí wọ́n ń dun láìpẹ́ yìí tako ẹnitọ́jẹ́ adarí orílẹ̀-èdè ọ̀hún Mujaba Khamenei. Ǹjẹ́ ibi tá a rí mọ́ rèé lórí ìròyìn ilẹ̀ òkèrè fún ti àṣálẹ̀ tòní? Ọ̀pẹyẹmí Jordan ló ròyìn fún iléeṣẹ́ Àdàbà FM.
1: Nínú ìròyìn agbo amúlùdùn, òǹkọrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Burna Boy ló ti ṣetán ló ti di pé ó fi àkọọ́lẹ̀ tó yáyì lélẹ̀ lórí ẹ̀rọ ojúpọ̀ ẹ̀rọ Spotify tó sì di òǹkọrin ọmọ Áfríkà àkọ́kọ́ èyí tí yí wọ́n gbọ́ jù ní oṣù kan pẹ̀lú bíi 84.6 million ó lé díẹ̀. Ó tayọ ọmọ orílẹ̀-èdè South Africa ni ìyẹn Tyler èyí tí ó ti kọ́kọ́ ní àwọn bíi 54.54 million èyí tí wọ́n ń gbọ́ lóṣooṣù. Ìyípadà náà ló wáyé nítorí ìkógojá orin tó kọ pẹ̀lú Shakira èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Dáidáì èyí tó jẹ́ orin àjọ aláré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àgbáyé tọdún 2026 èyí tí ó ṣáájú àwọn orin kíkọ ní ilẹ̀ Europe tó sì mú ìgbéga bá igbega ba gbigbo takejado agbaye ko to di pe eyi waye bone boy ini orin re last last lo ti je okan lara awon orin ti o gbajuma to je pe bi egbeta million awon eyan ina ti gbe kaakiri lori Spotify to si je pe eyi lo ti mu ki o gbajuma lagbaye saaju orin ti o ko eyi ti o bo wa ati idirin ajo takejado agbaye to fe se ni bayi ya border boy iye bose ogolo ini o ti gba onkori na niyanju lati ri pe o ni yawo ko si bima gege bo se se ojo obi karun de ni ogoji re o soro yi lasiko ti onkori na ti o so nkan to fe lasiko ojo obi re yi ti awon ore ati awon ebi ti an pejo si loni bona boy ndo salaye pe oun fe eto ilera to yayi ati oro leyin ni iya re dasi pe omo ati yawo na kun onkori ohun ni o ti kokko salaye pe ohun o ni iyawo to o si ti bima nitori pe ise ori ohun lo gba asiko to se fun pe ohun fe wa nile ngba ti ohun ba bere si ni ebi alare onise ni to si je oludari film yan sani ale ti salaye pe ohun o gbagbo ninu oro owo ogun owo to si je pe ohun ma gbiyanju lati ma se ko itan lori eyi nigba tin soro lasiko iforowalenu kan ali salaye pe ohun gba lati ma ko ere ohun lori iriri awoyan to si salaye pe ohun ma jawo ninu nkan e to je mo oro ipade aje nitori pe ko si ami ipe ojo oto abi ki so oto o wa ni o ma idi e tin be leyin eleyi to salaye pe o ma moju to oro bi nkan se sele lojojumo sawo eyan gege bi jamba ati awon oro to je ti amulodo mi lo ma ko ere ohun le lori oni onsere ori itage na lo tun so pe ohun o nigbagbo si oro owo ohun o nigbagbo si oro itan nipa ogo owo to si salaye pe oro awon yi lo je pe ko si oto tabi tabi pe ki so oto ninu oro won fun ti are idaraya ni ti oni egbe agbabolu awon obirin tojo ori won ti jo odun 17 ti orilede Nigeria yen Flamingos ni o gbalejo egbe agbabolu orilede Benin ninu igbese akoko idija ti kogoja fun ife eye agbaye ti awon obirin ti o mojo ori won ti jo odun 17 ni ojo Saturday yi egbe agbabolu Flamingo na ni o kogoja lati kupa ninu idije na leyin ti o na egbe agbabolu orilede Guinea lami ayo 11 sodo to si je pe o tesiwaju lati gbaradi pelu awon idije igbaradi lokan ojo kan to je ti ore sore asaju fe gbe agbabolu na sidi amoni sidi ati oluwa kemi adeboye inu wa reti pe won saju egbe agbabolu na leyin ti won se daada ninu awon idije won to ti waye tele orilede Benin ilo si gbe po kogoja nipa nina egbe agbabolu sida lo lami ayo 5-1 lati le ni pe awon o koju egbe agbabolu Flamingo na igbese keji idije ohun ni o ma je ki a mo eni ti o kogoja fun ife eye agbaye ti awon obirin tojo ori won ti jo odun 17 yi to waye ni Morocco egbe agbabolu orilede England ni egbe agbabolu orilede England ni lo je pe o se daada nipa bi boy Harry Kane se gba bolu wole lati le bori egbe agbabolu Democratic Republic of Congo ninu idije ife eye agbaye eyi ti o mu ki won kogoja fun abala to kan ninu idije naa Kane lo gba bolu wole lemeji lati gba egbe agbabolu orilede England naa sile ati lati le mo ki ero kuro lori olukoni won Thomas Tuchel bo tile je pe ikogoja naa o waye isesi egbe agbabolu orilede England naa ni o mu opolopo awon aisedede dani ninu idije naa Jude Bellingham ati Kane ilo je ko se daada ninu idije naa ti awon agbabolu mi be ba Marcus Rashford ati Nani Madueke to je pe won tiraka ninu idije oni to iroyin ti asale oni o ma ni joba ilo yoko to de lola lagbara Olorun ayo lafatokun lolotu adiyemi la wa sinu oniroyin Olorun wa mo yin kasun re.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: agbára Ọlọ́run, àdúrà wa gbà. Àwọn ohun tí Ọlọ́run ti ṣe fún wa ò ní bàjẹ́. Etí tẹ fi ń gbọ́ mi báyìí, etí yẹn ò ní gbúrò ìbànújẹ́. Agbára Ọlọ́run, gbogbo iye ẹ̀yin tẹ́ ẹ máa ń dúró dè mí, ẹ ṣáà fẹ́ gbọ́ mi, ẹ fẹ́ gbọ́ mi. Etí yín ò ní gbọ́ ibi o, ẹ dẹ̀ ní gbọ́ ibi sí mi. Bẹ́ẹ̀ lèmi náà ò ní gbọ́ sí yín. Lágbára Ọlọ́run, iwájú lọ̀pá ibi tí ń lọ, ẹ máa lọ wájú mi. Gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ìlú wa yìí, lórílẹ̀-èdè wa yìí, kò ní kàn yín o. Gbogbo ilé tó dẹ̀ ti kàn pátápátá, Ọlọ́run máa tù wọ́n nínú. Lágbára Ọlọ́run, àfojúsọ́nà wa lórúkọ Jésù Kristì kò ní bàjẹ́ o. Èmi ni Apọ́stẹ́lì Francis Olúmídé Dọ́lé, bàbá ìjẹ́ Olúfúnmi. Mo ní ọ̀rọ̀ kékeré láti sọ fún wa níbí. Ẹ̀yin gan mọ̀ wípé mi kì í jáde wá láti sọ̀rọ̀ tí kò bá ní ohun tí mo fẹ́ sọ. Alákọ̀ọ́kọ́, mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí ní gbáradì báyìí fún Holy Ghost Festival tó ń bọ̀ ní August. Ṣùgbọ́n ní agbára lọ́wọ́ Ọlọ́run, ìpàdé àwọn ọ̀dọ́ a fẹ́ ṣe, mo fẹ́ rí gbogbo àwọn ọ̀dọ́ pátápátá. Mo fẹ́ ní conference pẹ̀lú wọn, mo ní youth conference lápé. Mo wá sọ wípé mo ní ìgbà èwe rẹ, òun la gbé àkórí ẹ̀. Àwọn ènìyàn Ọlọ́run ti pọ̀ tí mo ti pè. Ní ọjọ́ Friday yìí ló máa bẹ̀rẹ̀, Friday on the 10th ló máa bẹ̀rẹ̀, ìyẹn nínú oṣù tá a wà nínú ẹ̀. À á dẹ̀ wá lọ parí ẹ̀ ní on the 12th ní ọjọ́ Sunday. Mo kí Pastor Tayo Ọdẹyẹmí, bẹ́ẹ̀ ni mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ìgbìmọ̀ tí ẹ̀ ń ṣe ìgbìmọ̀ agbátẹrù ìpàgọ́ yìí. Mo kí gbogbo yín ni mo kí o. Láṣẹ Ọlọ́run, ohun tó ń dá kò ní sọ pé mo dá mọ́. Agbára Ọlọ́run. Ọmọọba Adémọlá Ọmọláyọ̀, mo kí yín o. Olórí ọ̀dọ́, mo kí yín o. Ẹ kú ìmúra o. Ohun tó ń dá kò ní sọ pé mo dá mọ́. Kí ni mo fẹ́ fi sọ̀rọ̀ lónìí yìí? Mo fẹ́ ká wò ó nínú ìwé Genesis chapter 2. Màá wá ka verse 18. Mo fẹ́ yá nǹkan kan lọ́lẹ̀. Olúwa Ọlọ́run sì wípé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa gbé. Èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Ìyẹn ní Genesis chapter 2 verse 18. Ọlọ́run fúnra rẹ̀, Bíbélì ní Olúwa Ọlọ́run fúnra rẹ̀, ó wá sọ pé kò dá o kí ọkùnrin yẹn kó máa dá nìkan gbé o. Èmi yóò ṣe olùrànlọ́wọ́ tí yóò dàbí rẹ̀, wọ́n ṣe fún un. Àkọlé ọ̀rọ̀ yìí ni wípé ta ló lẹ̀bi nínú ọ̀rọ̀ yìí o. Reverend Niyi, mo ló ní ta ló lẹ̀bi ní inú ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ta ló lẹ̀bi. Ohun tí à ń là kọjá yìí, rògbòdìyàn tó wà ńlẹ̀ yìí, ta ló lẹ̀bi. Ṣé èmi ni? Ṣé ìwọ ni? Ṣé ìjọba ni? Ṣáárá ìlú ni? Tàbí ṣe Ọlọ́run? Ta ló lẹ̀bi? Bí nǹkan bá ti yé kálukú, òun ló ti máa sọ. Èmi sì fẹ́ máa sọ̀rọ̀ níbí yìí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bí ọmọ aláwọ̀ dúdú, gẹ́gẹ́ bí Yorùbá. Ta ni ẹni tó lọ̀rọ̀, tó lẹ̀bi ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? bóyá ọlọ́run ni. Ẹ jẹ́ á mú un láti ọ̀dọ̀ ọlọ́run wá. Bíbélì sọ wípé ó ní ọlọ́run sọ wípé kò dára kí ọkùnrin yẹn kó dánìkan wà. Gbogbo wa la mọ ìtàn yìí. Ọlọ́run dá ọkùnrin yẹn, ó ṣẹ̀dá ẹ̀, òun nìkan ló dá. Ó fi sí inú ọgbà ìdẹ̀ra tí à ń pè ní ọgbà Ídẹ́nì, máa gbébẹ̀ wọ ọkùnrin yìí. Ibẹ̀ ló ti máa jẹun, wàá máa mú un bẹ̀, wàá dẹ̀ máa ṣiṣẹ́ bẹ̀. Ibi iṣẹ́ ẹ̀ nìyẹn, ibẹ̀ ló ti ń jẹun, ibẹ̀ ló ti gbogbo ohun tó bá fẹ́ ṣe, ibẹ̀ gan ló ń gbé. Kì í ṣe wípé ó ń gbé ní òkè àrú. Ó wà lọ ń wá ohun tó fẹ́ jẹ lọ sí ṣáṣá. Rárá o, kò máa gbé nílùú Ìbàdàn kí ilé-iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ wà lẹ́kọ̀ọ́. Rárá o, ibi tó ń gbé yẹn gangan, ibẹ̀ ni ibi iṣẹ́ ẹ̀ wà. Ibi tó ń gbé yẹn gangan, ibẹ̀ ni oúnjẹ ẹ̀ ló wà. Ọkùnrin tá a pè ní Ádámù, ọkùnrin àkọ́kọ́ yìí, ó ti ń gbé nínú ìlú yìí ní ọgbà ìdẹ̀ra yìí. Ó ń gbé ńbẹ̀, kódà òun gan ò mọ̀ wípé ìgbé ayé òun pé kò tura. Ó ti ń gbé níbẹ̀ ní tiẹ̀, ó ti ń lògbé sí ayé ẹ̀. Àfìgbà tí Ọlọ́run tún fúnra rẹ̀ wò ó pé kò sì dáa o, ó wá jóun nìkan ló ń gbé níbí yìí o, pé wọ́n wá ṣe ẹnìkan tí ó dàbí rẹ̀ fún. Ìyẹn la wá dé chapter 3, níbi tí à ń kà lọ yẹn o, a wá dé chapter 3. Ọlọ́run ti ṣe ẹni tí ó dàbí rẹ̀, ó ti ṣe fún. Ó fún lóbìnrin, wọ́n jọ ń gbébẹ̀. Nígbà tó yá, ohun tí Ọlọ́run ní kó má jẹ, ó lọ jẹ́. Ibi Ọlọ́run ní kó má rìn dé, ó rìn débẹ̀. Nítorí ó má fọwọ́ kàn, ó fọwọ́ kàn. Ìjà wá bẹ́lẹ̀, ìdàrúdàpọ̀ wà ní ọgbà ìdẹ̀ra. Ní ìlú ìdẹ̀ra yẹn, Ọlọ́run wá dé. Ọlọ́run wá ń béèrè, ó wá ní gbogbo wà báyìí, tọ́rọ̀ fi rí báyìí. Gbogbo nǹkan wọ̀nyẹn lọ́lọ́run béèrè lọ́wọ́ ẹ̀. Ó tiẹ̀ wá sọ fọ́lọ́run, ó ní mo gbúrò rẹ, ẹ̀rù bà mí, ó ní mo wá fara pamọ́. Báwo ló ṣe mọ̀ pé ó wà nínú ìhòhò? Ó wá ní ìgbà tí kinní kan, abó jẹ ohun tí mo ní kó má jẹ yẹn ni. Rẹ̀rẹ̀ níyì wá gbọ́ ohun tí bàbá rẹ̀ sọ ní chapter 3 verse 12. Bàbá rẹ̀ wá ní, ó ní ọkùnrin náà sì wípé obìnrin tí ìwọ fi pẹ̀lú mi, òun ni ó fún mi nínú èso igi náà, èmi sì jẹ́. Ta ló wá jẹ̀bi ńbẹ̀ yẹn láyé? Ṣọlọ́run tó rí i pé kò yẹ kó dánìkan wà tó fún un lóbìnrin. Rí pọ́lọ́run yẹn ló jẹ̀bi báyìí gẹ́gẹ́ bí ohun tí bàbá wa ń sọ níbí ìbẹ̀ yẹn. Ta ló jẹ̀bi ọ̀rọ̀ yìí o? Ìbéèrè ńlá ni nínú ọ̀rọ̀ níbi tí a bá ara wa ní orílẹ̀-èdè Nàìjíríà, ibi tí a bá ara wa ní orílẹ̀-èdè Áfríkà, ibi tá a bára wa ní ilẹ̀ Yorùbá, ta ló jẹ̀bi o? Ṣọlọ́run mi, ṣé èmi ni, ṣé ìwọ ni, ṣé ìjọba ni, ta ni ẹni tó wá jẹ̀bi? Mo ń padà bọ̀.
1: Òtítọ́ ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí The Royal Church of the Wise Assembly. Church kalẹ̀ kankasi àtàbí olókùn léa after federal government guest kọlẹ̀ Àkúrẹ́ Owó expressway Àkúrẹ́. Come and experience undiluted praise, deep word and royal blessing nínú àwọn àlàkalẹ̀ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ níbi Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa nínú olúwa fún ọ. Apostẹ́lì ìrántí Hawaii kí ọ̀rọ̀ kú fire Apostle Francis Olumide Claudio bàbá ìjà onítumọ̀ Reverend Omoni Ìlọrin àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n dálẹ̀ ìpè. Ìsìn ọjọ́ ológun máa wáyé ní every Sunday bẹ̀rẹ̀ lágo mẹ́sàn àárọ̀ sáago méjìlá ọ̀sán. Every Tuesday lẹ̀kọ́ Bíbélì Bible study bẹ̀rẹ̀ lágo márùn-ún ìrọ̀lẹ́ títí dàgo mẹ́fà ìrọ̀lẹ́. Every Thursday ni weekly prayer meeting tí a pè ní ìpàdé adura ti oluwa ni yo se.
2: The will of God must prevail.
1: Lago mesan aro
2: titi jabo meji la oso.
1: First Friday of every month
2: ni show ru asotele ma nwaye.
1: Ago mokola asale
2: ni awon eniyan yo ti bere si ni ipade pelu Olorun.
1: Itan aye won ade ma yi pada si rere leye osoka.
2: Royal Church of the Wise Assembly,
1: a church of wisdom,
2: a church of power,
1: a church where destinies are crowned.
2: Fun ekunrere alaye tabi ibere
1: epi sori
2: 0816-3050-610.
1: Maka n bo nipa Olorun nikan
2: wa ni iriri ibapade re
1: Jesu loluwa.
0: Ta lo jebi o ni mo n ba lo ninu oro yi e je ki mu ni ile adulawo yi awa o ni weda ani weda igba oju igba eru to ba di igba eru ni oru eri awa ma se eri a ma se to ba ti wa di igba oju oju a ma ro a gbe nkan bi mo ba je mango kins ju esu edam ni bi kan be yen to ba ti le rese mule abi ba won omo kekere kan ba gba ni bolu gba si bi ta son tan laye gba segbe igbo kan ti ese o kan mo ti o de se on to wo ko nbe to ti fese mule a de ku nbe won ifo ogun gbe o se tan fi bi odo wa ni bi yi o ni ati ri efo kan ti won pe ni gure olohun lo ngbe yen fun ra e funny o je dara dara ni gbogbo wa latin masiko ti eso ma jade eso bayi jade lasiko bayi eso bayi jade lasiko bayi o lasiko ti su ma jade o lasiko ti gbogbo e ma jade nkan osin wa e ri ni e wo sale ni bi nile yoruba bi bi a ba gbera lati ilu akure ta wa yi ta la n lo si owo di gere te ba ti koja sasa die be yin e ma wo igbo lowo otu lowo osi titi kan ilu owo ta n lo ni baba ni agbera a n lo si ibu ondo ta ba ti le kuro ni prison nbe yen a ma wo igbo lowo otu lowo osi ati gba eru ati gba ojo le ri gbogbo igbo yen wa si ma green bi gba pe se na wet e ko si be run yen se mu emi na lo ilu oyibo mo ma bi won ti ma n ba weda won fa nibe ilu dubai nibe yen awa gbona o ma n gbona ni weda won sibe sibe won ni nkan to n wu nbe sugbon gbogbo ohun tan gbin nibe oogun na fi n gbin be ni ti wa ni bi o mo ri be o ko ri be olohun wa kewa o fi gbogbo nkan wa fi kewa gbogbo nkan pata olohun fi kewa awa wa fi ise agbe ta n se ati fi ile bayi iba ma n so nigba ta wa n suku ojo ise agbe ni ise ile wa eni ko sise o ma ja le iwe kiko laisi oko pelu ada ko pe o ko pe o awa fi gbogbo awon igbo wonyen le o wa di igbo mo wa lowo e wa lawon kan wa wo bebe oni won wa n ji wa gbe wonu nbe nígbà tá a ti fi bẹ́ẹ̀ lẹ̀ tipẹ́tipẹ́ ká ní à ń dáko ńbẹ̀ ni ká ní gbogbo bẹ́ẹ̀ wà ní ìròyìn àbámà ti bá rú nǹkan bẹ́ẹ̀ pàdé kí ló dé tí rú nǹkan bẹ́ẹ̀ ò sí níjọ́sí nígbà tí àwọn bàbá wa tán lo inú igbó wọ̀nyí tán lo gbogbo bẹ́ẹ̀ oko là ń pè kì í ṣe igbó nígbà yẹn ìgbà tó kó ti kúrò níbẹ̀ tán ìgbà yẹn ló di igbó àníta ló lẹ̀bi níbi ọ̀rọ̀ yìí báyìí àká ní ìjọba wa lè ṣe ko gbe greda sinu gbogbo gbogbo awon igbo wonyen ko wutu e lo gbogbo e patapata

level. Won de se nlo si 500 level. Won se se kuro ni 0 level. Won se kuro ni odo level. Tori o ton je o level ni. Won o ti ri result e gba o. Won wa be se da lu. Won de se nlo si 500 level. Won se wa si ese kuro ninu ipo odo level. Ka wa bo si 100. Ti ri result e na bere si da lu. Na owo teacher o ka won. Owo olopa gan o ka won. Omo secondary school. Ta lo wa ni e bi oro yi bayi bayi. Ta lo le die. Then ki lo nje sign out. Nbo lo tin sign out. Ki lo nje be. Then nibo niyan gba wo ile iwe gan. Nbo lo gba wo ile iwe. Ti omo nursery school, omo nursery school, omo ton jade ton ko ni scratch. Won lo ti jade nbe yen ni a se graduation fun. Awo academy gan. O jade nursery school, a tun se graduation mi fun. O jade o bo si kindergarten abi e ta mo ruko te ma npe gugu e won yin. O de se graduation be. Ya e wa mo yi academy gan ko mo ife wo gan bayi tori olo. Ta lo wa je bi oro won gan. Ibo la gba ta ti para wa ni bi. E ma je ki no bi yi bayi o. E ma ti je ki no bi. E sa je ki mi o so ti mi pa. Ta lo je bi. Ta lo je bi oro won. Ni ibi ti obi ti n ra certificate fo mo. Ọmọ wa ka sukuu se GSS ni wọn pe GSS 1 2 3 abọ si SS 1 2 ko ni de 3 awa kuro bẹyin o ti kun sukuu yẹn niyẹn awa jẹ ko si ni o le lohun lọ lẹsin iya e papa e wa ni atarodo ati iru ni wọn ta o wọn wa ni pe wọn se bẹ wọn wa ni miracle center. E wa ri omode ngba to ba lo ko wa e kini oko kan ko won lo oko Benin Oyowo Oyo kene kan tan sa ko won lo gugu bi kan ko won lo yin an ba ti wa ko idanwu yi bo tan wa wa ri omo ti o eni ti o mo iyato to wa laarin go ati went my daddy went test to church e wa ri nsin a kan gba A1 English. Ni omo ti eyin so fun 2 times 2. E so fun pe ko lo mu pe go and bring ice water. Omi oju lo ma ro pe eni ko lo mu wa ko to ti bo ice. Iru omo yen be ti ko mo 2 plus 2. E kan ri ni ati in subject to fake ju ni e. B3 ni mathematics. Ilo. Wọ́n rí wọn, wọ́n rí yín gbà tẹ́ ra lé fún girlfriend yín àti àwọn àlè yín. Wọ́n rí wọn. Wọ́n rí yín bẹ́ẹ̀. Ó lọ́mọ sí secondary school. Ó lọ́mọ sí university. Wo ohun tí ẹ̀ ń san fún àwọn tó ti ṣiṣẹ́ tán fẹ̀yìntì ṣiṣẹ́ 35 years. Tán ti fẹ̀yìntì. Ebi ń pa wọ́n. Bẹ́ẹ̀ wá tún wá ní ká wá gba owó wọn. Tán ti darúgbó tán báyìí nísì ẹnìkan tò wọn a wá tò ní a máa dákún bẹ wọn a dákún bí tán ti tò ní. Ta ló wá jẹ̀bi? Ta ló jẹ̀bi? Ta ló jẹ̀bi ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ kí kálukú wa kábẹ̀ sí ronú wa báyìí. Ṣé ìjọba yín ṣáwa ni? Ẹ̀yin àlùfáà ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run gan fúnra yín gan ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run. Ibo lẹ dúró sí báyìí? Ibo lẹ wà? Torí nínú gbogbo àwọn ènìyàn wọ̀nyí wọ́n wá sọ̀dọ̀ wa dáadáa. Èyí tó bá ti ń tọ́jú wa ń bẹ̀ ó ti dá nìyẹn bí ó ti ẹ̀ ṣe nkankan sí ní tó bá ṣáà ti ń tọ́jú wa ó ti dá nìyẹn. Ta ló lẹ̀bi ọ̀rọ̀ yìí gan báyìí? Òdodo wà sí mọ́? Kò sódodo? Kò só titọ́ mọ́? Olóòfẹ́ dé àyè kan bó jẹ́ ọba ló fẹ́ jẹ ni bó dẹ̀ jẹ́ ìjòyè ni gbogbo ohun tó wù kó olóòfẹ́ jẹ. O mọ̀ wọn tó lọ bá. O mọ̀ wọn tó lọ bá lóru. O mọ̀ wọn tó wá bá ẹ lóru. O mọ bẹ́ẹ̀ ti jọ ṣe é tán. Ẹ wá ṣe é tán bẹ́ẹ̀ o lọ ṣe Thanksgiving ní church. Ifáyàn ẹ jẹ ọba. Òjọba tán. O wá fẹ́ ṣe Thanksgiving. Ẹ wá lọ ṣe Thanksgiving ní church. Ta ló ń tàn yàn? Ta ni wọ́n ń tàn gan báyìí?

0: then ita lo jebi oro wa yi bayi anita lo jebi obi sohun ni eh ere wa po jankan jankan jankan jankan kan ri ninu awon ojise olorun yi lo je wi pe oro wa kan ta ma so wi pe ki omo mi o to mi ko mo mi ju mi lo to je wi pe adura yen ose lori ti won ko si un to ma won da laye to to won bo ma won di president won po mi o kuku daruko enikeni won po be to je pe bo ma e di president loni ikoto koto baba e e de si sa ire yen lo gan be ta lo jebi ta lo jebi emi kan ro bayi won pe ti a ba le ni kakan ni anu a se anu ka anu ara wa o se ara wa olorun o jebi wa o olorun ti da kaluku wa lada pe e wo awon omo suku bayi nisin gbogbo won ti damu go tan awon omo bere wa won dasewo awon omo ikose won di togi gbogbo won de awon leaders of tomorrow niyan gbogbo won de di orilede wa di ladarada o wa di balabala ha ta lo jebi o se olohun to faye gba wa se ohun lo wa jebi ni abi emi ti mi o to omo mi lona to ye ki n to bibeli so wipe oni to omo re ni ona ti yo to oni to ba dagba tan ko ni ku lori e eyin ojise olorun gbogbo yin le ni sese o gbogbo yin o le ni sese ati e dupe lowo olorun pe lenu ojo meta ibayi mireku ti o ti yan ti wale die e ri bi won ti n foro yin tafana ni ori social media bayi be ba ti daruko awon ojise olorun bayi won a kan ko se ni won a ni won ti de o won de ngba to ojise olorun fe ma leave bi politician ojise olorun fe ma leave bi business people ta lo jebi oro yi a wa ri oro olorun so mo a wa ri so fawon eniyan mo ta lo jebi bayi ta lo jebi gbogbo awon omo wa e wo won bayi ta lo jebi awon mo kekeke e lo wo won logba eyan ta lo jebi awon to lo ilu oyinbo nbe e wo won won wa logba eyan nilu oyinbo lohun ta lo jebi nibo la gba debi ta wa yi emi ba kan so wipe ebi mi ni ebi re ni o sugbon o gbogbo to olorun da dara dara ni o eyi to towo emi re baje nibe olorun ma bi lowo kaluku e jo nbe o olorun a ro kawo leri o olorun ma bi lowo kaluku o de bi gan o bi bayi o de si ma tun bi tori olorun esan ni esan lọlọrun jẹ o a wa le sun ka sun gbadun mọ kaluku wa wo kẹfẹ kẹfẹ a wa le jade mọ oko ki kaluku wa ma tadi mẹyin niwaju ile baba wa ta lo jẹbi ọrun ma wo bi ti iwo ti jẹbi nibẹ jawọ kemi naa de jawọ e je a ṣatunṣe ati ṣeṣeṣe gbogbo awọn ilu oyinbo tẹ n wo ta n lọ yẹn onikaluku wọn ṣe atunṣe ni ẹjẹ aṣàtúnṣe ẹjẹ aṣàtúnṣe ẹyin ọmọ wọnyí mo gbàdúrà o ọjọ ọla yín ò ní parun o kò ní parẹ o ọjọ ọla yín kò ní parẹ o ẹyin òbí ẹ mójútó ọmọ yín o nítorí àwọn ní ọjọ ọla yín ẹyin ìjọba a yàn yín sípò yẹn ni o ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa kó ní kálukú ẹni tá a fi ṣọ́bodè kó má gbàbọ̀dè mọ́ ẹ jẹ kó oníkálukú ó ṣe iṣẹ tó gbà ọlọrun á ràn wá lọwọ mo ń fi àkókò yìí mo fi kí ènìyàn ọlọrun èèyàn ọlọrun dáadáa kan ni bishop moses mo kí wọn tológun tológun mo kí wọn tẹṣọ tẹṣọ àwọn ni olùdásílẹ special intelligence civil service global paramilitary human rights and security agency. Mo fẹ́ fàkókò yìí sọ fún gbogbo àwọn èèyàn wa wípé ní Saturday ní August 1st, 2026 láago mẹ́wàá láàárọ̀ wọ́n fẹ́ ṣe flag up iléeṣẹ́ yìí wọ́n dẹ̀ pè wá wípé ká wá ibi tá a ti fẹ́ ṣe ni Ado Express Road, ní opposite South Local Government Secretariat, Akure South Local Government Secretariat ní Akure Londo State. Ẹjọ́ ẹjẹ́ ká fi sọ́kàn, yóò sì dáa fún wa lórúkọ Jésù Kristo. Ẹjọ́ ẹjẹ́ kí gbogbo wa ká tú yáyá, kí a lè ṣe flag up yìí. Security agency ni wọ́n, èmi gan ń bọ̀ ńbẹ̀, àwọn èèyàn ńláńlá, wọ́n ń bọ̀ ńbẹ̀, àwọn lọ́balọ́ba, àwọn níjùmí, àwọn ọ̀gá ogun, àwọn ọ̀gá ọlọ́pàá, ọ̀gá sọ́jà, gbogbo wọn ni wọ́n ń bọ̀ ńbẹ̀, àwọn ọba alayé, gbogbo wọn ni wọ́n ń bọ̀ níbi ìpàdé yìí. Ajá fi sọ́kàn ní August 1, ọjọ́ Sátidé ló bọ́ sí aago mẹ́wàá ni, ẹ ti ríbẹ̀ ní Ado Express Road, òun ló opposite Akure South Local Government Secretariat. Ẹ ṣeun, Apostle Francis Olumide Club lórúkọ tí mò ń jẹ́ nìyẹn. Èmi sì ń sọ wípé lágbára Ọlọ́run etí tẹ̀ fi ń bọ́ mi kò ní di o. Ẹ ṣeun, ó dàbọ̀.
1: Òtítọ́ ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí the Royal Church of the Wise Assembly. Church kalẹ̀ kankasi atabi olokunlea after federal government guest college Akure Owo Expressway Akure. Come and experience undiluted praise, deep word and royal blessing. Nínú àwọn àlàkalẹ̀ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ níbi Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa nínú Olúwa fún ọ. Apostle Ìrántí Hawaii kí ó rọ́kú fire Apostle Francis Olumide Claudio bàbá ìjà onítùú Reverend Omoni Ilore àti ọgọ́rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n dálẹ̀ gbé. Ìsìn ọjọ́ ológun máa wáyé ní every Sunday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sáago méjìlá ọ̀sán. Every Tuesday lẹ̀kọ́ Bíbélì Bible study bẹ̀rẹ̀ láago márùn ìrọ̀lẹ́ títí dàgo mẹ́fà ìrọ̀lẹ́. Every Thursday ni weekly prayer meeting tí a pè ní ìpàdé àdúrà tí Olúwa ni yóò ṣe. The will of God must prevail. Láago mẹ́sàn-án àárọ̀ títí dàgo méjìlá ọ̀sán. First Friday of every month ni ìṣòro àsọtẹ́lẹ̀ máa ń wáyé. Aago mọ́kànlá àṣálẹ́ ni àwọn ènìyàn yóò ti bẹ̀rẹ̀ sí ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Ìtàn ayé wọn á dẹ̀ máa yí padà sí rere lẹ́yẹ ọ̀sọ́ka. The Royal Church of the Wise Assembly, a church of wisdom, a church of power, a church where destinies are crowned. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè, ẹ pè sórí 0816-305-0610. Má kàn gbọ́ nípa Ọlọ́run nìkan, wá ní ìrírí ìbápàdé rẹ̀. Jésù lolúwa.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
4: Offer valid while stocks last.
2: Me and Maggi, so good together.
5: Njẹ iwo fẹ mu àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ wọ́n ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, iléeṣẹ́ ọkọ̀ òfurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ò gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ̀ káàbọ̀ sí ọjọ́ iwájú.

lẹ́rẹ̀ kan sí mo dúpẹ́ lọ́lọ́ lódìmọ́lẹ̀ ká bá ohun kékeré ṣẹlẹ̀ àbí kọ́ lọ́n bá ṣe lójú ẹ̀mí kó yẹ ewu kan lọ́n gbé fò ọ́ dá lójúmọ́ ẹ sọ wà lọ ya dàgbálẹ̀ sí ṣọ́ọ̀ṣì ní èyí tí lọ́ọ́ ya dọ̀dọ̀ bálẹ̀ lọ́ọ́ ya dàgbálẹ̀ sí ṣọ́ọ̀ṣì kò àdúpẹ́ lọ́lọ́run kí mi yá apá pè kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́jọ́ òbí ọ̀sẹ̀ yìí lé pàtàkì mo kí àbámi dáadáa àbámi ọkàn kiri ṣe ohun ọ̀run tìlá mọ̀kin àná lẹ́jọ́ òbí rẹ̀ ọ̀dọ̀ ẹ̀ làmà ilé lànà kàti mú pẹ́ rẹ̀ kàti mú dé oúnjẹ àbákùtì rèé kọ́ pẹ́ láyé tó wẹ́ẹ̀ ní má ìsàn lògbà wẹ́ẹ̀ ní mọ́mọ́ ṣe sàárẹ̀ òkú mo kí àbámi ọkàn kiri dáadáa àbá ohun ọ̀run tìlá mọ̀kin báà náà lẹ sọ̀rọ̀ jẹ tí mọ̀kin bá ń kí àbúrò ohun dáadáa ọmọládé ọmọ tọ̀ṣọ́ ọmọ ilé-ìjìgbò kẹ alias rẹ̀ jẹ́ big boss láti ìlú làámọ̀kín bọ̀tẹ̀ kò léà ẹ ṣayẹyẹ àádọ́ta ọdún lé àná lágbára ọlọ́run ẹ̀mí ra ṣe púpọ̀ ọdún láyé o kí big boss bá gbọ́ mr ọmọládé ọmọtọ́ṣọ́ ọmọ ilé-ìjìgbò kó bá gbọ́ sọ̀rọ̀ jẹ tìlúbọ̀ kí mi kí ọ o ọkàn rẹ̀ abalẹ̀ wẹ́ ní ṣubú dànù adẹnìkẹ fáso máyọ̀wọ́ gòbínú lé facebook mo ti ní níbẹ̀ ìtẹ̀ ṣí àkẹ́kẹ́dẹ̀ láìkì rẹ̀ mo kí ìfọ̀ ẹ̀ka alẹ́ o ẹ̀yàn ọlọ́jọ́ bí yòókù máa dáadáa jọ̀ọ́ wà síwájú dẹ̀ sí.

0: lẹ́rẹ̀ kan sí mo kí jẹ́ àdọ̀dọ̀ yìí títa numẹ́ríkà àtẹ fújẹ́ǹtì kéètò bẹ̀rẹ̀ dáadáa lé pẹ̀lú aláàjì ọlọ́pàá ẹlẹ́rọwọ́ mo ṣe wọn ni mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ọmọ àyẹ̀wò ọ̀gùnbínú líjọ bí àìná mo rí dáadáa lẹ́bẹ̀ ọmọlábí olúgbẹ̀ngà mo kí ọ dáadáa ọkùnrin abalẹ̀ wí ni ṣubú dànù wà mí síwájú sí i.
1: mo mọ̀ pé wẹ́ńjẹ́ o oògùn jẹ́.
2: ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wàá jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé ṣé ẹni mojú ògùn ní pobì nírè ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Trado Medical and Natural Health Clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní number 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Trado Medical and Natural Health Clinic tó wà ní number 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú sí ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com AAT Trado Medical and Natural Health Clinic ibi tán ti ń fi ewé àtegò dábìrà bíi ìtàtijọ́.
3: ọ̀rọ̀ mi owó lè fàárí ibo ló ti ṣe fàájì lẹ́nu ọjọ́ mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
4: fújẹ́ǹtò tẹ ní ibùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lórí ṣiríṣi ọtí ẹlẹ́rìndòdò tilẹ̀ yẹ àti tòkè òkun fún gbogbo àwọn tó gbá láfẹ́ gbogbo ìgbàlọ́ tí tutù yìn débẹ̀ kó da sọ́fun gẹ̀ẹ́rẹ̀gẹ̀ yàrá ọlọ́yẹ tó tutù dódóódó súyà àsun ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting swimming pool side wọn gba yìí ó tún gbá láfẹ́ níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè. bákan náà fújẹ́ tòtẹ́ tún nílé pé fújẹ́ tọ́lángàz mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọn fi ń ṣí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀ bó ṣe ti vehicle alignment ẹ máa bọ̀ ní fújẹ́ tọ́lángàz ara ọ̀tọ̀ gan ni car wash wà abala ọ̀tọ̀ ni fújẹ́ cooking gas náà tún wà nbẹ̀ ní laundry department wọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
3: dàrẹ́ ibo ladrẹ́sì ni ọ.
4: fújẹ́ tòótọ́ ẹ wà ní kilomita 26 iléeṣẹ́ àkúrẹ́ express road ládojúkọ road safety laramọ̀kì nípínlẹ̀ ondo nọ́mbà wọn náà lélẹ̀ yìí
0: 02385028 02385028 Fujento 10 ibe la lo Gododo AAT Trado Medical Kelly Quarters Lakure le 08034447184 08034447184 ti Gododo Fujent Oil and Gas at Fujent Hotel lulu la mokin 08120385028 lẹ́yìn kan sí 08120385028 mo kí n dá òjò bangbọ́lá ní ìmẹ̀múdù hassan ọmọlábí olúgbẹ́ngà àti bámṣẹlẹ̀ mùtú adé ní ìmọ̀ orí níbẹ̀ ọkùnrin abalẹ̀ mo kí n dáadáa lóbi kẹtẹkẹtẹ gbọ́ mi báà náà lẹ́yìn kan sí mo kí ọlọ́jọ́ òbí lọ́jọ́ òbí òní àti tàná àti tọ̀sẹ̀ mo kí n dáadáa oníjẹ́ mi jọ́ṣẹ́ mrs jọ́lá yẹmá wó lọ́wọ́ ẹkẹ́ bá ń kí olóòótọ́ ẹgbẹ́ mọ́lá ayọ̀tì làámọ̀kín olóòótọ́ ẹgbẹ́ ń lé mi ṣiṣẹ́ ẹ̀bùn àlí fòókù múra pàdé ẹgbẹ́ rìn ọkà ayé lulẹ̀ rẹ̀ lẹ́jọ́ sunday ọ̀sẹ̀ fọ̀ lágbára ọlọ́run fọ̀ ajú ṣíṣe fọ̀ àṣeyí ṣàmọ́dọ́ àṣàmọ́dọ́ ṣẹ̀mẹ́rin ẹkẹ́ bá ń kí dáadáa fọ̀ ẹgbẹ́ ní dàrú lórí rẹ̀ yóò ń gọ olóòótọ́ ẹgbẹ́ ń kí n bá gbọ́ mrs jọ́lá yẹmí àwòlọ́wọ́ ń lẹ akọ̀wé ẹgbẹ́ ń ẹkẹ́ mi dé bá ń kí kìrìkìtì ọmọ ẹgbẹ́ ń ẹgbẹ́ ìmọ̀lẹ̀ ayọ̀tẹ̀lẹ̀ àmọ́kọ́ fọ ọkú òpàdé kan ayé lẹ́jọ́ ọ̀sẹ̀ fọlágbára ọlọ́run jẹ́ ìwọ̀n àyà ní èmi rẹ̀ ramídó kú ẹ̀ sí jẹun ẹkẹ́ bá ń kó olóòótọ́ ẹgbẹ́ ń dáadáa ẹni mrs ẹ̀bùn àlí ìyàwó lòbí tó fòkú múra òpàdé kan ṣe lẹ́jẹ̀ ìwọ̀n àyà lẹ́ẹ̀kan sí wàmísíwájú.

0: Only Jemmy Moore, wait for him, Mondope Lock, and get a little veto, Lepataki, Locabi, Salat, Lamoke, Mondope Cabiti, Mondope Cabiti, Dada, Locabisi, Lep Mondope Law, Lalaji, or Lopai Leron, Lak Tioki to Papa, Amy at a bound, you daddy, or Domedomedomedono, down say to ye, lay or no big, become Mukadi, no check, become quick on Shadua, Mondope Dope Law, Lajo Lopai Leron, Unigogon Modedicati, of Chupanico. Ate abamdada reverend ji olowo lowo modupe lo ye eleko lo jare Mrs. Fagbolagun Lamoke modupe daada modupe lo ran wo na ko promise for wa down say to yi ko e down modupe lo re awon ka dupe lo ni ko ri ni ko mo loju opolopo li obi kon ni konia modupe dupe lo keteni lagbara olohun ona ni tonrin okonrin abale ebi ra pa en jijije otarin mo kin dada fun ku asiko e de ti ko ti yo se ninu aso to pa mesisin gbora fo wa eran eto lo lona kan le gbe ba jadu alomo igba ba mi gba keto modupe lo ga mi dada ba mi sele muti wa deni yi modupe dada lo re egbon dada le ni le kan si modupe lo kekete la olula amoke fo en ko ma ye gba eto yi lata aye olubomi rogbetan ile so mi ma ti wa de fe mi mo kin dada Olawumi Olaju Ola Oluwa Juwon Gbenga Mokin Dada lere kan si le loni in ride laye lati kokde se yan meji se meta la pe torun ma mu an lori eto lale oye kan ba dasi sugbon lasiko ka yeye orisisi fe bere kan lo ka ku fe be si sayeye lorisisi mo dupe dada lorin mo dupe lo oga mi Sunday Michael Fagbadegun ohun gogogon mo fo sipile se fo ebun ke laare yo agbodo gbede radio Sunday Michael Fagbadegun okanrin abale ra subu danu wa kere ko ale ona kan fe danu ra dalu o won fe saseye lasiko yi won fe se party odo ku agba ni name ni abo lorisisi ona kan akoyo ba odana jijere ke se ra ko mu polibagi keru oni e se ra ko mu pakobagi keru oni e so ni ka ko mo se mefa soju agbo keta safu keta keru re ko ba fe mo nu chef Deborah catering service olu dare le gbe ko ba fe sayeye lasiko yi ke to nuru ayeye ko ba fe se latasiko yi lo a se se ko pe mo order mi loju dada mo mo re so yafo e yo keru re o te ba mi so seri mo mo re order te ba mi se lori jijiri ka mo ko ti se e yo be un keru re e de yo je se ole jamba e se ona ka bo magi me ndogun so be o be ka ye ka gba jeta ti bi ko ni te ka gba ko le party re number pa pe si le
1: 0803-405-9112. Let us see. 0803-405-9112. Hey,
2: aba lara kini mo gbo ti o nso yi se o ti gbo nipa Kogi Block Industry ni
1: era wole de je Kogi Block Industry
2: Kogi Block Industry General Supply ni won won ba ni ja blocks rings cement yepe ati okuta bakan na ni won tun ba ni kole block won le koko eroja to poju lowo ni won fi se
1: ibo address ni ha
2: Kogi Block Industry wa ni Aule Road Katode LA Primary School Aule Akure Ondo State ero ibanisoro won ni 08060939747 ati 07061177415
1: odo Kogi Block Industry yala Aule Road Akure nse ile mi ti de rorun
3: Ode kakakakaka ibi ti pa gbogbo arun wole ajo ti njo gbogbo ilera wole ti gbongbo ogun ta fe wi ate gbopopo aje bi de marun ototo lati fi tuni sile gbani lowo o nta ni o ro ni arun ti ndani gule bi afise
4: kai kai kai
3: oto ni paisabu naba capsule aje bi de gbogbo ni se denwo ko menu e ekeji ni gastroca baba capsule ka doju ere se no dere doju awon ka gi aja alakori ti o le ta ponpon se bi akoni iyan ditan pelu ed aba capsule paraga baba capsule lo so mo ye kerin won ya bi aba capsule lo so mo ya won karun se ben ti o pe gagadan ku ni o so pe ni o to nkan ile ise AAT Trado Medical Service lo pa awon ogun yi po o lilu omo niyan kara o da saka ninu arun to so ni the customer bed ajo nabla ki yiri ewo won to sara si jan lo nte gba mi wuli mo mìíràn nípa ìlera tó ń dàmú àgọ́ ara yín. Ẹ kàn sí iléeṣẹ́ AAT Trado Medical Services Limited ní nọmba 73 Oshile Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo tàbí kẹ́ ẹ pé 0803-444-7184 0803-444-7184. Dánwò làwọn bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ.
0: Number 80-0803-444-7184 0803-444-7184 kọ́ bá fẹ́ já yẹ̀pẹ̀ jakota àbí wọ́n fẹ́ já búlọ̀kù sọ́ṣẹ́ ilé rẹ̀ lásìkò yìí torí àsìkò yìí lọ̀pọ̀lọpọ̀ pọ̀rọ̀ mọ́ for ọ̀nàdá ìyanrìndá ọ̀rí kíni kan ṣe kan sí kogi blocks industry kẹ́lá ọ̀lẹ̀ lulu Àkúrẹ́ ọ̀dámilójúmọ́ mọ́rin ọ̀sọ̀ yàfọ̀ kété ọṣẹ́ ilé rẹ̀ á dá ìrọ̀rùn lágbára ọlọ́run lódùmọ́rì nọ́mbà kan dọ̀dọ̀ rán le 0806093-9747 lẹ́ẹ̀kan sí 0806093-9747 Mákindé Gbẹ̀ngà Olúwàfẹ́mi Olúkàyọ̀dé Ẹ̀gbọ́n Mùdádá àti Ọlọ́fídàmù sí Síkírù Olúwàjúni Gbẹ̀ngà mo kí ọ dáadáa lẹ́bẹ̀ màá sẹ́ẹ̀dì nọ́mbà sí ọ lẹ́pọ̀lọ́wọ́ lẹ́pọ̀lọ́wọ́ ká tíkẹ̀tì ó ti parí lẹ́ẹ̀kan sí mo kí níbi kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ gbọ́ mi òǹlẹ̀ jẹ́mi Joshua Barrister Lawrence Fagbọ́làgùn kí mi dúpẹ́ lọ́wọ́ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ráàlú làámọ̀ kí àti àlejò àti ra ìgboro kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ abáwọn ṣe pàdédé dé àbáwọn lẹ́jọ́ Sátidé kọ lọ kí mi dúpẹ́ àgàgà lọ́wọ́ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ èèyàn lọ́ọ̀yà kẹ̀tẹ̀kọ̀ abẹ èèyàn adájọ́ kọ akọ abáwọn ṣòkú àbáwọn lẹ́jọ́ Sátidé kọ kọjá fọ lágbára ọlọ́run fọkùn àrùn olókàna báwọn ṣe fọ kẹtẹ̀rán lágbènyàn arúgbóyàn kí bá gbọ́ Barrister Lawrence Fagbọ́làgùn lẹ́fọ̀ kí tọ́pẹ́ àlòrà àsùngbalaja ògùntún àṣetẹ̀ tọ́pẹ́ ìtẹ̀ṣíà ìṣíà rẹ̀ kí n jórin dé bí kọ́ ẹ̀kẹ́rin dé Alex mori ta Alex Èkó mori ọlẹ́bẹ̀ wẹ́ alẹ̀ wẹ́ dẹ̀ ní yọ́jọ́ láìláì ọkùnrin abalẹ̀ múlẹ̀ kan sí mo kí kékeré ọmọ bíbélù làámọ̀ kí fọ àkó àsìkò yìí mo dẹ̀ kí kékeré ti ọmọ ilé ògbógi ti làámọ̀ kí pátápátá fọ ọ̀n kú múra pagidé ǹdé àbáríà babalọ́lá ògbógi ká yé lẹ́jọ́ Sátidé ọ̀sẹ̀ fọ lágbára ọlọ́run ìjẹ́ ìwọ̀n àyà wàmísíwájú dẹ̀ sí.

lẹ́rìn kan sí lékeléke tẹ bá lórí mo kí n dáadáa yín kó àsìkò mo tún ṣe ọ̀rẹ́ mi dáadáa chief bome ọlọ́fínyọkù àbábásanmọ́ àtìláhámọ́ kílẹ̀ ni mo tún ṣe mo kí dáadáa fọ ekin báwọn kí lèkìtì yan ọmọ ilé alò pátápátá fọ kú aráfẹ́ra kù èyí àdùkẹ́ alò kàn pèlè àdùkẹ́ olórí olótú ẹgbẹ́ kọ jáde láyé ìjọ monday kẹbọ ìlápẹ lọdọ kọkẹ yẹun jáde láyé ẹkẹ báwọn kí lèkìtì yan ọmọ ìyẹun pátápátá fọ kú délé yẹun láti gbèkè yẹn ti jáde láyé fọn de kú múra ayẹyẹ ìrántí ọdún kan kì yẹn ti jáde láyé kà ṣe lẹjọ monday kẹbọ ẹ lágbára ọlọrun ọmọ ire náà lágbèyìn kìtì ìrànkẹ bá gbọ chief bome ọlọfínyọkù àbábásanmọ àtìláhámọkẹ lẹfọ kíni kí lálẹ nǹkan kékeré àkìn àbámi dá sí lórí ètò yìí àlàjọ ọlọpàá ẹlẹran mú káàdì sórí ètò yìí kọbá nù kò mú lòdù mtn sáyà àtẹkọjẹ sáyà mú káàdì kọ kọ ọmú ṣe ìfàjẹ ìfà àlàjọ ọdún 61 38 26 51 6 4 2 1 4 8 5 2 2 lẹ́rẹ̀kan sí 61 38 26 51 64 21 48 5 2 2 mo kí ọ dáadáa wọ́pọ̀ jẹ́ káàdì ní fọwọ́ kú oríire wọ yóò mọ̀mọ̀ fọ àlájọ ọlọ́pàá ẹlẹ́ran àríraárí àmọ́ra lébi kankan ju orí ètò yìí síbẹ̀síbẹ̀ ó mú káàdì ránṣẹ́ báà náà lẹ abámina lulú làámọ̀kẹ́ àbá tamplana ẹ mú káàdì náà ránṣẹ́ òwò promise lórí ètò yìí fọ wà á ran ètò yìí lọ wọ tẹ́lẹ̀ mẹ́sẹ̀gì ọjà dèkìtì ayéri mẹ́rọ rẹ ṣé wọ́n ti rìn ètò lọ bá ní tẹ́rẹ̀ ní bá ní kèrò ti gbà fọ ẹ̀rọ ó ti ṣe kéèṣe òun ọ́n ní kó ṣe tẹ́rẹ̀ lábẹ́lẹ̀ kọ́ bá fẹ́ ran ètò yìí lọ jọ bá mi ran ètò yìí lọ lé ọ̀nà ẹ̀yẹ lọ́nà kẹ́ra múta bùkù bá ní kìí ṣe ọ̀nìbárí mi mẹ́sán lé jọ́mẹjọ́mẹjọ́ fọ kọ́ ran ètò lọ kò wọ́kàn tàìdé tẹ àtẹ̀jíṣẹ́ sórí facebook fọ wà móye bẹ́ẹ̀ sílẹ̀ èyàn ògbẹ́ mẹ́rọ mìíràn kì mẹ́rin jẹ̀ kì mẹ́rọ ọmọ tuntun olómìnira gbà fọ àbáwò láti gba ọtí káṣà tí kì mí sọ lọ́ọ̀dẹ lọ́rọ̀ yìí olóyìnbó wọn dẹ̀ ní mọ̀ fọ èsì rírì kankan mọ̀ rí olúṣọlá fásimọ́ọ̀nì tèmi tọpẹ jẹmi owó wa mọ̀ fọ yéṣù kankan kò fẹ́ ṣe lórí ètò yìí mọ̀ mẹ́sẹ̀jì fọwọ́ fẹ́ ṣe ń gbé yìí tèmi kan nìkan yẹ kẹ́sẹ̀ ìràn mi lọ kan tá àgbàfọ̀ lágbájá ti ṣe bẹ́ẹ̀ ẹyẹ kó ṣe bá mọ̀ bẹ̀ ọ́ kwara tí mọ̀ owó fẹ́ ṣe kó èdè ṣe mọ̀ mẹ́sẹ̀jì fọwọ́ fẹ́ ṣe ẹ̀yìn gbẹ̀ kó mọ̀ ṣe nǹkan àkẹ́ bá mi dá sí lórí ètò yìí lálẹ́ ká yá ṣe pàápàá bọ́ọ̀lù gbèké kẹ́ni ṣẹlẹ̀

0: ọkùnrin kan lẹ́kan lélé Sátidé kan lọ lé bá dé ọ̀rọ̀ Monday ọ̀sẹ̀ ìgbẹ̀lẹ́mẹ̀gbẹ̀ rẹ̀ ọdẹ ilé kankan fọ ẹ̀gbọ́n kọ́ yaba nǹkan gan dì sí ojú ọ̀nà yẹn ẹ̀gbọ́n ẹ̀ ní ṣe kápẹ́tà ṣùgbọ́n ẹ̀gbóṣẹ́ lóun kó látọ̀ bẹ̀rẹ̀ títí débi kò dé ọ̀rẹ́ kan pàánù tán lẹ́jọ́ Sátidé kan lọ́kàn ṣàwẹ̀jẹwẹ̀ mu ẹ̀gbọ́n ni bínú ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ìdọ̀rọ̀ Monday ọ̀rẹ́ gbẹ̀gbọ́n lọ ibẹ̀ fọ̀kẹ́ bá nǹkan àgán dì sí ẹrù nà àdákù pàánù àdákù igi àlòkù ìṣó kété kan ń lò lẹ́bẹ̀ ọ̀rẹ́ kójọ ọ̀rẹ́ kó kẹ̀gbọ́n yẹn fọ̀kẹ́ bá ń ya síréètì ìṣó kẹ́ bá mú kan gan dì sí ẹrù nà ẹ̀gbọ́n ìṣepè kò lẹ́bẹ̀ fọ orílẹ̀ ti bàjẹ́ fọ ààrẹ ya onúrì bí fọ ẹ̀gbọ́n òun bú lé ìwúkún ṣiṣẹ́ kan létán ọ̀rẹ́ kẹjọ ya bọ̀ bá mímọ fọ mẹ́ẹ̀mẹjọ bá àdìdá fọ máa bẹ ọmọ nàìjíríà kọ́kútẹ́ṣẹ yọ nìkan sí méjì kẹ bá mi gbà án lámọ̀ràn ẹ ṣe kó bú nìkankan o true life story ohun kan ṣẹlẹ̀ lóòótọ́ nìre olómìnira àbáyé kọjá wà káàbọ̀ rẹ ṣe dọ́kítọ̀ kò jọjọ apákú àfọ̀hún yọ yọdọ rẹ ènìyàn ṣẹlẹ̀ dáadáa ṣùgbọ́n gbá mi yá án lámọ̀ràn lé wọ̀nba ṣókí 08162519991 ẹ bá ṣe yọ nìkan la yóò gbé kọ́ọ̀lù rẹ àyè gbà ọ yá wàm síwájú. Hello, Nkale.
1: Abaolara.
0: Nkale, okoro kori boni ti soro.
1: Akusha ilu ogbenga lato ki aro.
0: Inleza.
1: Koni baje.
0: Ashe sa.
1: Ah, kane mi legma yani.
0: Eh.
1: Koda, ma decorate agore di ajuba abro mi gansi ron mi lo.
0: Adokwe okone mo le ni.
1: Toripe nko tokwe legma ni ye. Egma ma angba ni.
0: Ẹ ṣe.
1: Nígbà tí bá fáṣọ àgọ́rọ́ nìyẹn gan ju páànù tí wọ́n bá kàn lọ tó bá fẹ́ padà kọ ìdálájà mẹ́wàá kò sẹ́ni tó máa sọ fún. Táàtùsẹ́pẹ̀mì kan á bá òun kan torí àwọn tó kú ẹ̀kúṣẹ́ ìlú.
0: Inú mi dùn sókè sọ ni. Ìjà fóònù mi la yẹ ẹnìkan péré sí. Ẹ̀lú ìkálẹ̀. Hello. Nkale, ta le sọrọ?
2: Adéyanjú láti àfọ̀.
0: Ilé sà.
2: Ẹ kalẹ̀ o.
0: Ìjọ á nílò àmọ̀ràn ní kó tẹ̀gbọ́n tàbó yìí.
2: Ẹgbọ́n yẹn àgbà lówó.
0: Kẹ rárá.
2: Iye kó fara gbà ni.
0: Ká àgbà bá ta rárá gbà ẹ̀ mẹ́ ṣubú gbàjú òun yọ méjì.
2: Ìlọ o, ọgbọ́n náà ló máa fi ṣe.
0: Ìṣe sà.
2: Òun náà làgbà.
0: Ìṣe sà.
3: Ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wàá jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọ́dọ̀ ṣàmúlò ẹ̀ lọ́nà ìgbàlódé ṣé ẹni mojú ògùn ní pobì nírè ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Trado Medical and Natural Health Clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní nọmba 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Trado Medical and Natural Health Clinic tó wà ní nọmba 73 Ọ̀sìnlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú sí ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com AAT Trado Medical and Natural Health Clinic ibi tán ti ń fewé àtegò dábìrà bí ìtàtijọ́.
0: 08034447184 lè dọ̀dọ̀ AAT Trado Medical kọ́ bá níhun kò fẹ́ bá mi dòpọ̀ ní ṣíṣe lórí ètò yìí jọ pè mí sórí nọ́mbà mi 08060230072 lẹ́rẹ̀kan sí 08060230072 lẹ́rẹ̀kan sí mo kí máa yọ̀kan ọmọ mi dáadáa lólu àkùrẹ́ kẹgbẹ́ ayé labọ́lá mo kí dáadáa fọ okú àdúró tì mí Adéfẹ́mi Adémùsì mo rí ọlọ́bẹ̀ wẹ́ alẹ̀ Sunday Jambla wẹ̀dẹ̀ ní yọ́jọ́ láìláì mo kí n dáadáa lágbára ọlọ́run a ti dágbére fọ díjọ́ mẹ́jọ òní ká tẹ̀ pàdé lórí ètò fún ìkéde ìpolówó ọjà mc lójú àgbo àti nǹkan oníṣe pẹ̀lú ká jọjọ dára rẹ̀ alára yá ká jọjọ sọ̀rọ̀ ká múnú ara rẹ̀ adùn pe number mi ni 08060230072 lagbara olojo mejo ni ka ba ta pade eni je oju ogun odabo.

0: gbadun adaba
1: mo gbadun adaba
0: o gbadun adaba
2: gbugbu wa la gbadun adaba
3: baba kere wa de balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbá kere wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi pi má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kere wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀mí kì í ṣe ti bàbá kere wa bàbá kere wa wà pé mi débẹ̀.
4: Báàzó ọlọ́run máa ń járó ògùn ohun àìsàn.
5: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Bàbá Kere wa, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà, kàn sí mi.
6: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
5: Fóònù nọmbà mi 08164122777.
7: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
5: Bàbá kere wa.
6: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
7: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi, àbí tó bá yẹ̀rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurétọ̀? Tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
5: Babangana, Bàbá Kere wa.
6: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
7: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
5: Fóònù nọmbà mi 08164122777.
7: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́, tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
6: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
5: Babangana, Bàbá Kere wa. Fóònù nọmbà mi 08164
0: 0864 12 27 77 081 64 12 27 77.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
8: Me and Maggi,
1: so good together.
9: Oh my, yo. See prayer center church of God.
10: You can see a dofuri dori road.
9: Nibi marathon fasting and prayer. Look to meta total deliverance.
10: Nibi ti ya no ti she.
9: On Friday 10th to Sunday 12th of July, in a one cashier, Dura Kumba Kumba Kabiti Kabiti Randurand, Yotima Balek Big. Tibugwesh, Rotom Pomed, Afira, Yotema disappear. Ibegesh, Rota Lalema, La Fomata Bia La Koran, Tala Dayabanita Bia, Jogubata Bia, Mutonubo, Titidori Talanko, Hiro, Yetom Migogo, Nigeria, Lubulubu, Ulua Yoba Washe, Rita Womashi, Lejubesh, Badi, and Wombonwe, Jilema Janto, Tobi Boriloma. Baba Prophet Samson Oluwa modede to ti wa fully prepared. Lo awon afajura jagun kanka kanka be.
11: Gbogbo iji to nja waju oyo.
9: Ema bo. Ni bi marathon fasting and prayer yi. Ni 10th to 12th of July.

0: 64 19. Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣe wòsàn.
1: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ béèrè kankan àbọ̀ o fẹ́ béèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 64 19 07 064 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí, àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa ní rẹ̀, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 64 19 07 064 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọ ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 064 60 64 19 07 064 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi àbíà.
2: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abà ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹt orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
4: Guy, why you dey smile like this? Wetin happen?
5: Cause I don't with trip to go abroad. You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
7: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
6: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
6: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
8: Offer valid while stocks last.
6: Me and Maggi, so good together.

0: ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ nílé ayé ta wa yìí ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti já sọ́run àsàǹtẹ̀ tí wọ́n sì dẹ́mi ara wọn légbodò látàrí àìlè sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n kú sínú àìsàn látàrí àìlè kégbàjáre pé nǹkan báyìí báyìí náà ló ṣe mí lágbo ara ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti kú sínú ogun látàrí àìlè sọ̀rọ̀ ṣó rántí ọ̀rọ̀ yorùbá kan tó jí ọ̀rọ̀ ọgbọ́n eléyìí tí àwọn àgọ́ máa ń fọ̀ bóde tó sì ti di tí ó jẹ́ ọ̀rọ̀ tó gbajúgbajà káàkiri náà fún ọmọ tó bá jẹ́ ọmọ ilẹ̀ kóòrọ̀ òjiri eléyìí tí ó sọ pé àìlè sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ orí kíni ìwọ náà parí ẹ̀ àìlè sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ kéèyàn kó ìjàm̀bá tí ò yẹ kó ja olúwẹ̀ kéèyàn sì kọjá ara ẹ̀ àìlè sọ̀rọ̀ òun ni kéèyàn kó ìdààmú tí ò yẹ kó dààmú èèyàn tó nǹkan kéèyàn sì máa kó bá yí ara rẹ̀ kó sì máa dààmú èèyàn kó máa fihàn sínú wàhálà kó máa fihàn sínú làlúrí tí ò yẹ kó máa fi ayé ẹni lògbòlògbò àìlè sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ ká wà nígbèésí ayé ojú kan náà àìlè sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ ká wà nínú ìgbé ayé ojú kan náà títítítí ká mọ̀ sí lè tẹ̀wájú gbọ́ mi mọ̀ mọ̀ panu mọ́ bó o bá panu mọ́ títí o fa yí ara rẹ̀ sínú ìgbèkùn ojú kan náà ni ayé rẹ̀ ò ní wà bákan náà ọ̀rọ̀ rẹ̀ ò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò sì ní pa jẹ́ n kọ́kọ́ ṣe báyìí ná ó kọ́gbọ́n dáadáa lórí ètò fún tòní yìí lágbára ọlọ́run ọba nọ́mbà ni kó o kọ́kọ́ kọ́ lẹ̀ torí pé yóò ṣe ọlọ́pọ̀lọpọ̀ àǹfààní o lé títítítí o bá o ṣe làálàá títí ibi kọ̀ náà gbogbo ẹ̀ ń forí ṣẹlọ̀ ẹ́ sí ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹ ti ń ṣiṣẹ́ bí ẹni tó ń jẹ̀jẹ̀ ìlérí nọ́mbà ni kó o kọ́ lẹ̀ torí pé yóò ṣe ọlọ́pọ̀lọpọ̀ àǹfààní kọ́rọ̀ mọ́ di pé wọn ò sì mọ̀ gbà tí wọ́n pe nọ́mbà ẹni kò kọ́lẹ̀ o ò ń kojú àìlera lágbo ara ó ti sú ọ nínú ìrìn àjò bó ti ń kẹ́gbàjarè náà lélẹ́yìí ó ní mo ti náwó ti sú mi ò gbọ́ nọ́mbà ẹni kò kọ́lẹ̀ torí pé ọ̀nà àbáyọ sì ń bẹ̀ tó o bá ti jókòó tẹ́tẹ́rẹ́ tó o bá ti fi ọwọ́ yọ̀bẹ́kẹ́ mú ọ̀rọ̀ ayé ara rẹ tó o bá ti gba kámú ó padà lẹ́nu ọ̀pẹ́ nọ́mbà ẹni kò kọ́lẹ̀ yá máa ń pe nọ́mbà bàbá.
1: Fún ti ẹ̀bi àdúrà ẹ pé bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564
0: bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí náà ló ṣù nígbà owó ètò tẹ́ ń gbọ́ yìí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí eléyìí tí ọlọ́run olódùmarè ń lò ní sáà ti wá yìí láti bá ni bẹ lọ́hun lórí ibà tí mórìbó kúrò nínú là lórí ayé tó ní òun ò ní jẹ́ ká àárọ̀ náà lọ láyé lórí báwa náà ó ti jẹ́ èèyàn láyé ó ṣeṣeṣe títítítí ó lákòjọ kankan ó gbìyànjú títí ìgbìyànjú ò rí ò yọjú síbì kan tó lágbà kò tiẹ̀ yọjú síbì kan tó dáa tó jẹ́ pé ó ti sọ nínú ìrìn àjò ọ̀rọ̀ náà báyọ̀ tó bá ti káwọ́ gbéra bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí nípa ká dáni nímọ̀ràn bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wọn ni fọkànbalẹ̀ máa bọ̀ torí pé ọlọ́run ló dá ewé ọlọ́run ló dá igbó o si ti fi ase si are ewe ati igbo o wa yonda e fawon ti o mo bi ewe se je ti egbo na si nje won ni ogun ti o je ewe e loku kan en ti won so fun won na ni pe ewe ati egbo ta lu ti o je a o ni nkan ti o ye ka to fi kun to je bi ewe abi egbo tori pe ewe ati egbo to ba pe pelu ashi ona ti ti nbe lare ewe ati egbo yi yo sise wo san iwe ni ko mo ka wo gbera o gbo mo ka wo gbera o o nbe ninu iwe mimo yi pe olodun ti da ewe ati egbo gege bi onje fun wa so wa mo pe tolodun ba wa da ewe ati egbo gege bi onje fun wa olo o le fun wa ni mojele ko le fun wa ni nkan ti o se jamba fun wa en to gun yanju adiso na ni pe baba je gege bi onje eh abi baba mu gege bi omi yo sha ora wa lanfa nini ta wa nu ofile gbaye gbadun ti a si ma lokun daada si lagu ara mo fi oro ara re sere mo fi ilera ara re jata ogbo eda to ba fi oro ilera ara re sere apo fi aye ara re sere oniton afaima koma pada ba ara re nibi ti o fe o se ni lanu wi pe opo ogo o na lo ti wa ninu okoto mo sho leti ninu loni yi lasiko to ngbo mi yi sori bi ti opolopo ogo po si inu okoto ni inu okoto ni o opolopo ogo ogo to ye ko di ogo agbaye ogo to ye ko di malebi olu omo o se ti wa wo esi lo o ti de ronu koto o ni faye isile o di gba o se lai se pe o mu ayan ma re se in to wa je nle aye lai se pe o mu se lagbara lohun Olodumare eyin obi e je won omo iwo obi to nsokun lori omo awon omo re o munu re dun se ni won ba won ninu je adua na ni igbesi adua la gbe won so irin ajo eyan bi ti wa ka fun wa loni yi ti o fi ye ki won na ma fi owo oyo be ke mu owa yi ara re gbogbo obi to fe je won omo edakun edakun e teti be le je ke gbo eto yi fun toni yi baba e wenje eleda mashiri na lo suni gbo eto yi baba e wenje eleda mashiri won wa ni omo to so ni ipinle Ondo ni opopona marose bini si ore legbe anko so mil ni omo tosho ni pinle Ondo ibe na ni baba ewenje eleda mashiri ona ni won fi se bujoko ibi ti won tin da won eyan lohun o fe wo irawo re ah o da na iru oriwo mo gbe waye iru urawo wo ni mo gbe waye iru ise wo na lo ye kin se lasela iru oko wo lo ye kin fe iru aya wo lo ye kin fe eh kini rawo mi gbe waye kila awon ewo ogo mi awon ewo to le se adina gboku fun ije eyan mi laye bo ma ti mo kan si baba ewe nje eleda mashiri won wa ni opopona marose bini si ore legbe anko so mil ni omo tosho ni pinle Ondo anko so mil omo tosho ni pinle Ondo ibe na ni baba ewe nje eleda mashiri fi se bujoko ma fu number won ko tori pe a wa lo sinu rin ajo eda kan eyan kan bi ti ata fe soro re fun toni yi to si kogbon be dagun o mo ti gbianjo ati je ki orun o mo kun o abo n to gbe ira o tori pe to ba padanu eto yi abi to gbo tan ba wa so fun ke bayi bayi lo se lo ko ni dabi ko fi ti ara re gbo bi igba teyan fi gbo won so giri ni to ba gbo to ba se wa n gbo leyin ore yin oya ba n pe number baba ewe nje eleda mashiri mo nbo e ku ikale
1: fun ti ebi adura e pe baba ewe nje eleda mashiri sori ero bani soro yi 0806574 0901-080-6574-5041 tabi 0905513-5564 0905513-5564.

0: ọlọ́wọ́ lẹ́yìn ó ní bó bá ṣe bí ṣe tèmi ni tí kò bá.
1: Àdìtú Olúdọ́là, orí ní ń dá ni, a kì í dá orí, òòṣà ní ń paní dà kò sẹ́ni tí ń pò ṣàdà. Àtètèdélé ọkọ kọ́là fi ń jẹ àná ṣìn, ìpínlẹ̀ fi ń bá rẹ̀ mọ lótùúfẹ́. Ẹ kú dédé àsìkò yìí o.

ìbá iwájú ilé ayé o mo ṣe ìbá ẹ̀yìn ilé ayé ìbá tọ̀tún tòsí ilé ayé ìbá rin gbùngbùn ilé ayé ìbá òkè bẹ́ẹ̀ ni mo ṣe ìbá ilẹ̀ ilẹ̀ mo ṣe ìbá lónìí torí afẹ́ndẹ ló bí ilẹ̀ ilẹ̀ ló bí ràyí ràyí ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olódùmarè kó lódùmarè ó tó bí àjomisanra àjomisanra gan ló bí ọ̀rọ̀ tọ̀tọ̀tọ̀ tẹ́ ń bẹ lótùúfẹ́ olú ọmọ ògúndọ̀là mo tó wádé tàṣálẹ̀ yìí o ẹ má jòhun wá iwájú òkun tòkun ní ṣe ẹ̀yìn òkun tòkun náà ní ṣe erin ò ṣe é yí padà kun àbàtà kunkunkun lókun lókun là ń kọ́mọ lọ́jà mẹ́rìndínlógún mo kẹ́yìn àwo onífá tẹ́ ń bẹ nílùú yìí mo kí gbogbo àwo onífá tó bá ń gbọ́ mi lásìkò yìí ìbá òkun ìbá idẹ o ó dífá fún wọn lóde ìdó ará òde ìdó ló dífá fún wọn lóde ìgẹ̀tì lọ́jọ́ tí wọ́n jí ní kùtùkùtù tí wọ́n ń sọkún àìlọ́ba ojoojúmọ́ làwọn ajogún tó ń káwọn mọ́lé wọ́n ní káwọn ará òde ìdó rúbọ kí wọ́n ó lè lọ́ba wọ́n ní kára òde ìdó kí wọ́n ó rú àgbà àgùntàn kan ọ̀pọ̀lọpọ̀ epo pupa ogójì obì fe ogójì obì pa wọ́n ní kí wọ́n rú ẹgbàá mẹ́wàá ìlẹ̀kẹ̀ itú ìlẹ̀kẹ̀ ìfà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ṣẹṣẹ fún kí wọ́n gbé ságbada lọ sétí òkun bí wọ́n bá débẹ̀ ni wọ́n bá bá bẹ̀ ni kí wọ́n ó kì mọ́lẹ̀ fìjọba kábíyèsí olódùmarè ẹ̀yin awo onífá ẹ kú dédé àsìkò yìí irú ẹbọ ní gbé ni o àìrú ẹbọ kì í gbé èèyàn kókó àdìtú olúdọ́là tẹ́ ẹ tó fẹ́ tẹ́tí sí láṣálẹ̀ yìí ó ní pé ibi tá a bá roko sí là á fàdàgbà bọ̀ sí ọ̀sẹ̀ tó kọjá la sọ nípa àájò tí mo ní àátẹ̀síwájú inú rẹ̀ lónìí ẹ rí àájò ilé ayé àájò ṣíṣe sára ẹni ṣé gbàgbé lọ́sẹ̀ tó kọjá àpè àájò àpè ní àtúnṣe lórí ìṣẹ̀dá ilé ayé nípa ṣíṣe àánú kí ohun tó dára má ba bàjẹ́ ìwọ tó ń gbọ́ mi láṣálẹ̀ yìí ohun gbogbo tó ti dá ń lé ayé tiẹ̀ kò ní padà bàjẹ́ mò ń bọ̀.

ẹ̀kú kalẹ̀. Mo ní ọ̀nàdà tá a fi ní ṣe àjò ilé ayé. Kóhun tó ti dára ó má ba bàjẹ́. Kóhun tó bàjẹ́ ó lè látúnṣe. Pẹ̀lú bí ilé ayé ṣe rí. Mo sọ oúnjẹ jọ. Mo ní ọ̀gẹ̀gẹ́ ọ̀gẹ̀gẹ́. Igi àgùnlà lọmọ aráyé ń pe ọ̀gẹ̀gẹ́. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀, alágùnlà ilé ayé kan kì í gun ọ̀gẹ̀gẹ́. Awúrúju ilé ayé tí ń ṣọmọ bíbí inú ayé ni rọ́mọ. Ìwà pẹ̀lẹ́ nìkan ní ṣọmọ bíbí inú ọ̀run ògbèké. Ṣàṣà èèyàn ní fẹ́ni lẹ́yìn bàbá ṣe ń lé tajá tẹran ní fẹ́ni lójú ẹni. Ọ̀nàdà nínú gbogbo ìgbòkègbodò ilé ayé tá a wà yìí. Tọmọ ẹ̀dá ò ní ṣe àjò. Ọ̀nàdà tá a ní ṣe àdúrà. Ọ̀nàdà tá a ní wúre sílé ayé ẹni káyé ẹni ó lè dára. Ọ̀nàdà tá a fi ní máa pẹ̀tù sáwọn alágbára inú ayé. Pé kí wọ́n jẹ̀bùrẹ́ nípa ríru ẹbọ. Nípa ètùtù. Nípa ẹ̀bẹ̀ sí Olódùmarè. Ọ̀nàdà tá a fi ní máa wúre sí ẹlẹ́dàá ẹni nípa orí bíbọ. Ọ̀nàdà tá a fi ní máa pẹ́ lórí òkè. Orí olórí ò ní gba ìṣewà ṣe o. Ipò tó wùwù tó o lè wà àbí ipò tó o wà lónìí. Mo ní ìjẹ́ o tilẹ̀ mọ iye ẹ̀dá bíi tìrẹ tó ń sá kíjokíjo tó fẹ́ dé irú ipò tó wà tó tiẹ̀ fẹ́ jòkó sórí àga tó jòkó léyìí. Ọ̀tọ̀ ni kéèyàn ó lé ipò kó o dórí ipò tán kí ìnira ó bẹ̀rẹ̀ sí ń bá olúwa rẹ̀ lórí ipò. Àìrójú àìráyè ìfòòrò ẹ̀mí ilé ayé ni wọ́n wá lò ní ṣẹbọ. Ọ̀pọ̀ àwọn tó ń wò tí wọ́n ń lù tó ń dùn ni. Àwọn tó ń ṣàfarawé wọn ni. Ìwọ́ mọrú ohun tí wọ́n fi tẹ́lẹ̀ ìwé ẹ̀kọ́ tiwọn ni. Bó o bá mọ̀ tètè lọ mọ̀ pé inú ọmọ ẹ̀dá jìn ojú bọ́ òòlù lọ. Àbí wo tiẹ̀ gbọ́ rí pé àdúrà lẹ́bọ ni. Àdúrà lẹ́bọ. Iṣẹ́ bọ́ sì ni ṣògùn ilé ayé bá a ti wáyé parí láàrí. Ìwọ náà múra sọ̀rọ̀ ara rẹ. Ọlọ́run ò kọ àjò. Ọlọ́run ò kọ àjò. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo pàṣàmọ̀ kan nígbà kan nìkan bíi ó ti tó bí ọdún mélòó báyìí lórí ètò àdìtú Olúdọ́là yìí ni. Mo sì mọ̀ pé àwọn tó ye ọ̀rọ̀ iye ń gbà náà wọ́n mọ̀. Mo ní gbogbo ọ̀nà tó o bá mọ̀ tó o lè fi tètè yá tó o lè fi lówó nílé ayé. Mo ní kó o tètè yá gbabẹ̀ kó o bá wọn lówó. Ṣùgbọ́n má torí owó níní má gbẹ̀mí ọmọ ènìyàn bíi tìrẹ. Gbogbo ọ̀nà tó o mọ̀ tó o lè fi lówó. Tètè yá gbabẹ̀ kó o bá wọn lówó. Ṣùgbọ́n má torí owó pa ènìyàn. Ilé ayé yìí fún gbà díẹ̀ ni. Bá a ti sọ ńgbà náà nu. Àgbékalẹ̀ yìí ò túmọ̀ sí pé kéèyàn ó lọ ṣoògùn owó kẹ. Kò dìgbà tá a bá jẹ ènìyàn ká tó jẹ èèyàn. Ṣùgbọ́n ohun tí wọ́n ń pè ní àjò ilé ayé ó wà. Gbogbo kákárí bọnú kò tán iṣẹ́ ilé ayé. Ojú kan tó wà yìí kọ́ l'Olódùmarè ó ti gbọ́ àdúrà rẹ. Ìgbésẹ̀ ohun ìpinnu lọmọ ẹ̀dá fi ń lálùyọ. Bó bá ṣe é ṣe kí n tún sọ fún ọ lẹ́ẹ̀kan sí tó fẹ́ gbọ́. Bí ìrìn àjò ọmọ ẹ̀dá bá ti ní ọwọ́ kan aṣẹ̀dánú Ọlọ́run adẹ́dá aṣẹ̀dá kò kọ àjò. Ògo ni fún Ọlọ́run lókè ọ.

0: lókè ọ̀.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. À ń sọ nípa àájò láṣálẹ̀ yìí. Lórí ètò àdìtú olúdọ́là. Ẹ rí bẹ́ẹ̀yàn bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn kan ta wá ń ṣakitiyan pé kí ara onítọ̀hún ó yá àbí kó tètè yá ẹ rí pé àájò la ṣe. Bákan náà gbogbo akitiyan ọmọ ẹ̀dá láti lè yọ ẹlẹ́ran ara bíi tiwa kan kúrò nínú ọ̀fẹ́ ìdààmú àbí láti yọ ọmọ èèyàn bíi tiwa kúrò nínú ìṣòro kan àájò náà la ṣe. Àwọn ìwé mímọ́ wa sọ pé ohun tó bá bàjẹ́ ó ń fẹ́ àtúnṣe ó tún jẹ́ ká mọ̀ pé èyí tó dára gan tá à ń kégbe pé ó dáa òun gan fẹ́ àbójútó kó mọ́ bàa bàjẹ́ ni. Ó tún jẹ́ kí a mọ̀ pé àti àtúnṣe àti àbójútó àdúrà lòun gbogbo ń fẹ́. Àjò ilé ayé sì là ń pè é. Nítorí náà ìwọ tó ń gbọ́ mi láṣálẹ̀ yìí kì í ṣe ète olódùmarè ni pé kó o kú sínú àìsàn tó ń ṣe ọ́ yìí. Ète aṣẹ̀dá kọ́ sì ni pé kí ìṣòro tó ń dojúkọ yìí pé kó borí rẹ̀. Ìwọ tó sì ń dára fún lónìí ìwọ ti wo wájú ó ti wo ẹ̀yìn ó rí pé o níṣòro kankan àbí ńṣe ni kó o túbọ̀ ní àròjinlẹ̀ torí láàrin ọmọ adáríhurun lo ti ń ṣohun gbogbo àárín wọn lo ti ń sùn tó sì ń jí. Ọmọ ẹ̀dá kì í fojú fara fẹ́ni bẹ́ẹ̀ gẹ́ ká túbọ̀ tó dé. Ọmọ aráyé funfun lójú inú wọn fojú ju aró ńṣe ló dúdú kọ́kọ́kọ́. Mọ́ dúró lásán o mo ní o mọ́ dúró lásán mọ́ dúró káwọ́ gbéra ogun lọmọ ẹ̀dá wá sílé ayé wá jà bíwọ náà ti wá iná ni. Ẹni tó bá kú tiẹ̀ ló ṣègbé. Ẹni tó bá kú nílé ayé tiẹ̀ ló ṣègbé gbìyànjú kó o ṣe àjò ara rẹ. Ẹ̀yin abiyamọ ẹ gbìyànjú ẹ ṣe àjò lórí ọmọ tẹ bí. Òbí tó bá ṣàjò lórí ọmọ là ń pè ní abiyamọ abigbàjá lẹ́yìn ọmọ mọ́ lè tú. Ayé ò ní fẹ́ gba fún wa lóúnjẹ o orí wa ò sì ní gbàbọ̀dè. So fẹ́ gbọ́ àwọn pásítọ̀ rẹ wọ́n ń bẹ ńbẹ̀ má jẹun ó sinmi. Wòlíì rẹ ń bẹ ńbẹ̀ àwọn àáfàá rẹ ń bẹ ńbẹ̀ má jẹun ó sinmi. Àwọn àbáláyé gan wọ́n ń bẹ ńbẹ̀ tí wọ́n

orí ẹni tí ò sun àṣe ńṣe ni kó rí ó gbé wa pàdé aláwore gbogbo ìgbà ni kó máa ké pe orí tó gbé wáyé nípa ìwúre ìwúre sí ẹlẹ́dàá ẹni òòṣà lórí inú o ohun tó yẹ ká máa bọ́ ni ìjọ wo lo bọ orí gbẹ̀yìn ìwọ tó gbọ́ mi ìjọ wo lo ké sí ẹlẹ́dàá rẹ bọ ìwọ tó ń gbọ́ mi má gbàgbé ayé ni ń daṣọ fún ẹ̀kọ́ ayé ọ̀hún kan náà ló tó ń gba iyì aṣọ tí ń bẹ lára ẹ̀kọ́ ṣùgbọ́n bó ti wù kó rí mo tọ́ mo tún tu sọ bí ìrìn àjò ọmọ ẹ̀dá bá ti ní ọwọ́ kan aṣẹ̀dánú ọlọ́run kò kọ ájò ọlọ́run ò kọ ájò ògo ni fún ọlọ́run lókè ọ̀run.

0: ẹ̀kú kalẹ̀. Ẹ̀yin ènìyàn wa, ẹ má jẹ̀jẹ̀ kú jẹ o, ẹ má sì mú mú kú mu. Àìsàn káìsàn tó bá ń ṣe ọmọ ẹ̀dá ọsibítù ló yẹ ká gbà lọ. Ọ̀pọ̀ àwọn obìnrin wọ́n bẹ ń lé ọkọ wọn ò tètè rí oyún ní. Aṣẹ̀dámọ̀ kú iṣẹ́. Bóbìnrin bá ń bẹ ńlé ọkọ tó ní ò tètè wá, ọsibítù ló yẹ kó gbà lọ. Ẹ má jẹ̀jẹ̀ kú jẹ, ẹ má sì mú mú kú mu.
1: Tú olú dọ́là alternative therapy.
2: Ẹ̀jẹ̀ tọ́lọ́.
3: Láyé tí ń bá níjà láìlo ìdá. Tí wọ́n fi dèrè dẹnimọ́lẹ̀ bí ọ̀dọ̀ àgbà. Ẹni ẹ̀dùnmọ̀rẹ́ fòye ilé ayẹyẹ tí ń gbára dì nígbà gbogbo. Láti mú ìwòsàn ìbílẹ̀ dọ́ọ̀la gbogbo ọmọ adarí oorun. Lókè èèpẹ̀ àdìtú olú dọ́là alternative therapy ní ká ẹ máa bọ̀. Ká torí ẹni tí ò sún ọ̀ṣẹ́ pẹ̀lú tewétegbò ìbílẹ̀. Ẹni mi má jẹ̀ lé tàbí fẹ́ poró ọfà. Ọ̀nà ìmọ̀ràn tí ò lóyún ní. Àìrí ìgbéga lẹ́nu iṣẹ́ okòwò tí ò lọ dédé. Àdápadà lẹ́nu iṣẹ́ nílùú ọba. Ogun ayé tá a fojú rí àtèyí tá a ò fojú rí. Ẹni sunkún sínú yóò rẹ́rìn ayọ̀ lágbàlá àdìtú olú dọ́là alternative therapy. Àgbà ọ̀mọ̀ràn tó mọ yóò ìbí nínú ìkara wọn. Wọ́n bẹ lórí àpèrè láti là láwẹ́láwẹ́. Ogun tó fẹ́ gbé ni mi bí ìkàlùkàlù. Àti ọ̀nà àbáyọ rẹ̀. Délẹ̀ máa bọ̀ tààràtà nílùú Adó Èkìtì. Nítòsí Òkèlá Health Center. Sẹ̀lẹ̀ Road Òkèlá Ládó Èkìtì. Ibẹ̀ ni àdìtú olú dọ́là alternative therapy wà. Telephone 08030527261. Ẹ̀wẹ̀ jẹ́ egbò ń fọhùn lágbàlá àdìtú olú dọ́là alternative therapy.
1: Ẹ jẹ́ ká lọ o. Òkèlá lẹ́yìn Health Center ó Celestia Òkèlá o. Ládó Èkìtì.
0: Òkè yín ẹ káàbọ̀ padà. Kóbìnrin ó bá a lóyún tó yẹ ká kọjá ṣọsibítù. Ẹlòmíì yóò mọ lọ́mọ wá eku ẹ mọ́. Eku ẹ mọ́ ni ó mọ wá kiri orí alátẹ. Bó bá reku ẹ mọ́ yóò tó wá ewé patan mọ́. Ewé ẹ̀ máa gbò yóò wá náà. Yóò wá ewé ẹ̀ máa jà o. Yóò sì wá bíi odindi atare kan sí. Àwọn nǹkan tá a sọ yìí ní ó kó pọ̀ sínú apẹ yóò wá jo. Bó bá jo tán yóò wá rí lẹ́bú-lẹ́bú. Obìnrin yìí yóò wá máa fi fọ́ ẹ̀kọ́ tútù mu. Ní ọjọ́ kejì lẹ́yìn ìgbà tó bá parí nǹkan oṣù rẹ̀ fún bí ọjọ́ bíi márùn-ún. Ṣé kìí ṣe ìjẹkújẹ là ń jẹ yìí? Ẹ má jẹ̀jẹkújẹ, ẹ má mú mu kó mu. Wọ́n lásìkò tó bá fi ń fọ́ ẹ̀kọ́ mu yìí pé kò ní níbàálòpọ̀. Bó bá wá fọ́ ẹ̀kọ́ mu tán kó ṣe máa súnmọ́ ọkọ rẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ má jẹ̀jẹ̀kújẹ mò ń kégbe tèmi o. Ẹ má sì mú mú kú mu. Bóbìnrin ò bá tètè ronú ní ọsibítù là ń gbà lọ bó ṣe jẹ́ nu. Ìjẹ́ lásìkò yìí ó di wíwó olókun tí kìí pọ̀ sá.

0: abandonment.
1: Àti yóò ti ṣe foundation.
0: Then you lay that foundation.
1: Ẹ ti ti ba.
0: You fail.
1: Gbogbo n tó bá ti bẹ̀rẹ̀.
0: Everything you start.
1: Ẹ ti máa ń balẹ̀.
0: You don't end well.
1: Kò kí n fi àṣeyọrí ṣe.
0: You did not have any
1: success. Kì í ṣe láṣepẹ́rí.
0: You don't succeed in anything
1: you are doing. Kò sétí ẹ̀ láṣepẹ́rí.
0: You don't succeed in anything before.
1: Àṣetì ni o.
0: Any failure.
1: Ẹ máa kẹ́. Àṣàṣì ẹ̀tì nínú orí mi. Kí ló ni ó ṣe? Jábọ̀ lẹ̀. Àṣàṣì ẹ̀tì nínú orí mi. Kí ló ni ó ṣe? Bọ́ọ̀rọ̀ olúwa Jehovah. Jábọ̀. Oyè oyè oyè. Jésù olúwa wa. Àṣàṣì ẹ̀tì nínú ayé mi. Kó máa gbin náà. Àṣàṣì ẹ̀tì. Àbìlú ẹ̀tì. Nínú orí rẹ̀. Kó gbin náà. Kó gbin náà. Kó gbin náà. Kó gbin náà. Àbìlú ẹ̀tì. Tí mò ń wò lórí rẹ̀
0: yìí.
1: Tó fi ṣàṣì ẹ̀tì. Ara iná gbé jáde. Ara iná gbé jáde. Ara iná gbé jáde. Ara iná gbé jáde. Wọ́n ní sọ fún ẹ. Ó yá agbára àṣepẹ́. Kó wọnú orí ẹ. Kí ni mo gbé? Agbára àṣepẹ́. Kó wọnú orí ẹ. Wọnú orí ẹ. Orí mọ̀mọ́ yìí. Gba agbára àṣepẹ́. Orí ọmọ yìí. Gba agbára àṣepẹ́. Orí rẹ. Gba agbára àṣepẹ́. Sọ pé orí mi o. Orí mi o. Orí mi o. Gba agbára àṣepẹ́ o. Orí mi o. Orí ọmọ mi o. Gba agbára àṣepẹ́ o. Àṣepẹ́ o. Oya sọ jẹ́ ká lọ ìpele kẹta. Mo kéde. Angẹ́lì oníṣẹ́ ayọ̀. Oya kó jẹ́ fún ọ. Kó jẹ́ fún ọ. Lẹ́fti kù. Lẹ́fti kù. Orí kẹtàlélógún. Chapter 23.
0: Orí kẹtàlélógún.
1: Number 23. Verse 23. Kí ló ti sọ?
2: Olúwa sì sọ fún Mọ́sẹ̀ pé.
1: Olúwa sọ fún Mọ́sẹ̀ pé.
2: Sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì pé.
1: Sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì pé.
2: Ní oṣù kẹjọ.
1: Ní oṣù kẹjẹ. Yes.
2: Ní ọjọ́ kìíní oṣù.
1: Ní oṣù kẹjẹ.
2: Ní ọjọ́ kìíní oṣù.
1: Yes.
2: Ní kí ẹ̀yin kí ó ní ìsinmi.
1: Ní kí ẹ ní ìsinmi o. Ní ọjọ́ kìíní oṣù. Ó yẹ gba ìsinmi
0: rẹ.
1: Gba ìsinmi
0: rẹ.
1: Ó ní ní ọjọ́ kìíní. Oṣù kẹjẹ. Ní kí ẹ̀yin ó ní ìsinmi o. Àti ìrántí fún ìwé.
0: And the memory of blowing trumpet.
1: Àbí bẹ́ẹ̀ kọ́.
0: Yes, sir.
1: Memory of blowing trumpet. Ìfún ìpè. Ìpè ayọ̀. Ẹ fún pé náà kíkọ́. Ní pé yìí rere. Kò dún jákè ìdádó. Létí gbogbo ẹ̀dá. Ọdún ti dé. Ọdún iná sílẹ̀ ti dé. Padà ẹlẹ́ṣẹ́ padà. Ọdún iná sílẹ̀ ti dé. Padà ẹlẹ́ṣẹ́ padà. Ọdún oṣù ìfún ìpè. Ìpè ayọ̀. Ìpè ìsinmi. Ìpè ìròyìn ayọ̀. Ìpè àṣepẹ́. Ẹwu ẹni tó máa sàmí o. Ìró ìpè yìí kó dún nílé rẹ. Ìró ìpè yìí kó dún nílé rẹ. Ìpè ìsinmi. Ìpè fún àpéjọ. Ayọ̀. Ìpè fún àpéjọ ayọ̀. Ìwọ tí wọ́n bá dájú ayọ̀ fún rí. Ó pín àpéjọ ayọ̀ yìí. Báyìí ló ní wọ́n wí o. Ìpè yẹn dún ní ẹ̀. Bíbélì ni wíwẹ́. Ìrú ayọ̀. Náà mọ̀ gbọ́. Ní ẹ̀gbọ́n àwọn olódodo. Ìrú ayọ̀. Kó máa dún nílé rẹ̀. Ìpè ayọ̀. Kó máa dún nílé rẹ̀. Ẹ kà síwájú sà.
2: Ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe iṣẹ́ agbára kan.
1: Ẹ̀yin ò gbọ́dọ̀ ṣe iṣẹ́ agbára kankan o.
2: Bí kò ṣe. Kí ẹ̀yin kí ó rú ẹbọ.
1: Yes.
2: Tí a fi iná ṣe sí Olúwa.
1: Kí ẹ rú ẹbọ.
0: Offering.
1: Tí a fi iná ṣe.
0: By fire.
1: Sí Olúwa.
0: To the Lord.
1: Mírú bí a dà níkà.
0: Yes, Lord.
1: Ní oṣù kẹjẹ.
0: Yes, of July.
1: Ó ní ọjọ́ ìsinmi.
0: Sabbath.
1: Ọjọ́ àṣepẹ́.
0: Perfection.
1: Ọjọ́ ìfún ìpè. Ọjọ́ àpéjọ ayọ̀. Àti ọjọ́ ẹbọ rírú. Sí Olúwa.
0: To the Lord.
1: Ẹ̀sùnmọ̀. Mo kéde. Tí wọ́n bá jọ sàmì. Má jẹ̀mú ìfúnpín ayọ̀. Kó dún nínú ilé rẹ̀. Má jẹ̀mú ayọ̀. Kó wọ ilé rẹ̀. Kó wọ ilé rẹ̀. Ní oṣù kẹjẹ. Ìwọ kì yóò ra wọn o. Ò ní ra wọn o. Ò ní ra wọn o rere o. Nínú oṣù kẹjẹ. Gbogbo tó o bá náwó sí. Yóò mọ ti ọ lọ́wọ́. Ní oṣù tuntun yìí. Gbogbo àdáwọ́lé rẹ̀. Yóò yọrí sí rere. Yóò yọrí sí rere. Gbogbo tó o bá dáwọ́lé.

0: play your hands.
1: Ibu kwalu ayo de sori ya. Fimeli wigwe. Emi o busisi owo de.
0: Bless your hand.
1: Ni o su yo. Au busisi owo de.
0: Now bless your hand.
1: Mo kan yo.
0: I decree.
1: Fimeli wigwe. Au si sura rere sile fun o. Orun lati rojo si lere o. Ninu osu tutu yo. Oya ojo anu ro si lere.
0: Amen.
1: Ni osu tutu yo. Ojo ire lowo. Koro si olori o.
0: Amen.
1: Ojo ire lowo. Come on, you're
0: not
1: here. Come on, you're
0: not here.
1: Come on, you're
0: not here.
1: On one, no. What you have to see
0: for you?
1: More can than you.
0: Decree.
1: What you talk about that one?
0: Anything you lay your eyes on.
1: Ah, more so tell it.
0: Hey, professor.
1: You're my Yorisir.
0: Well,
1: to feel so fuck.
0: I have to tell you this.
1: You're
0: going down.
1: You're my one, no one.
0: Man, we come with mercy.
1: You're
0: coming in.
1: You're my one, no one.
0: Come with mercy.
1: More barely shut you.
0: If you walk to right.
1: I'm not going to be able to do it. Oh, Nima Sadioma, Nino Sututu, Hon Tutu, Hon Tutu, O Go Tutu, Mato Tutu, Hila Tutu, Bacogoro, Hon Tutu, Totin Lepa, Lemo Yodusa, Bacogoro, Afon Nicocoro,
0: Yes, sir.
1: Nipa ijise woli ati ase woli babo badare ninu isoji ko seunti ni ilu akure eyin ti esamida bayi ni oluwa wi edidi orun re pelu osu ojo ibi gbogbo majemu ogun ninu aye re majemu asasi majemu epe egun iran iran to ma gbe ologode ni ile baba re ko ma gbe ra Come on, Gira.
0: Yes, sir.
1: Fi si ojo ibi mi
0: beni sir
1: ki so su o su keje ni osu mi
0: beni
1: o ojo ibi mi genge ojo ketala oluwa wi gbe
0: yes sir
1: ore osu yi ore osu ibi woli ni ko je ore ojo ibi eyi ti se 1300 naira 13 ni o Abi bego.
0: Yes, sir.
1: Ebun ojo ibi woli ọrẹ ẹbùn ọjọ́ ìbí wòlíì ọrẹ ẹbùn ọjọ́ ìbí wòlíì ọdẹ 13 nọmba méjì 1 àti 3 1300 lọ sẹ́ni ẹ̀ sí àkáǹtì wọ́n máa fún yín lákàánì mà má jẹ̀mú ni sà ẹ sà tí àwọn méje kan gbọ́ mi àwọn méje yẹn wọ́n máa tètè sẹ́ni mẹ́sẹ̀jì mẹ́sẹ̀jì wọn ló máa kọ́kọ́ wọlé olúwa wípé kí àwọn wọnú má jẹ̀mú 13,000 àwọn méje yẹn kí ná mẹ́sẹ̀jì wọn ni kó kọ́kọ́ wọlé wípé àwọn ti ṣe o ẹ sà orúkọ méje àkọ́kọ́ tó ń ṣe 13,000 tẹ́ni ẹ̀bùn wòlíì rẹ o bẹ́ẹ̀dẹ̀ yín rẹ o wòlíì àlèwà bẹ́ẹ̀dẹ̀ yín ṣùgbọ́n ẹ̀bùn ọrẹ wòlíì yín ọjọ́ ìbí yín rẹ àwọnú ẹ̀ dìdí ọjọ́ tá a bí yín lọ 13,000 ẹ̀sà tábà ti sẹ́ni ẹ̀ orúkọ àwọn méje yẹn ni mo kọ́kọ́ máa pè lórí afẹ́fẹ́ lọ́jọ́ bẹ́tidéè tí màá dẹ̀ máa rán àṣẹ sí wọn wọ́n á sẹ́ni mẹ́sẹ̀jì iye báyìí làwọn ṣe àwọn tó bá ṣe 1003 káwọn náà sẹ́ni mẹ́sẹ̀jì wípé ọrẹ ẹ̀bùn wòlíì ọjọ́ ìbí wòlíì 1300 àwọn wọnú ìpè yìí lọ ẹ̀yìn wọlé sàmì ìpè yẹn máa la ọ̀nà fún ọjọ́ ìbí wòlíì ọjọ́ ìbí mi yóò la ọ̀nà fún ẹ̀lò ẹ̀lò olúwa wípé kí wọ́n máa ru ẹbọ yẹn.
2: gbogbo etí tó gbọ́
3: gbẹ̀yàn tó gbọ́
2: ní àgbáyé
3: níbi tó bá ti gbọ́
2: GTV 05
1: tó bá ti ṣe sẹ́ndì orúkọ ẹ o a máa mẹ́ṣọ́ pé à ń dá àwọn orúkọ yẹn àwọn orúkọ tó bá ti wọlé a máa dá orúkọ yẹn ní ọjọ́ bẹ́tidé yóò sì dára fún ẹ. nọ́mbà tẹ máa sẹ́ndì ẹ sí o ti ní lọ́wọ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà yẹn 08108109903143 MTN number
4: yẹn o 08108109903143
1: ẹbọjọ ìbí wòlíì tó o bá ti rú tiẹ ẹkọrúkọ yìí ẹsẹ̀ndì ẹ̀sìn
4: mẹ́sẹ̀
1: ẹ̀sà màá máa pín orúkọ yẹn jáde ní ọjọ́ ìbí mi láti máa gbẹ̀dúrà fún yín àti ilé rẹ yóò ṣe dára fún
4: mi.
2: tó bá di July on the 8th 9 àti 10 ìlọrin
3: o
2: 8 9 10 ìlọrin o ẹ múra lẹ ẹyin ilésà bẹ́ẹ̀dẹ̀ wòlíì ẹ múra lẹ o 11 12 13 14 ẹ múra lẹ ẹ wá gbé orí òkè ọjọ́ mẹ́ta
3: ilésà
2: wá gbé orí òkè
3: ọjọ́ mẹ́ta
2: àwọn sango ń bọ̀ bíbà àwọn ọlọ́rin ń bọ̀ bíbà ẹ̀yin ìlú tó kù
3: ọ̀rẹ́
2: ẹ ilẹ̀ olùjì bankemo mọ́dẹ́kẹ́
3: ọ̀ṣọ́gbọ̀n
2: ẹ̀rìn káàkiri
3: bẹ̀nẹ̀
2: ìgbàrókè ìkejì ẹ múra o ẹjẹ́ pàdé fún ọjọ́ mẹ́ta ó máa lágbára àwọn ìpàdé yẹn 7-7 ni
3: àwọn
2: a máa fi òru ṣiṣẹ́ wòlíì òru iṣẹ́ wòlíì
3: vigi
2: kọ́ iṣẹ́ wòlíì ó máa lágbára so wárí 7-7 so mọ̀ pé oṣù keje ni má jẹ̀mú méje la fẹ́ lò èdìdí méje la fẹ́ lò fìtílà ńlá méje ní ńlá méje la fẹ́ lò aago ìgbàlà méje la fẹ́ lò àti àgbélébu méje la fẹ́ lò àti àpótí ẹ̀rí méje
3: méje ni o.
2: Gbogbo ẹ ló ma wà lórí pẹpẹ. O ma buru
3: ke. O ma lagbara sa.
2: Ẹ sa.
3: Sa.
2: Màá wá wo bàdúrà rẹ ọ̀sẹ̀ nígbà.
3: Yes sir.
2: Èdìdí méje. Májẹ̀mú méje.
3: Méje ni.
2: Fìtílà àbẹ́là méje.
3: Ìlà méje.
2: Nílà méje.
3: Oh yes sir.
2: O ma ní agbára sa.
3: Kàgbèsè o.
2: Fìtílà ńlá méje.

0: àti àpótí ẹ̀rí méje.
1: Yes sir.
0: Orí pẹpẹ ló máa wà. Wọ́n máa lágbára.
1: Mọ jẹ mọ nẹ.
0: Ibikíbi ọba wà.
1: Yes sir.
0: O gbọ́dọ̀ wọ ilé sà.
1: Má bọ̀.
0: Òsínbógun rẹ ṣe lẹjọ́. Tí àwọn nǹkan yìí tí ò ní dojú ìjà kọ.
1: God bless you.
0: Ọ̀rọ̀ méje ló gbélé ayé lọ.
1: Yes sir.
0: Èdìdì méje.
1: Méje ni.
0: Ló gbé ọ̀run ró. Ọ̀rọ̀ méje.
1: Méje ni.
0: Orí igi àgbélewu.
1: Yes sir.
0: Iná kí a bá dẹ̀.
1: Yes sir.
0: Ọjọ́ méje ni a fi dé ayé. Ní ọjọ́ kẹfà.
1: Yes.
0: O dé ènìyàn. Ní ọjọ́ keje.
1: Ọjọ́ keje.
0: O sinmi.
1: Yes sir.
0: Ẹ̀yin wọlé náwó sinmi.
1: Lórúkọ Jésù.
0: Má jẹ̀mú ọjọ́ keje. Oṣù keje.
1: Yes sir.
0: Èdìdí ọjọ́ keje. Ẹ̀yin tẹ́ fo sókè lọ. O máa ṣiṣẹ́ fún ẹ.
1: Méjọ́.
2: Ẹ múra lẹ̀. God bless you all.
3: Ọlọ́mọ àbúkọ wọ́n yóò.
4: Yóò dára fún ọ.
5: Àbẹ̀.
4: Ìwọ gángan.
5: Lẹ́ẹ̀rí.

0: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà. Ó yá ń bàdàn jàre.
1: Ìyá tankété, ayé ń lé ọ́n bí. Òun sá lọ́ka fàṣàn. Ń bọ̀ lọ́wọ́ ọjà yé ò tó. Gbọ́ ìmọ̀ràn mi, ó yá lọ́dọ̀ Alhaji Àgbà. Bàbá Aláàánú spiritual home. Ó gbóná bí ẹlẹ́gùn ṣẹ̀pọ̀nà. Òun gan lọ̀nà àbáyọ. Tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀. Ẹni wọkọ̀ wáyà, ẹni fẹ́ gbọ́mọjọ́. Á lọ bẹ̀. Confirm ni, kì í ṣàsáwọ̀. Nínú ká mọ owó ayé kúrò lára ni.
0: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
1: Bẹ́ẹ̀ni, wọ́n wà ní ìdí Mango, òkè ọgbà. Lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday. Sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction, Àkúrẹ́, nílùú Ọ̀wọ́. Ẹ lọ pàdé wọn ní God Plaza. Lọ́jọ́jọ́ Saturday àti Sunday, opposite Àlàáfíà Hotel. Ọ̀wọ́, Monday and Tuesday, ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street, opposite Ilé Ìyá Bakusa, ìlú Ọ̀rẹ́. Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀. Àgàgà ìyọnú agbàlú, olóṣèlú contractor. Ẹ̀yin ni ìyọnú agbàlú wà fún. Mo já ọ̀tán. Telephone 0806 397 0829.

0: bẹ́ẹ̀ni bílé ayé ṣe rí nìyún ìdí gọ́gọ́gọ́ rí tá fi pètò yìí láyé le àmọ́ kò wá sí báyé ṣe le tó ayé ò ní lé mọ́mì kò ní lé mẹ́yìn alára ẹ ti gbọ́ gbogbo ntálà jí àgbà bàbá aláàánú tí wọ́n sọ tí wọ́n fi kí n lẹ́yìn gbogbo ìtí mo ti ń wé látẹ̀ẹ̀kan náà gbogbo ìjọra wọn ẹ̀yin ní ká kọ gbé ìgbésẹ̀ kẹ má jẹ́ kẹ́tì ó mú yín mọ́lẹ̀ kí gbogbo ìgbésẹ̀ ayé yín lè ṣe bẹ́ẹ̀ kó lè padà nítumọ̀ àrùn àtàìsàn tí ń bẹ lágọ̀ ara ti yóò kú lọ́gán láṣẹ ọlọ́run ọba ni. Nọ́mbà bàbá rẹ̀ 0063 970829 0063 970829. Mo kí yẹn kú kàlẹ̀ ọmọ yájọwọ́ ebenezer ló kọ mi wà ní kú mọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ amílẹ̀ mẹ́rọ èdè kátà pínọ̀rọ̀ tí wọ́n lé aṣebi náà ni mo fi ń kí yín owó dìgbà o.
1: Òun aláǹda kùn kò lè ní kí kò lè ní ṣùgbọ́n tó bá fi dọ́gba èèyàn títí ayérayé kò lè jà.
2: Ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni béèrè ní tí mò ń tà ó yá ń bàdàn jàre.
3: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fàṣàn ń bọ̀ lọ́wọ́jà yé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ Alhaji Àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ kọ̀nfàmù ni kì í ṣàṣàwọ̀ nínú ká mọ owó ayé kúrò lára ni.
2: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
3: Bẹ́ẹ̀ni wọ́n ń wà ní ìdí Mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ́ ẹ lọ pàdé wọn ní God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel Ọ̀wọ́ Monday and Tuesday ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu agbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu agbàlú wà fún mo já ọ̀tán telephone 0806 397 0829.
4: Bàbá kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtọbìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹwà wà pé mi débẹ̀.
5: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ ti èmi ni Babangana ti gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹwà aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
6: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
5: Fóònù nọmba mi 08164122777.
7: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
6: Bàbá Kẹrẹwà kan sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
7: Ibẹ̀ ni wà tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀rín ní gbogbo ìgbà oríkèríkè ara ń rọ ni ara ń jẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777.
8: 7-7 bóyá wọn ṣe ẹyọ ẹ márùn ẹmẹfà kí lẹ tó mọ bó ṣe ń ṣe ẹyọ ló ṣe mọ mi àbí tó bá yẹ rẹ ṣe ẹyọ tiẹ a máa ta ẹ a máa yún ẹ bóyá ara ń ta ẹ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọn tiẹ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọmọkùnrin ni pé kó o jí lówùúrọ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́gọ́ wà nínú mọ́tò tí a ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn ìdíjẹ̀dì tó bá fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wà máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
9: Bàbá ń gana bàbá kéré wà.
6: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
8: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
9: Phone number mi 08164122777.
8: Àgbo Márúgbó Takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ kàn sí mi.
6: Ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
9: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777

0: wẹrẹ. Wọ́n ti ní òsàyè, ó wà ayé fún mi lókè, ó gbógo
1: fọ́lẹ̀
0: ìyanu
1: lorúkọ rẹ̀.
0: Tí o bá ń gbọ́ mi bí alàyè, mo fẹ́ wọ inú àdúrà méje tó máa gbé ẹ̀rí fún ẹ ní oṣù keje. Àgbàtúgbà ni o,
1: tá
0: a bá gbà tán
1: báyìí,
0: a tún gbà. Tó bá fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ lóṣù keje,
1: àdó
0: àkọ́kọ́, olúwa fi oṣù keje fún mi lẹ́rì.
1: Yé
0: dábàá lẹ́ kazuda, nínú oṣù keje ẹ fún mi ní
1: ẹ̀rí.
0: Ní inú oṣù keje ọlọ́run gbogbo ayé, ẹ fún èmi Samuel lẹ́rì. Ní inú oṣù keje arúgbó ọjọ́, ẹ fún mi ní ẹ̀rí. Ní inú oṣù keje ẹ fún mi ní ẹ̀rí. Ní inú oṣù keje ẹ fún mi ní ẹ̀rí. Sọ pé oṣù yóò ní lọ, àfi tí mo bá rí ìyanu. Oṣù yóò ní parí, àfi tí mo bá rí ìyanu. Mo máa ní ẹ̀rí ní oṣù
1: yìí
0: lórúkọ Jésù. Bóyá gba ẹ̀rí ẹ, gba ẹ̀rí ẹ, gba ẹ̀rí ẹ. Àdúrà yẹn ń lọ pẹ̀lú Psalm 118. Ẹni bá máa ka verse 15-20, ó máa gbé ẹ̀rí jáde fún ọ pẹ̀lú John chapter 9. Verse 7-10.
1: Ẹsẹ̀ kéje sí kẹwàá.
0: John chapter 9.
1: Lánàá orí kẹsàn-án.
0: Àwọn tó ti rí nígbà tí jọ pé ṣé ẹni tó jókòó ságbe kọ́
1: yìí.
0: Àwọn kan ní òun ni, àwọn kan ní òun kọ́. Mo kàn gbàdúrà fún ọ ní inú oṣù
1: yìí.
0: Ó ní ẹ̀rí, ó ní ẹ̀rí, ó ní ẹ̀rí, ó ní ẹ̀rí, ó ní ẹ̀rí, ó ní ẹ̀rí. Sọ pé ilẹ̀kùn testimony ṣí fún mi gbaragada ní oṣù keje. Ilẹ̀kùn ẹ̀rí ńlá sí fún èmi náà. Ilẹ̀kùn ẹ̀rí ńlá sí fún èmi náà. Mo fẹ́ sọ ẹ̀rí ní oṣù keje. Mo fẹ́ wà lára àwọn ẹlẹ́rìí ní oṣù keje. Ilẹ̀kùn ẹ̀rí sí fún mi. Mo ti ń bá àwọn ẹlẹ́rìí gbọ́ ẹ̀rí o. Èmi ni ẹ̀rí kan o. Ọlọ́run fún mi lẹ́rí o. Ní oṣù keje ilẹ̀kùn testimony sí o. Revelation 3:7.
1: Ìwé mi orí kẹta ẹsẹ̀ keje.
0: Ó ló ń sílẹ̀kùn ẹnìkan ò lè
1: ti. Ilé ìyàtọ̀ fún ìdánú máa kà
0: ṣọ. Ní verse 8. Ó ní tí mo bá wá sí tán, mi ò ní jẹ́ ká padà tì
1: í.
0: Olùfẹ́ ní oṣù yìí mi ò mọbi tó wà.
1: Bọ́
0: ẹnìkan gbọ́ mi. Ẹ̀rí tí ò ní dáwọ́ dúró.
1: Ó
0: yà gbà bẹ́ẹ̀. Ẹ̀rí tí kì í tán. Bóyá gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, gbà ẹ̀rí o, in the name of Jesus. Ẹ pariwo bi tẹ wa. Tí a bá ti kúrò lórí àdúrà yẹn, ó wá kú ká fọ odi.
1: We now need to break the wall.
0: There is a breakthrough prayer.
1: Àdúrà lu yọ kọ́.
0: That you must pray.
1: Kí o gbọ́dọ̀ gbà.
0: With Psalm 68.
1: Psalm 68.
0: Ẹ kú ara yín jọ.
1: Is that assemble yourself?
0: Ẹyẹ ènìyàn.
1: All you people.
0: A ó fọ yín tútú.
1: You shall be scattered.
0: Sọ pé gbogbo ògiri.
1: Everyone.
0: Tó ń bẹ láàrin èmi àti ẹ̀rí.
1: Me and myself.
0: Ìyálulẹ̀.
1: What happened?
0: Gbogbo ògiri.
1: Everyone.
0: Tó ń bẹ láàrin èmi àti ẹ̀rí mi yálulẹ̀. Ọwọ́ tó kan ọwọ́ láti dá ẹ̀rí mi dúró. Ẹ fọ́ dànù, ẹ gé dànù, ẹ̀rí mi máa bọ̀. Oyè oyè oyè oyè oyè oyè. Gba tẹ̀mí tẹ̀mí, yàkálẹ̀ máa rú àbáṣíadà. Ọwọ́ tó kan ọwọ́ láti dá ẹ̀rí mi dúró. Ó di gígé, ó di gígé, ó di gígé, ó di gígé. Jésù olúwa wa, ẹ̀rí rẹ ò ní látakò. Gbogbo ògiri tí ń bẹ láàrin wa ti testimony ẹ̀. Ó yalulẹ̀. In the name of Jesus. Ẹlẹ́kẹrin, ẹ gbàdúrà against delay.
1: Against delay, ìdádúró.
0: Tó bá ti pẹ́ méje.
1: When come to
0: seven. Come in.
1: I'll do something else.
0: Sugba ile temi temi. Gbogbo emi delay.
1: Every spirit of delay.
0: Ti won yan ti mi.
1: Assigned against me.
0: Inorun dan.
1: Fire destroyed.
0: Iwo emi tan pe delay. Jade ni ara mi.
1: Out of my body.
0: Wa gbe ese.
1: You lift your legs.
0: Wa ma ke.
1: You shout it.
0: Emi delay.
1: Spirit of delay.
0: Ina le jade o.
1: Out of my body.
0: Ni osu keje.
1: Out of my
0: body. Mi o ni delay. Ni osu keje. Mi o ni delay.
1: No delay.
0: Emi delay. Jade! Oh yo yo yo yo! Gbogbo emi delay ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade egba gbogbo emi delay ina le jade gbogbo emi delay ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade ina le jade Ina le jade, obo tun pe dile. Yagada balabo shina yagada. Yegede babada bada bada bada bada bada bada. Yegede de baya shada da da. Yes yes yes yes yes yes. Jesus Oluwawa.
1: Amen.
0: Jesus Oluwawa.
1: Amen.
0: Jesus Oluwawa.
1: Amen.
0: Na ninu Daniel chapter 10 verse 13.
1: Daniel 10 verse 15.
0: Only Balogun Pasha di angle him.
1: The priest of Pasha held on to
0: the angel. They are bringing the testimony of Daniel.
1: Eh, Daniel is long beba o.
0: Eh? Shubon wa dili angle.
1: The angel was
0: for 21 days. Olu anu wa dat.
1: Olu anu wa dat. I
0: want on delay me.
1: Anyone delay me.
0: O ma mura, I want on delay me.
1: Don't delay me.
0: Want on delay orere to ya
1: kiri. Don't delay goodness my
0: soul. Anu wa dat.
1: Let us fly there.
0: Angle olu anu wa.
1: Angel of God is
0: gbogbo ton delay ri
1: na
0: ton delay sa yanu erun won dan ni osu keje ri mi bere ri mi de oyo oyo oyo oyo oyo oyo oluwa run won dan gbogbo ton delay ri mi oluwa run won dan run won dan gbogbo ton delay testimony mi oluwa ba mi run won dan Jesus Oluwawa. Our God is a delay breaker. Maleka dabaruse. Won yi ori oke yepe. Won le kojo di Jericho. Bo gba ti won yi kale meje. O di daduro yen wo. Ayaya ajaga Babylon wo. Ajaga Babylon wo. Ajaga Babylon wo lule. Ajaga rale yakadabaru asenda viala ajaga babiloni wo
1: oh,
0: hey ajaga

0: Tọ́jà àwọn òbí ẹ dúró.
1: Láti láti rẹ̀ lọ́sẹ̀rẹ̀.
0: Áńgẹ́lẹ̀ èso adání dúró.
1: Láti ọmọ ní kẹjọ
0: sí. Lórí ìgbéyàwó ẹ̀. Lórí àwọn ọmọ rẹ̀. Ìdá olúwa bà wọ́n. Ẹ̀mí adání dúró. Ó fi ayé rẹ̀ lẹ̀. Nínú yàrá ìdádúró tó wà. Ó yà jáde wá. Jáde wá. Jáde wá. Jáde wá. Nínú yàrá ìdádúró. Jáde wá. Jáde wá. Wọ́n ò ní dá dúró. Wọ́n ò ní dá dúró. Wọ́n ò ní dá dúró. Wọ́n ò ní dẹ́dúró wọn ò ní dẹ́dúró wọn ò ní dẹ́dúró wọn ò ní dẹ́dúró wọn ò ní dẹ́dúró wọn ò ní dẹ́dúró tọmọ tọmọ wọn ò ní dẹ́dúró lórúkọ Jésù. Kí pípẹ́ wọn ò ní dá mi dúró. Ayé ò ní dá mi dúró. Wọn ò ní dá àwọn ọmọ mi dúró. Wọn ò ní dá iṣẹ́ mi dúró. Wọn ò ní dá ayọ̀ mi dúró. Wọn ò ní dá oríire mi dúró. Ẹ̀yin ẹ̀mí adání dúró. Níbo lẹ wà? Ẹ̀yà wèrè. Ẹ̀yin adání dúró. Níbo lẹ wà? Ẹ ṣòfò dà. Iṣẹ́ mi ò ṣe é dá dúró. Ibùkún mi ò ṣe é dá dúró. Àmọ́ mi ò ṣe é dá dúró. Àlàáfíà mi ò ṣe é dá dúró. Jẹ́sáre gbé ọdẹ inú àdúrà. Ọfà tó dá ọ dúró. Àtẹ̀lẹ̀ tó ń pa ọ́ díẹ̀ díẹ̀. Mo pe iná látọ̀run. Kọrun wọn dà. Wàrà falẹ̀ dalẹ̀ kadàbí ilé ajira kadàbà. Yé na lẹ́ra balẹ̀ kẹ́dùn alẹ́ ya ma ṣẹ́ ń dàyà. Yálẹ̀ alẹ́ ilé kadìyà. Gbogbo ẹ̀mí àdáni dúró. Ẹ tẹ̀wọ́n mọ́lẹ̀ kọjá. Ẹ tẹ̀wọ́n kọjá. Ẹ tẹ̀wọ́n kọjá. Ẹ tẹ̀wọ́n kọjá. Ẹ tẹ̀wọ́n kọjá. Ẹnìkan ló lálàrí àwọn òkú yìí.
1: Sọ́wọ́n ṣe yìí ju àti ṣí
0: di dead people.
1: Orí àwọn òkú
0: yìí. People that have dead in your family.
1: Àwọn tó ti kú
0: nínú ìdílé. They are the one you are seeing.
1: Àwọn olórí lójú àlá.
0: Anytime you sleep.
1: Gbogbo àti bá díjú.
0: You see them.
1: O máa rí wọn.
0: It's a confirmed vision.
1: Ah, ìran tó le ní.
0: My eyes is open.
1: O àṣìmí lójú báyìí.
0: Wọ́n máa fi àlá yẹn dẹ́ dúró.
1: They use that dream to delay you, sir.
0: Gbogbo àti bá ti lára yẹn
1: báyìí. Anytime you have that dream.
0: In command daru.
1: Things get scattered for you.
0: My God, my God, my God, my God, my God, my God. Kọ́mọ̀ dẹ dúró mọ̀. Àtọ́n dábà bá ti yẹ dúró. Oh my God, iṣẹ́ wọn parí lórí. Iṣẹ́ wọn parí. Iṣẹ́ wọn parí. Fọwọ́ gbáyà pé I am unstoppable. I am unstoppable. I am unstoppable. Any power assigned to stop me be destroyed. Shout fire three times.
1: Fire! Fire! Fire!
0: Na ǹjẹ́ ló mọ̀?
1: Do you know?
0: Wípé àdúrà karùn-ún yìí.
1: This big prayer point.
0: Ìwọ ló ní.
1: It's basically for you.
0: Olúwa.
1: O Lord.
0: Tì mí sínú ojú rere.
1: Launch me into favor.
0: What did I say?
1: Tì mí sínú ojú rere. Launch me into favor.
0: Ayé Valisa. Ẹ̀yíkan ti gbìyànjú ọgbọ́n yín.
1: Some of you have tried your wisdom.
0: Ẹ ti lo ipa yín.
1: You have used your strength.
0: Ẹ ti lo connection.
1: You have used all your connections.
0: Gbogbo ohun tó wà ní agbègbè yín.
1: Everything around you.
0: Àti ní ipa yín.
1: And by you.
0: O lè ti lo.
1: You have tried.
0: Ṣùgbọ́n kò work out.
1: But it's not working.
0: Báyìí. I need the favor.
1: Now you need favor.
0: When favor speaks.
1: Kojú ẹrẹ bá sọ̀rọ̀.
0: Everything becomes so easy.
1: Ohun tó kù a máa rọrùn.
0: Èèyàn máa dàbí ẹni pé ònìkan ló máa ṣe.
1: You think like you are the most competent.
0: Orí ọ̀pọ̀ àwọn èèyàn.
1: See many people now.
0: Tí ayé wọn sáré ju tiẹ̀
1: lọ. Who does that celebrate more than
0: your own? Ojú rere ni wọ́n rí.
1: You just favor them.
0: The same iṣẹ́ iná lẹ́jọ́
1: sí. They are doing the same work with you.
0: You are pushing out the same energy.
1: Oyinwo kù kọ́nà lẹ́jọ́ ń lò.
0: But the receivers are different.
1: Ṣùgbọ́n
0: àwọn tó ń dáwọ́ gbà push effort èèyàn síbi tí ó ti wà well accepted.
1: If the push effort to well to be well appreciated.
0: Accepted and appreciated.
1: Tọ́ máa mọ rírì ẹ̀ tọ́ máa fún ẹ ní
0: kan. And compensated.
1: Tọ́ tún máa fún ẹ ní gbàgbá bí.
0: Kì í o favour ló mọ ṣiṣẹ́. O mọ right place láti gbé ọ̀rọ̀ ẹ lọ. O mọ ọkàn right people.
1: He knows the right house to push
0: to. Tí ó lọ plant ọ̀rọ̀ ẹ̀sìn.
1: Then he plant your case.
0: Esther sì rí ojú rere.
1: And Esther of Esther.
0: So ìwọ náà nílò ojú rere.
1: You too, you need that favour.
0: Oṣù keje gbé ìgbédìde dání.
1: At the moment of July
0: 25th. Ilẹ̀kùn lè sínú ẹ̀ rẹpẹtẹ.
1: Dọ́ọ̀ka okun jẹ́
0: ìlọ́ọ̀. But o máa determine tó ń gbé kiri.
1: But it's time by what
0: you do. Energy to push.
1: The energy you push.
0: Kí ló bẹ announce
1: it. What announce that energy?
0: That is favor for you.
1: Ojú ẹ̀rọ jẹ.
0: Araba lẹ́kẹ̀ ní Zalia na ro Kanaza Abaya. Níbi tó wà.
1: Right where you are.
0: Gba ojú rere. Olórin yẹn ni fi aṣọ ojú rere wọ̀
2: mí. Ọlọ́run mi.
0: Torí pé.
2: Àrẹ́yẹ.